0: nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbéwọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wò titun agbada òdodo yẹ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà bí àyànfẹ́ Ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀ èyí ni Jésù pápá ni ó mẹ́nubà nígbàtí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọnú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Jésù wa ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí tí a jẹ́ ti Ọlọ́run ó yẹ kí a ní ọkàn ìyọnú ẹ̀mí ìwà tútù ìṣoore sí ẹnì kejì wa. Yẹ kí a wo Matthew orí 18. A ò ní lè ka gbogbo ẹsẹ̀ tí ó sọ nípa ohun tí Jésù sọ yìí díẹ̀ láòkà bí o bá délé o lè yẹ̀ wò fún ara rẹ láti ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 135. Ṣùgbọ́n nísinsìnyí yẹ kí a wo ẹsẹ̀ 24. Nítorí náà lí ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì tẹríba fún un ó ń wí pé Olúwa mú sùúrù fún mi èmi ó san gbogbo rẹ̀ fún ọ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un ó tu sílẹ̀ ó fi gbèsè náà jì í èyí ni ìyọnú tí Olúwa rẹ̀ ní sí i ó dáríjì í bákan náà ni Olúwa ṣe fún wa gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó dàbí ìgbèsè tí ó wọ̀ wá lọ́rùn Ọlọ́run dáríjì wá ó wá ń retí wípé kí àwa pàápàá kí a ní ìyọnú sí ẹnì kejì wa kí a lè dáríjì ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tí a dáríjì yìí ó jáde lọ ó rí ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ní ìgbèsè díẹ̀ èyí tí ìbá fi dáríjì kò ṣe bẹ́ẹ̀ èyí ni Olúwa rẹ̀ wá fi pè é padà wípé nígbà tí òun ti ṣàánú fún ìbá dára bí òun pàápàá bí ó bá ṣàánú fún ẹlẹgbẹ́ rẹ̀. Jẹ́ kí a wò láti ẹsẹ̀ 22. Nígbàtí Olúwa rẹ̀ sì pè é tán ó wí fún un pé ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè ni jì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Nítorí bẹ́ẹ̀ èyí ni Ọlọ́run retí lọ́wọ́ wa wípé kí a gbé ọkàn ìyọnú wọ̀ kí a ní ìyọnú kí a dáríji ara wa ó ṣeéṣe kí ó jẹ́ ìyàwó rẹ̀ ni ó ṣe ọ́ kí a má fi àáké kọ́rí wípé láéláé a ò ní lè dáríjì ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ ni ó ṣe nǹkan sí ọ tí ó dùn ọ́ kí a má fi àáké kọ́rí wípé rárá láéláé títí ayé yóò fi dópin wọn ò ní lè dáríjì tàbí ọmọ ló ṣe nǹkan tí a ò fẹ́ kí a má lé ọmọ jáde kí a sọ wípé kò ní lè bá wa gbénú ilé kí a sọ wípé a ò ní lè dáríjì ó ní kí a ní ìyọnú kí a gbé ọkàn ìyọnú wọ̀ kí a ní ẹ̀mí ìkáàánú fún ara wa kí a lè dáríjì ara wa kì í ṣe nínú ẹbí nìkan nínú ilé ìsìn ó ṣeéṣe kí a ṣe ara wa ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ adarí ìbá ṣe olùṣọ́ àgùntàn àgbà ni tàbí adarí ẹkùn kò sí áńgẹ́lì láàrin wa nítòótọ́ ni a gba ọkàn wa là nítòótọ́ ni Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá nítòótọ́ ni a jẹ́ ènìyàn Ọlọ́run ṣùgbọ́n ó ṣeéṣe bóyá abójúfo nǹkan kan ni bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ kí a sì sọ ọ̀rọ̀ sí ọ kí o bí ọ nínú ohun tí a ní láti ṣe ni wípé kí a dáríjì ìbá jẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni àfẹ́rí olùṣọ́ àgùntàn a tilẹ̀ ti súnmọ́ báyìí etí ìbá kan gbàdúrà fún a kò ní gbàjú ìṣẹ́jú márùn lọ ṣùgbọ́n lòun ò ráyè kí a dáríjì ara wa tàbí ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni ó ṣeéṣe kí ó ṣẹ̀ wá bóyá à ń fẹ́ ìtọ́jú bóyá nǹkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀ a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọnu sí ara wa ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé ó ṣeéṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ̀ sí ara wa ẹ jẹ́ kí a wo Isaiah orí kejìdínní ọgọ́ta Isaiah orí kejìdínní ọgọ́ta ẹsẹ̀ ìkeje kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ̀ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnu bí a ti lè fi ìwọ̀ tútù tàbí ọkàn ìyọnu bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí ẹ bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé ara àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalem ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejì lé ní ọgbọ̀n ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín ẹni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnu ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú Kristi ti dáríji yín ó tún sọ fún wa ó ń tẹ̀ mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọnu sí ara wa bí a bá padà sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá kí a ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni ó ṣeéṣe bóyá kò lówó ó ṣeéṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa kò lè fún wa lóúnjẹ ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúàbí ni kí ló dé ta ń sọ bẹ́ẹ̀ a máa sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀ ó ga púpọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ nínú ẹbí bí ó ṣeéṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀ bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ ó ṣeéṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀ ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn jù bẹ́ẹ̀ lọ o seese ki eran pupo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe onje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wo pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wo pe iyawo omo mi mi o riru e ri ni o ni iteriba popo o je ni ti o lowo popo o je ni ti ako ti o gbe ko nitori kini se nitori pe ako gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wipe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wipe o dabe ni ki ma ba yin gbe wipe mo feran re popo o dabi omo fun mi irele je ohun ti o se pataki ye ke awo peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba fun awon agba be gege eyin ipere eyin omode e teriba fun awon agba laye ode oni ni a rin wi pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wi pe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti ewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbon odun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi ogota odun ni o ma so pe brother omo ogbon odun ti o n pe eni ogota odun ni brother ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o sese ki o je omo odun 25 ni o je olu eni to n dari idapo ju ile ki eni ti a n dari re yi ki o je bi omo 70 odun e ti eni to n dari idapo ju ile ba fi ma bowo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to npe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti a je omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni aarin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isimi a wa inu iwe mimo a si n fe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi o ba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan woyi o ni ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori olorun ko ju ija si awon agberaga sugbon o n fi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teriba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wipe awa paapaa a je eniyan olorun ninu peteru kini ori keta peteru kini ori keta ye ki n kunkun ka fun o lati ese ikini nitori o se pataki popo ese ikerin la n lo sugbon je ki n ka lati ese ikini be gege eyin aya e ma teriba fun awon oko yin pe bi enikeni ba tile se aigboran si oro na ki a le jire won le aisoro nipa iwa awon aya won awa ti ati loko tabi ti ati gbeyawo o ye ki ede ki o ye wa we pe irele o se pataki popo ninu ile iteriba se pataki popo ninu ile o ma nse ni laanu o si ma bani lokan je bi abari aya ti o so wi pe ohun ti di atunbi we pe ohun ti le je osise ninu ijo bi abari bi o se nsoro agan oro lile si oko re o ma nje ohun to ma nse ni laanu we pe ah ah arabirin se nsoro bayi se ko mo we pe bibeli o kan nipa fun wa lati teriba fun oko wa ni o ni bi oko wa bi o ti le je eni ti o nse egboran si oro na eni ti ki se onigbagbo o ni sibe sibe o ye ki a ni iteriba ke a ba le jere awon oko won yi pelu iwa irele ti a ni nigba ti won ba nwo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti run didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti a nso nihi eyin obirin e teti sile igba miran o se se ki o se oko re eti o ba fi kunle ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se be mo ki o ni iwa irele ohun ti o se ni we pe o mo we pe inu oko odun sugbon o mo iru irun didi ti oko ti o ma nfe eti o ba fi so lenu we pe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wi pe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko nfe o ro wi pe eyi ni yo munu oko dun nitooto ni oko fe ki o je eni ti o ni imototo oko ki oko fe ki o je eni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o nfe nkan miran o nfe ki a ni irele we pe yo ma so ninu okan re we pe o morun di looto sugbon iwa o da ni tooto ni o ma so owo sugbon iwa re nko wese kerin nisinsin yi sugbon ki o je ti eni ti o fara sile okan ninu oso aidi baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun awe pe ohun kan wa ti o ju irun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o yeye biye ni waju olowa nitori be o ye ki a mo we pe awon nkan won yi ni olorun be lowo enikokan wa o nfe ki a gbe nkan won yi wo o nfe ki a hu awon nkan won yi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si iketala egbe okan yonu wo e iseun irele inutitu ipamora o ye ki a ma farada fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wi pe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa yi ni o mu wa lo si ikori keji ife kristiani wo ese kerinla ati bori gbogbo nkan won yi egbe ife wo ti se amore iwa pipe egbe ife wo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun awe pe bi a ba ni ife ife yo gbe wa ro ibaje ninu ijo ibaje ninu ile ibaje ni ibe ise nibi kibi ti a ba wa ife wa ti a fi han yo ma gbe awon elomiran ro bi won ti re subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe ni ro ye ki a wo ori kerinla ese ikini e ma le pa ife ki e si ma fi itara safere ebon ti se ti emi sugbon ki e konko ma so tele ohun ti a fe fiyan nihin nisinsin ni ti ife e ma le pa ife e ni pe pelu iyawo wa ki a ma le pa ife pelu oko wa ki a ma le pa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lo wa pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o diku si ara wa ni ki a ma se ki a ri we pe a n le pa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma n se be ni pe aran eniyan lowo sugbon awon elomiran ton ma n lo si ile enikeji won ah mo ni ki n wa ran yin lowo ni o mo ni ki n wa ran yin lowo ni o sugbon iranlowo ti won fun wa yi igba miran iranlowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni pe o je wahala fun wa bi won ti wa ran wa lo boya won ba gbalẹ ni won ba foso won ba se ohun ko bi won tin jade ni won so pe ah odo lagbaja ni mo tin bo ara ile e o mo we pe lagbaja nkan to nla koja nsin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so kin gbo be ni ki lo se ah o mo lagbaja kokun ko ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibele o ti en ko ni leko bibele sugbon lagbaja eh ko le shanfani ba de ti lagbaja e ba oni nkan o mo ni ki won ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba nse se mo tun le wa ni ose to nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba nse ki o wa nipa ti ife mi a ba ri we pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju le ni o je arabin ni oluwa arakunrin ni oluwa a mo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a be si ni tan nkan ti awon elomiran se tabi wahala won ki a be si ni tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabinrin wa ninu Thessalonica kini Thessalonica keji shegafa fun mi Thessalonica keji ori kini ese keta ise wa ni lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin ndi popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wipe ife wa n gboro ju be lo ife wa n dagba ju be lo ati wipe ife wa yi o n kan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba n so nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo petero lakoko ki a tun lo wo korinti kini petero ori kerin petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba n gbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o n so nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si n so wi pe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o se se boye nikan se oro so si wa ko so pe ah arabinrin dariji mi o mo tele tele ni ife ti ani yo bo asise be yo bo mole o se se boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun awe pe oro kan wa ninu marko asimo we pe ko si ninu marko we pe ninu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbo won sori aga wa sun won kunkun mo oro so won kunkun le se nkan yi e alu elufa wa e oluso agotan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni pe o nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo n doju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin deeper life ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere Olorun saanu fun wa. Olorun se wa ni olorire. Wo bi ijo se ri, wo eko oro Olorun. A wa ti boya si se wa ninu ijo yi, ijo daradara ni. Sugbon o se se ki a se ara wa, ki o wa gbe oro wa ninu ile wa nihin, ki o wa gbe lo si CMS. Ki o wa so we pe ah, ninu ijo ti mo wa. Won se mi bawo lo se le so be. Tabi ki o ti le gbe lo si awon ti won ki ka Bibeli, ki o so we pe looto ni mo n lo si church. Looto ni a so pe a ni igbala looto la so pe a di atunbi sugbon a wa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a di atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko si ninu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo corinthi kini ori ketala lati ese ikerin o nso fun anipa ife ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari sugbon won o ti so di adari mu suru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma mu suru boya o ti gbe yawo ni o si feran aya re sugbon mo o ti de iya nso fun awon obi awon ebi abi nso fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma mu suru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni ati n gbo ni okere we pe ah eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boyo dese agbere ni o boyo se ti boyo ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boyo jale boya se boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi ati le da enikan duro eyi ki se wo pe yo mu ki inu re dun wo pe o dara be wo kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si aisododo a ma yo ninu otito a ma farada un gbogbo a ma gba un gbogbo a ma reti un gbogbo a ma fayaran un gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a n dupe ninu gbogbo onko wahala ti a ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri wo pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je tiwa je ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bi a o ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba okan wa la ki o saanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ise awon aposteli ori ikerin le ni ogun leyin ijo marun Anania olori alufa ni sokale lo pelu awon alagba ati enikan Tatulu agbejoro eni ti o fi Paul sun baale nigbati a si ti pe jade Tatulu bere si fi sun wipe bi o ti je pe nipase re ni awa nje alaafia pupo ati pe nipase itoju re an se atunse fun orile yi nigba gbogbo ati nibi gbogbo ni awa fi gbogbo ope tewo gba Felix Olola julo sugbon ki emi ki o ma ba da oduro pe titi mo be o ki o fi yonu re gboro die ni enu wa nitori awari okunrin yi o je onijagidijagan eniyan eni ti o ndaruko irudo sile laarin gbogbo awon Jew ti o wa ni gbogbo aye ati olori eya awon Nazareni eni ti o gbedanwo lati ba temple je ti awa si mu ti awa fe ba se ejo gege bi ofin wa sugbon Lysia olori ogunde o fi agbara nla gba ali owo wa o pase ki awon olufisun re wa sodo re lati odo eni ti iwo le ni oye gbogbo nkan wonyi nitori ohun ti awa se fi sun nigba ti iwo ba ti wadi ejo re awon Jew pelu si fi ohun si wipe be ni nkan wonyi ri nigba ti baale sapere si pe ki o soro Paul si dan wipe bi mo ti mo pe lati odun melo yi wa ni iwo ti se onidaju orilede yi tayo tayo ni won fi wuti enu mi ki o le yo pe ijeje lapere yi ni mo goke lo si Jerusalem lati lo josin be ni won ko ri mi ni temple ki emi ki o ma ba eni keni jiyan be ni emi ko ru awon eniyan soke iba se ninu sinagogu tabi ni ilu be ni won ko le lade ohun ti won fi mi sun si ni sisin yi sugbon eyi ni mo jewo fun o pe bi ona ti a n pe ni adamo be ni emi nsin olorun awon baba wa emi n gba nkan gbogbogbo gege bi ofin ati ti a ko sinu iwe awon woli mo si ni ireti si pa ti olorun eyi ti awon ti kara won pelu jewo pe ajinde oku nbo ati ti olooto ati ti alaisooto ninu eyi ni emi si n se idaraya lati ni eri okan ti ko ni ese si pa ti olorun ati si eniyan nigba gbogbo sugbon leyin odun pupo mo mu ore anu fun orilede mi wa ati ore ebo laarin wonyi ni won ri mi ni iwenu ni temple be ni ki se pelu awujo tabi pelu ariwo sugbon awon Jew lati Asia wa nibe awon ti iba wa ni yi niwaju re ki won ki o ja mi ni koro bi won ba ni ohun ko nsi mi bi ko se be je ki awon eniyan wonyi ti kara won so ise buburu ti won ri lowo mi nigba ti mo duro niwaju ajo igbimo yi bi ko se ti gbolo nkan yi ti mo ke nigba ti mo duro ni arin won nitori ajinde oku ni a se ba mi wijo lodo yin loni yi nigba ti Felix gbo nkan wonyi oye saaye ni aye tan nipa ona na o tu won kana o ni nigba ti Lysia olori ogun ba sokale wa emi o wa di oran yin daju o si pase fun balogun orun kan pe ki o ma se itoju Paul ki o si bun laye ati pe ki o ma se da awon ojulumo re lekun lati ma se iranse fun sugbon leyin ijo melo kan Felix de ti on ti Drusilla obirin re ti se Jew o si ranse pe Paul o si gbo oro lodo re nipa igbagbo ninu Kristi Jesu bi o si ti n so asoye nipa ti ododo ati aire koja ati idajo ti n bo eru ba Felix o dan wipe ma lo ni isisiyi na nigba ti mo ba si ni akoko ti o wo emi o ranse pe o o si n reti pelu pe aba fun o ni owo lati owo Paul wa ki ohun ki o le da sile nitori na a si ma ranse si nigbakugba a ma ba soro sugbon leyin odun meji Porcius Festus ropo Felix Felix si n fe se oju re fun awon Jew o fi Paul sile ni onde Ise awon aposteli ori ike 25 nje nigba ti Festus de ile na leyin ijo meta o goke lati Kesaria lo si Jerusalemu awon olori alufa ati awon eniyan pataki ninu awon Jew fi Paul sun won si be won wa oju re re si Paul ki o le ranse si wa si Jerusalemu won dena de lati pa ali ona sugbon Festus dan pe a pa Paul mo ni Kesaria ati pe ohun ti kara ohun mura ati pada lo ni lolo yi o ni nje awon ti o ba to ninu yin ki won ba mi sokale lo bi iwa buburu kan ba wa lowo okunrin yi ki won ki o fi sun kò sì gbé àárín wọn ju ijọ mẹjọ tàbí mẹwàá lọ ó sọkalẹ lọ sí Kesaria ní ijọ kejì ó jókòó lórí ìtẹ ìdájọ ó sì pàṣẹ pé kí a mú Paul wá nígbà tí ó sì dé àwọn Jew tí ó ti Jerusalemu sọkalẹ wá dúró yí ika wọn ń ka ọràn púpọ tí ó sì burú sí Paul lọrùn tí wọn kò lè làdí Paul sì wí ti ẹnu rẹ pé èmi kò ṣe ẹsẹ kẹsẹ kan sí òfin àwọn Jew tàbí sí tẹmpìlì tàbí sí Kesari ṣùgbọn Festus ń fẹ gba ojú rẹ lọdọ àwọn Jew ó sì dá Paul lóhùn wípé ìwọ à ń fẹ gòkè lọ sí Jerusalemu kí a sì ṣe ẹjọ nǹkan wọ̀nyí níbẹ̀ níwájú mi bí Paul sì wí pé níwájú ìtẹ́ ìdájọ Kesari ni mo dúró níbi tí ó yẹ kí a ṣe ẹjọ mi èmi kò ṣe àwọn Jew bí ìwọ pẹ̀lú ti mọ̀ dájú ǹjẹ́ bí mo bá ṣẹ̀ tí mo sì ṣe nǹkan tí ó yẹ fún ikú èmi kò kọ̀ láti kú ṣùgbọ́n bí kò bá sí nǹkan wọn ni nínú ohun tí àwọn wọ̀nyí fi mí sùn sí ẹnìkan kò lè fi mí ṣe ojú rẹ fún wọn mo fi ọ̀ràn mi lọ Kesari nígbà náà ni Festus lẹ́yìn tí ó ti bá àjọ ìgbìmọ̀ sọ̀rọ̀ ó dáhùn pé ìwọ ti fi ọ̀ràn rẹ lọ Kesari lọ́dọ̀ Kesari ni ìwọ lọ lẹ́yìn ijọ́ mélòó kan Agrippa ọba àti Bernice sọ̀kalẹ̀ wá sí Kesaria láti kí Festus bí wọ́n sì ti wà níbẹ̀ ní ọjọ́ púpọ̀ Festus mú ọ̀ràn Paul wá síwájú ọba wípé Felix fi ọkùnrin kan sílẹ̀ ní òǹdè, ẹni tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wọn jù fi sùn nígbà tí mo wà ní Jerusalemu, wọ́n fẹ́ kí n dá lẹ́bi. Àwọn ẹni

0: Tálẹ́mù kí a sì ṣe ẹjọ́ nǹkan wọ̀nyí níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí Paul fi ọ̀ràn rẹ̀ lọ gọ́sù pé kí a pa wọ́n mọ́ fún ìdájọ́ rẹ̀, mo pàṣẹ pé kí a pa á mọ́ títí èmi ò fi lè ràn lọ sọ́dọ̀ Kẹ́sárì. Agrippa sì wí fún Festu pé èmi pẹ̀lú fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ọkùnrin náà ti kára mi. Ó sì wí pé lọ́la ìwọ ó gbọ́. Ǹjẹ́ ní ijọ́ kejì tí Agrippa Òǹbẹ́níkè wá ti àwọn ti ọ̀ṣọ́ púpọ̀ tí wọ́n sì wọ ilé ẹjọ́ pẹ̀lú àwọn olórí ogun àti àwọn ènìyàn ńlá ní ìlú, Festu pàṣẹ wọ́n sì mú Paul jáde. Festu sì wí pé Agrippa ọba àti gbogbo ẹ̀yin ènìyàn tí ó wà níyìn pẹ̀lú wa, ẹ̀yin rí ọkùnrin yìí nítorí ẹni tí gbogbo ìjọ àwọn Júù ti rọ̀gbà ká mi ní Jerusalemu àti ní iyì tí wọ́n kígbe pé kò yẹ fún un láti wà láàyè mọ́. Ṣùgbọ́n èmi rí pé kò ṣe nǹkan tí ó yẹ sí ikú, bí òun ti kára rẹ̀ sì ti fi ọ̀ràn rẹ̀ lọ Ọ̀gọ́stù, mo ti pinnu láti ràn án lọ nípasẹ̀ ẹni tí èmi kò rí nǹkan dájúdájú láti kọ̀wé sí Olúwa mi. Nítorí náà ni mo ṣe mú un jáde wá síwájú yín, àti pé síwájú rẹ̀ Agrippa ọba, pàápàá lẹ́yìn tí a bá ti wádìí rẹ̀, kí èmi kí ó lè rí ohun tí èmi ó kọ, nítorí tí kò tọ́ ní ojú mi láti rán òǹdè kí a má sì sọ ọ̀ràn tí a kà sí i lọ́rùn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún fà wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti kọ́ ẹ̀kọ́ tí ó lè mú wa gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún àǹfààní yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, a ń bẹ̀ yín wípé kí ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, kí ìtumọ̀ ọ̀rọ̀ yín kí ó lè yé wa, kí ẹ̀mí Ọlọ́run kí ó lè jẹ́ kí nǹkan wọ̀nyí kí ó yé wa tó bẹ́ẹ̀ gẹ́, tí a ó fi máa ṣe àwọn ohun tí ó tọ́ níwájú yín. Ẹ là wá lóye, kẹsẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere. Bí a ti wá lónìí, a dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, nínú Epístélì ti Paul Apostélì sí àwọn ará Kolose. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. A ti ka, a sì ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á sí ọ létí bí ìwọ náà bí o ti ń fojú ba lọ nínú Bíbélì rẹ. Kolose orí kẹta láti ẹsẹ̀ ìkarùn-ún dé ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àti ojúkòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pe àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní, ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Paul Apostélì nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní, ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì ni tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde.

pẹ̀lú Kristi. Èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi. A ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún. Ẹni tí a sọ wípé a jídìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jídìde pẹ̀lú Kristi. Ó ní nítorí náà kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè. Báwo la ṣe lè ṣàfẹ́rí? Báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristi, olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristi tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run tí Ọlọ́run fi kún àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tí a ti gbàlà, tí a ti sọ di mímọ́, ó ní kí a máa ṣe àfẹ́rí, kí a sì máa ronú àwọn nǹkan wọ̀nyí tí ń bẹ lókè. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ilé wa tí ń bẹ lókè, àwọn èrè tí a ti pèsè fún àwọn aṣẹ́gun tí ń bẹ lókè, ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Kí a máa ronú wípé Jésù tó dé, kí a máa ronú wípé Jésù Kristi ń padà bọ̀, kí a máa ronú wípé a ó pa wá láradà, kí a máa ronú wípé a ó gbà wá sókè pẹ̀lú àwọn àyànfẹ́, kí a máa ronú ilé ògo, kí a máa ronú àwọn èrè tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa, kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe nǹkan tí ń bẹ lé ayé. Ó wá sọ wípé nítorí ẹ̀yin ti kú, èyí jẹ́ wípé a ti kú sí ẹ̀ṣẹ̀, a ti kú pẹ̀lú Jésù Kristi, a ti faramọ́ Jésù nínú ikú àti nínú àjínde rẹ̀. Ó wá sọ wípé a fi iye wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Èyí jẹ́ wípé a súnmọ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé a ti fi wa pamọ́, a ti fi iye wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó wá sọ wípé nígbà tí Kristi, ẹni tí ń ṣe iye wa, yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn ẹsẹ̀ mẹ́rin wọ̀nyí tí a ti kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, wọ́n ń sọ nípa ẹsẹ̀ ìkíní, àwọn nǹkan tí ń bẹ lókè; ẹsẹ̀ ìkejì, nǹkan tí ń bẹ lókè; ẹsẹ̀ ìkẹta, Kristi nínú Ọlọ́run, èyí nìkan lókè lọ́run; ẹsẹ̀ ìkẹrin, èyí tí ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ kí ó yé wa wípé bí a ti dúró, bí ènìyàn bá dúró, kí a ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, bí a bá dúró, a ó kọrí sí òkè, ẹsẹ̀ wa yóò wà nílẹ̀. Ó wá ń sọ wípé bí a ti kọrí sí òkè, kí ojú wa kí ó wà lókè, kí ọkàn wa kí ó wà lókè, kí ìlépa wa kí ó jẹ mọ́ àwọn nǹkan tó wà lókè, àti wípé àtẹ́lẹsẹ̀ wa nìkan tí a fi ń tẹ̀lé. Bí a bá wo iye tí àtẹ́lẹsẹ̀ wa kó nínú gbogbo ara wa, a ó rí wípé àtẹ́lẹsẹ̀ wa ó jẹ́ kékeré nínú gbogbo ara wa. Ó ní bí a ti ń fi àtẹ́lẹsẹ̀ tẹ́lẹ̀, kí a jẹ́ kí ó jẹ́ pé ìwọ̀nba àtẹ́lẹsẹ̀ yìí lé a fi ń tẹ́lẹ̀. Kí a fi ọwọ́ dẹngbẹrẹ, kí a fi mú nǹkan tí ó wà nínú ayé, kí ó jẹ́ wípé bí a bá ti fún ìpè, bí olórí angẹ́lì bá ti fún ìpè tí Jésù Kristi ti farahàn wípé kò sí ohunkóhun tí ó lè mú wa wà nínú ayé yìí láì jẹ alábàápín nínú ìpaláradà àwọn ènìyàn mímọ́. Ó wá sọ fún wa wípé bí a bá fẹ́ nípìn nínú àwọn nǹkan wọ̀nyí, bí a bá fẹ́ jẹ ẹni tí ó farahàn pẹ̀lú Kristi nínú ògo, nígbà tí Kristi yóò farahàn, ó ní a ní ṣe nǹkan kan, a ní ojúṣe kan láti ṣe. Ó ní a ní pa ẹ̀yà ara wa run, èyí tí ń bẹ lé ayé. Láti ẹsẹ̀ ìkarùn-ún, mo rò pé ó yẹ kó yé wa ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ó ń sọ fún wa wípé ìró wa, ìfẹ́ wa, ìlépa wa, ohun tá ń ṣàfẹ́rí, ó yẹ kó jẹ́ nǹkan tó wà lókè. Ó ní bí a ó bá ṣe èyí, tí a ó sì mú inú Ọlọ́run dùn, ó ní a ní láti ṣe nǹkan kan sí àwọn ẹ̀yà ara wa tí ń bẹ lé ayé. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín run tí ń bẹ lé ayé. Kí a ṣe àpèjúwe,
ki oro yi ki o le ye wa dara dara bi abati mo agbe ti asimo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wi pe bi agbe ki o to gbin kan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o nse be ki o ba le gbin awon eso dara dara ki o ba le je wi pe awon nkan to fe gbin koni si awon nkan to ti hu lori ile yi tele tele ti yo le di lowo ari wi pe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tu ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sinigbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera koni de oko mo a so wi pe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe dara dara a o ri wi pe lojojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti nlo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo tori wi pe o le di idagba soke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo nse o npa awon nkan won yi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wi pe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ija nko aso ka ma nodi ka so wi pe a ni enikan ti a o ni ki ife ku fe nko ati opolopo nkan miran bi oju kokoro bi iborisa awon nkan wonyi lo hu jade ojo ti a ba Jesu pade ojo yi ni a se bi agbe ti nse ni a bẹ̀rẹ̀ sí ni mú àdá ọ̀rọ̀ ọlọ́run ìdá ọ̀rọ̀ ọlọ́run ni a ń ké gbogbo nǹkan wọ̀nyí kúrò ni a ronú pọ̀ àdá ni a ń fa àwọn jọ sí apá kan ni a ń bẹ̀bẹ̀ wí pé kí iná ẹ̀mí mímọ́ kí ó wá jó àwọn nǹkan wọ̀nyí bí a ti ń ronú pọ̀ àdá tí a ti ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí tí gbòǹgbò bẹ́ẹ̀ ni a ń sọ fún ọlọ́run wí pé kí Jésù Kristì ọmọ ọlọ́run kí ó wá sí inú ayé wa bẹ́ẹ̀ ni a ń gbin ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àgbẹ̀ ti ń gbin ọkà bẹ́ẹ̀ ni a ń gbìn sínú ookan àyà wa ǹjẹ́ nígbà tí a wá ti di àtúnbí nígbà tí a ti mọ Jésù ṣé èyí wá jẹ́ wípé àwọn nǹkan tí a ti parun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ò tún ní ṣe nǹkan kan nípa wọn èyí ni Paulu apostle fi ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó tún jẹyọ ní ìgbésí ayé wa ó ní a ní ojúṣe kan láti ṣe ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé ẹ máa pa wọ́n run èyí ni a fi fẹ́ wo nǹkan méje pàtàkì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ìkíní ara àti ẹ̀yà ara ẹ̀yà rẹ̀ ara àti àwọn ẹ̀yà rẹ̀ bí a bá ka nǹkan wọ̀nyí nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run ẹni tí kò bá ní ẹ̀kọ́ ìhìnrere tí kò mọ ohun tí a ń sọ níhìn-ín a máa ṣe ní kàyéfì wí pé èwo la tún rí kà nínú bíbélì nǹkan tí àwa tí a mọ̀ sí ẹ̀yà ara ni apá ẹsẹ̀ etí ẹnu imú àwọn gbogbo ẹ̀yà ara báwo ni a ṣe wá ń sọ fún wa nígbà náà wí pé kí a máa pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ọ bí ènìyàn kò bá ní ẹ̀mí ọlọ́run kò lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé a kọ ọ̀rọ̀ ọlọ́run láti ọwọ́ ẹ̀mí ọlọ́run láti ìmísí ẹ̀mí ọlọ́run èyí ni ó fi jẹ́ ohun ìṣìnà kí a gbé bíbélì lọ bá àwọn tí kò lóye ìhìnrere bí ẹnìkan bá ka èyí ó lè rò wípé nǹkan tí ọlọ́run sọ fún wa ni pé kí a máa gé apá wa sọnù kí a máa gé ẹsẹ̀ wa sọnù rárá kì í ṣe bẹ́ẹ̀ ohun tí ọlọ́run sọ fún wa níhìn-ín ó ń fi ara gbà tó sọ wípé ara ó ń fi wé gbòǹgbò ẹ̀ṣẹ̀
o n fi we itakun ese ni igbese aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba Jesu Kristi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si nso ni awon nkan ti o njeyo awon ita awon eka igi to njeyo lati gbongbo ese eni o npe ni eya ara yin ti nbele aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti an toka si ni agbere iwa eri ife kufe ife buburu oju kokoro ti se iborisha ye ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kia kia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba npa ise ti ara run eyin o ye ohun kan na ni emi olorun tun toka si nihi wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi abaje iru eniyan be wepe a o ku ki se ku ti ara lo nso o nso nipa iku ti emi wepe a o ya wa ya olorun a o ku wepe sugbon bi a ba npa awon ise ti ara bi a ba npa awon agbere bi a ba npa awon iwa eri ife kufe ife buburu oju kokoro bi a ba npa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wipe yiye ni a o ye ye ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se wonyi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso ishote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru woni awon ti mo nwi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe Kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbele aye ti o si so fun a wi pe ke a ma pa won run ye ke a tun pada si Kolose ti a ti nba bo ori keta ese ikarun nitori na e ma pa eya ara yin ti nbele aye run nitori na bi awon agba bi won ba nsoro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wipe nitori na e je wipe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigba ti Paul apostle to so wipe nitori na nitori kini o ni nitori wipe ati jiyin dide pelu Christi lori ninu ese kini nitori pe o je ilepa okan wa nisisiyi lati ma safari awon kan tin be loke ese ikeji o ni nitori etife lati ma ronu awon kan tin be loke nitori wipe e ko ni inu didun si awon kan tin be ninu aye mo o ni nitori eyin ti ku ati nitori ati fi eyin pamo pelu Christi ninu Olorun nitori wipe en reti ipadabo Jesu Kristi lekeji esin reti wipe bi o ba farahan eyin papa yo farahan pelu re ninu ogo oni nitori na bi abani awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin tin bele aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo
ikini agbere ikeji iwa iri iketa ife kufe ikerin ife buburu ikarun ojukokoro yi ni o tun wa so fun awi pe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandan gbon fun wa wi pe ani lati parun ani lati mu kuro ni igbese aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wi pe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o jemo won ki fe daruko agbere bi won ba ri enikeni to n waasu to n daruko agbere won ni ewo ni oni waasu to n daruko ese gbajumo ni agbere awon won yo se ka se ese won ro wi pe iwa gbajumo wi pe ko si eni ti o le ni olaju ni toto ti ko ni nipa ninu agbere eyi ni olorun so fun a wi pe ki a ma da won lohun ki a ma gbo ti awon alaheso ti o wa nita ti won ro wi pe bi eniyan ba tin dagba won ma so wi pe ko si enikeni ti o le dagba to toju bo ti ko ni ni ese agbere ni igbese aye re nitori awon ka si iwa olaju nitori be ibomiran wa to je wi pe won ki daruko agbere eyi ni ninu awon ijo eleya meya ti won o duro lori kikun eko ihinrere sugbon o se wa laanu lati tun so wi pe awon miran wa ti o tile je wi pe awon je onihinrere won ma nso nipa igbala won ma nso nipa iriri wi pe ki a we ese wa nu sugbon awon won yi papa won ki fe daruko agbere won si ma nso fun wi pe oniwaasu lati sora won ma nso wi pe oniwaasu to ba n daruko agbere nigba gbogbo ti o ba sora nkan to n daruko to n lago mo lojojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be awon ma nso wi pe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si sugbon ki a feti iwa si oro olorun ki a gboju kuro ninu agalamasa awon elesin ki a mo wi pe oro olorun o kan dandangbon fun a wi pe ani lati pa eya ara wa tin bele aye run ikini o daruko agbere je ki a wo bibeli ki a wo bi bibeli papa bi o se menu kan awon nkan wonyi ninu Marku ori keje lati ese ikokanlelogun nitori lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan duro nibe ohun ti Jesu Kristi omo Olorun ti o koko daruko nihin nigba ti o so wipe ero n jade wa lati inu ohun ti o koko daruko ti o je abayori si ero buburu to n jade yi ohun ni panshaga ati agbere nitori be bi Oluwa olugbala wa bi eni ti o je jagunjagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si n ki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun ti n je panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi funra ara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere ika oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu a fi oro kele banije ohun ti a koko daruko nihin ki a tun fiyesi daradara o je agbere a n so wipe ki a sora kini de ti bibeli ti o n daruko agbere nigba gbogbo ti o si n kilo fun awon ti won fe fi ojoba orun sere je
edi eredi ti a fi n daruko re ni igba gbogbo ni wipe o je ohun ti o wopo bi o ba je eni ti o n foju sile bi o ba je eni to mo nkan to n lo ni gboro o ri wipe iwa agbere o je ohun to wopo ati le ma n ri laarin awon omo kekeke ti won sese n lo si ile eko alakobere a n ri iwa agbere laarin won bi abawo awon ti won tun ti dagba ton lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won si n lo sile iwe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke won yi bi ati ri lowo oluko won be la n ri lowo awon akeko be ati ri laarin awon omo kekeke be la n ri laarin awon to dagba ju won lo be ati ri lodo awon eni to kawe be la n ri lodo awon kuruntu ti ko gbo kankan be ati ri laarin ilu be la n ri labule nitori eyi ni olorun fi tenumo wipe bi o tile je ohun to wopo wipe ohun to le se ni lo se ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi tenumo sugbon o se ni laanu wipe ki se lodo awon kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si atun ri lowo awon ti o tile ti se igbeyawo awon a ma se panshaga won a fi oko ti won sile won a tun ma ka akiri emi awon miran won a fi iyawo won sile won a tun ma wa awon elomiran won a ma wa won ka akiri won a ni ale nita owo ti won gba won o je ko dele sugbon awon ale to wa nita oni won na gbogbo owo won fun oni ki a sora o bi awon ese won ti o tin gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu corinth kini ori kefa corinth kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaiso to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapa je ibi mimo awon angeli re je mimo bibeli papa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo wipe awon alaiso to ki yo jogun ijoba olorun oni ki a ma se tan yi je opolopo ni ati fi eko eke ni ati fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu wipe bi a ba n daruko woli bi ati ri awon woli awon woli ti igba isinsin yi ti won ma n ko ile isin won si eba okun si eti okun awon ni a ri wipe ese agbere o joba ni igbesi aye won o joba ninu ago won o ni ki a ma se tan yi je ki a ma se ro wipe tori pe woli lo ba o da ese agbere abi panshaga ki o ti ro wipe ko si nkankan wipe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so wipe nigba miran owo bishopu lati n ri ese agbere o se ni laanu owo awon elesin lati n ri ese agbere iru awon be won ma so wipe ko se en to mo pe bi olorun ba n sami ese ta ni o le duro wipe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere o ni ma je ki enikeni ki o tan o je ki a ma se tan yi je ki se awon agbere tabi awon aborisa tabi awon panshaga tabi awon alailera tabi awon ti n fi okunrin ba ara won je tabi awon ole tabi awon olotu kokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowogba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wipe awon agbere awon panshaga awon ti n fi okunrin ba ara won je awon ti n fi obinrin ba ara won je wipe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki a wo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o le ola laarin gbogbo eniyan ki akete se je alaileri ki igbeyawo ki o le ola laarin gbogbo eniyan bi a ba n so wipe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni ni wipe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye
awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba we pe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli nso ara mi o ni ki igbeyawo ki o le ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele o ni ki a si je ki akete je alaileri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ilese kaakiri awon okunrin ati awon obirin won yi won ti ma ara won tele tele o se se papa ki a fe sona ki o ti loyun o je we pe iru igbeyawo be ko lola o je wi pe akete won je ileri awon elomiran ti won ti loyun to ti je wi pe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wi pe ki a tun a ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese karun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run o ni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gbati a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni we pe a ma jo won nina bi a ba pa awon eya ara won yi bi a ba pa won run agbere bi a ba pa run o je wi pe ati jewo re ati ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wi pe bawo la se le pa nkan won yin run ohun ti a le se ni wi pe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje jesu christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wi pe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wi pe a ti bo ninu ese won yi sugbon ki se be nikan ohun ti a tun ni lati se ni wi pe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere ye ki n se apejuwe o seese ki o je omobirin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobirin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o sese papa ki o je wo pe iyawo je osise ninu ijo o lo pelu awon osise be ni eni ti obirin ti a fi se omo odo obirin ta ni ko ma ba o lo soja obirin ta ni ko ma ba iyawo shoshobo obirin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wanje obirin ti a gba we pe ki o ma ba wa gbalẹ ni obirin yi la ma se bi iyawo si oko omo odo a tun ma se ojure egberegbe bi eni wi pe oun ni iyawo inu ile a di eni to je wi pe a tun ma fa okan okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obirin ti o je wi pe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati koko se ni wi pe ki a so fun omo odo yi omobirin yi pe ko keru e wi pe ko ma lo sile awon obi e o sese ki iyawo ma mo ki lo nsele ki iyawo ma so wi pe ta lo ma ba mi sosobo bi a ba le omobirin yi lo ta lo ma ba mi gbonje bi a ba le omobirin lo wa so fun wi pe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sere je bi a ba fe ki obole ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obirin je ko omobirin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa ti n be ninu aye run ohun ta ni lati se niyi tabi o se se nibi ise ki obirin kan ki o je pe bi a ba ti ni akoko die nibi ise a wa joko sori tabili wa bi a ba fe jeun a so pe e ra oje fun mi ni o
e sanu fun mi ni o e se bayi ni o wa so ah mo ti ni yawo ani ko se nkan kan bo ni yawo nko o le je yawo keji bo ti e je keta bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sonu apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo filmu ni gboro won ma lo sile cinema ile cinema ti won lo yi tabi ero amohun maworan ti an pe ni television ti won wo onu je ki irokuro ki o ma wa sokan won nkan to ni lati se lati fi ja nkan won yi kuro ni pe ti o ba fe pa iya ara ti nbe le ayerun ki o gboju kuro ninu awon nkan won yi ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re elomiran o sese ki o so we pe ibi ti ohun ti ni wahala ju ni wo pe bi o ba wa ni inu oko ero tabi bi o ba nlo ni igboro bi o ba ri awon omo birin kan ti o je wipe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wipe kini eniyan le se nigbati a so wipe ki a pa awon eya ara wa tin be le aye ki a pa won run kini a le se niru igba be oro olorun o je ki o ye wa ninu jobu ori kokan le logbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo undia eni ti o ba fe fi ijoba olorun sireje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti a gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwa kiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbesi aye ohun oni lati ba oju re da majemu eni olorun fi se wa ni olori ire we pe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti ori we pe nkan won yi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe jobu lo so wi pe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo won dia je ki nbi oni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se o mo we pe jobu o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi o n ba ri awon wundia bi o n ba tejumo won wipe bi o n ba tejumo won o seese ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun ele o fi so wipe o n da majemu pelu oju ohun wipe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti a ni ni akoko ni igba ti wa yi awon obirin ti a ni ni akoko ti wa yi ti won ki woso kanle awon ti o je wipe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki a wo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sereje iwo ni oni lati da majemu pelu oju re wipe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro ni tosi re tabi won wa nibi kibi ti won si fe je okun fa tabi won fe je idewo idanwo fun o iwo ni on lati ba oju re ati okan re da majemu wi pe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon iyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti a ti ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabirin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori
àwa tí a ń tan ara wa jẹ, tí a ń wo àwọn obìnrin ìhòhò, àwa tí a ń tan ara wa jẹ, tí a tún lọ ń gbé àwọn àwòrán, àwòrán tí ò dára, àwòrán bóyá a rí nínú ìwé kan tí wọ́n ń tà, bóyá a rí nínú àwọn ìwé ìròyìn tí a tún lọ ń wo nǹkan wọ̀nyí tí ọkàn wa tí ó ń kúrò lọ́dọ̀ Ọlọ́run. Bí a bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣèrìjẹ́, ó ń sọ fún wa wípé kí a mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa, àti ìwà èérí, ìwà èérí, ìwà ọ̀bùn, ọ̀rọ̀ tí kò dára. A máa ń rí ẹ̀yin obìnrin, ẹ tẹ́tí sílẹ̀ ní ibi tí ẹ ti lọ ń dirun. Bí ó bá jẹ́ pé ibi ìdirun àwọn tí ó wà nínú ayé ni, tí ò sọ fún arábìnrin wípé arábìnrin ràn mí lọ́wọ́ láti wá bá mi dirun, tí ó jẹ́ wípé o lọ síbi tí wọ́n ti ń dirun nínú ayé, wà á rí wípé ọ̀rọ̀ kò bákùngbé, ọ̀rọ̀ tí kò dára, ìwà ọ̀rọ̀ èérí, ọ̀rọ̀ nípa nǹkan àṣírí láàrin ọkùnrin àti obìnrin, wọ́n máa sọ níbẹ̀. Àwọn adirun àwọn tí ó ń dirí wọ̀nyí, wọ́n sì máa ṣẹ̀fẹ̀, wọ́n máa ṣe, wọ́n máa drẹ́rìn-ín, wọ́n máa dápàrá wípé báyìí báyìí báyìí báyìí, ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run. Bí o bá ń jókòó sí irú ibi bẹ́ẹ̀, o mọ̀ wípé o lè jẹ́ kí nǹkan mìíràn kí ó wọnú ọkàn rẹ. Tàbí ìwọ tí o jẹ́ ọkùnrin tí o lọ gẹrun, ibi tí o ti ń gẹrun ni àwọn tí wọ́n ń gẹrun wọ́n máa sọ̀sọkúsọ, wọ́n máa dápàrá, wọ́n máa sọ nǹkan mìíràn tí kò dára. Tàbí ó ṣeéṣe nídi ayò, nídi ẹmu, nídi ọtí, nídi lúdò ni wọ́n máa ti ń sọ àwọn nǹkan wọ̀nyí tí kò dára fún etí onígbàgbọ́ láti gbọ́. Èyí ni a fi ń sọ fún wa wípé kí a pa nǹkan wọ̀nyí run, kí a mú wọn kúrò ní ìgbésí ayé wa, kí a má tilẹ̀ débẹ̀. Ó ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́kúfẹ̀ẹ́. Ìgbà tí o bá rí aláta lọ́jà, ìwọ onílé lọ́nà, ìwọ tí o ti jẹ́ ẹni tó gbéyàwó sílé, tí o tún lọ fọwọ́ kàn lẹ́ẹ̀kẹ́, tán pé ẹ báwo ló ṣe rí ńbẹ̀, báwo lè, o mọ̀ pé ìfẹ́kúfẹ́ nìyẹn. Ìwọ tí ó jẹ́ wípé ẹni tí ó ń gbé nínú ilé pẹ̀lú ẹ, tí ó jẹ́ obìnrin, nítòótọ́ ló sọ pé ó jẹ́ ara ilé mi, ara ilé ẹ, tó tún lọ ń yẹ pátá ẹ wò nígbà tí ìyàwó ẹ sùn, o rí wípé nǹkan míì ti ń wá sínú ọkàn ẹ. Ìyẹn náà ń pè ní ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìfẹ́ búburú, èyí tó máa jẹ́ kí ènìyàn kí ó jáde. O aago mọ́kànlá lù, ọkùnrin tún jáde lé, ńbo ló ń lọ, ìyàwó wà ńlé, ọmọ wà ńlé, o tún jáde láago mọ́kànlá. Kì í ṣe wípé o ní iṣẹ́ òru tó o fẹ́ lọ ṣe, ńbo ló ń lọ, ẹ̀ńbo fẹ́ lọ kí ẹnìkan, ta ló fẹ́ lọ kí. O yẹ kí a ṣọ́ra. Bí a bá fẹ́ wọ ìjọba Ọlọ́run, ó ní àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Ojú kòkòrò nígbà tí ọkàn wa bá ń fà sí ohun tí kò yẹ kí ó fà sí, èyí ni à ń pè ní ojú kòkòrò. Bí nǹkan wọ̀nyí bá rí bẹ́ẹ̀, à ń kìlọ̀ fún wa wípé kí a ṣọ́ra o. Ìdájọ́ Ọlọ́run kò jìnnà sí àwọn ènìyàn bẹ́ẹ̀, wẹ́sẹ̀ ìkẹfà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí, àwọn ìdí tí a ní láti pa wọ́n run, àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lé ayé, tí a ní láti pa wọ́n run. Ó ní nítorí ìbínú Ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ Ọlọ́run, ìbínú Ọlọ́run ó ń bọ̀ sórí àwọn ẹlẹ́ṣẹ̀. Kí a wo Róòmù orí kìíní, Róòmù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwàbí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe bẹ́ni wípé wọn kò mọ òtítọ́, a sì ti fi ẹ̀kọ́ ìhìnrere kọ́ wọn. Ìgbà mìíràn tí wọ́n bá ń ṣe nǹkan tí ó jẹ́ wípé kò dára, kò bọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sọ pé àwọn ò mọ̀ ni, ó sì mọ̀ o, ẹ̀mí Ọlọ́run sì ń kìlọ̀ fún, ó sì ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àwọn tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, ó ní irú àwọn bẹ́ẹ̀, ìdájọ́ Ọlọ́run yóò wà sórí wọn. Nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 8, ìfihàn orí 21 ẹsẹ̀ 8, ṣùgbọ́n àwọn ojo, àwọn àti aláìgbàgbọ́, àti ẹni ìríra, àti apànìyàn, àti àgbèrè,
ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun tin fi ina ati sulfuru jo yi ni kokeji o nso fun a wi pe iya ayeraye iya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje Jesu Kristi ki o we wa mo a fe ki awon nkan won yi ki o kuro ni igbese aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihin rere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun olagbara lati le pa awon eya ara ti nbe ninu aye run lati le pa agberirun lati le pa ewa irirun lati pa ife ko ferun lati pa ewa boburu mu lati pa oju kokoro lati pa arun dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ore ofe ti o fi joloto si eko ihin rere bi a ba ti dari ese re jio o ye ki o bere ore ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara ti nbele aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di o lowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki o nkon ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gba adura titi o fi gba adura agba yori titi o fi ni ore ofe lati odo olorun titi o fi ni agba lati odo olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re olorun yo fun lore ofe ki o ba le je oni wa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti a fi pa awon eniyan mimo larada so fun olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro olorun mu so fun olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun olorun wi pe o fe je ti olorun lati isinsin lo titi Jesu yo fi de

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébùú. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ bí a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gba wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí, ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímọ́tì kìíní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ bíbélì púpọ̀ ni wọ́n gbé lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fun Olowa. E je ki a wo orin Dafidi ori kokandinlaadorin. Orin Dafidi ori kokandinlaadorin. Ese ogbon si ese ogbon o lekan. Emi o fi orin yin oruko Olorun. Emi o se fi ope gbe oruko re ga. Eyi pelu ni yo wo Olowa ju oda maalu ati akọ maalu lo ti o ni iwo ati bata ese. Ohun ti Olorin Dafidi nso fun ani we pe ope si Olorun iyin si Olorun nipa gbigbe oruko re ga ninu orin iyin we pe eyi ju ebo ti awon omo Israeli ti won ru ni akoko aye won ninu Heberu ori ketala ese kedogun le ati ngba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a nso lenu si awon aladogbo wa. Heberu ori ketala ese kedogun nje nipase re eje ki a ma ru ebo iyin si Olorun ni igba gbogbo. Eyi ni ni eso ete wa. Eyi ni ni eso ete wa ti njewo oruko re. Awon nkan wonyi ni o mu da wa loju wepe ase Olorun ni wepe o ye ki a ma dupe lowo Olorun ni igba gbogbo. Bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti a ni ninu Bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo ni kan soso. O ye ki a ma dupe lowo Olorun ni ikoko ki a sun ma dupe lowo Olorun ni gbangba. O Danieli ori kefa ese kokanla ki a wo bi Danieli yi bi o se ndupe lowo Olorun ni ikoko ninu adura re. Danieli ori kefa ese kokanla nigbati Danieli si ti mo pe akọ iwe na tan o wo ile re lo o si si oju oferese yara re sile si ha Jerusalemu o kunle le kun re nigba meta lojo o gbadura o si dupe ni waju Olorun re gege bi oyin ti se nigba ti jori. Eyi je iwa ati asa ti Daniel fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo Olorun nigba gbogbo. Eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe aje eni ti o gba Olorun gbo bi a ba so wipe aje eni ti o ri ore ofe ni waju Olorun o ye ki awa paapaa ki a ma dupe lowo Olorun ni igba gbogbo. Mo ti si eyi fun o ninu orin ninu Danieli wepe ni ikoko o ye ki a ma dupe lowo Olorun. Je ki a wo wepe ni gbangba pelu o ye ki a ma dupe lowo Olorun. Eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ilesin ti a se fi akoko sile fun wa o ye ki a le duro niwaju awon eniyan Olorun lati dupe lowo Olorun. Ninu orin Dafidi ori 15 ese 18 orin Dafidi ori 15 ese 18 o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan. Dafidi nso fun a wi pe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara Olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wipe Olorun sore fun ohun wipe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si Olowa. Bi a ti nso nipa pe ki a ma dupe lodo Olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun Olorun fun ohun marun ototo. Ikini o ye ki a ma dupe lowo Olorun fun eni ti Olorun se wipe o je olooto wipe o je alaanu wipe o je eni mimo wipe o je eni ti a le feyinti ti ki yo jani tile. O ye ki a ma dupe lowo Olorun. Ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti Jesu Kristi se lori igi agbelebo lati fa wa sumo odo Olorun lati je ki awa ti a je ota Olorun tele tele ki a di eni ti o di omo Olorun lati je ki a ni ireti ayeraye. O ye ki a le ma dupe lowo Olorun nigba gbogbo fun ise asepe yi ti Kristi ti se fun wa. Iketa fun igbala wa fun idarije ese wa fun alaafia ti o fi se wa le okan fun wi pe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dope lowo olorun ikerin ni itesewaju awon elomiran yela nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tesewaju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni lo sewaju nipa ti ara o ye ki a ma dope lowo olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun je ti a nje fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti orun ti o fun wa fun gbogbo o ye ki a ma dope lowo olorun ye ki a wo nkan woyi ni ikokan fun eni ti olorun ise o ye ki a ma dope lowo re ninu orin dafidi ori ogbon orin dafidi ori ogbon ese kerin korin si olowa eyin eniyan re mimo ki esi ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun olorun ninu orin dafidi ori karun din ni ogorin ori karun din ni ogorin esi.

Kọrintì kìíní. Kọrintì kìíní orí kẹẹ̀ẹ́dógún. Ẹsẹ̀ ìkẹtàdínní ọgọ́ta. Ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run. Ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristì. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébó tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmore hàn sí Ọlọ́run nígbà gbogbo. Nínú Kọ́rintì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run. Ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristì, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú Kọ́rintì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ọ̀pẹ ni fún Ọlọ́run. Nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀, ọ̀pẹ ni fún Ọlọ́run. Nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán. Nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ìkẹta, mo wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí kàn ṣe wípé Jésù Kristì kú lórí igi àgbélébó, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristì lórí igi àgbélébó yìí wípé ó jẹ́ tiwa. Nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá. Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá. Èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristì Jésù Olúwa, Olúwa wa. Nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí, àti onínúnibíni àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristì Jésù. Òtítọ́ lè ọ̀rọ̀ náà. Ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristì Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun, nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run, nínú ìdáríjì, nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, wípé òun fi ọkàn ọpẹ́ àti ìmore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Ìkẹrin, fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn. Fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo. Nínú Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lí àìsimi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ó wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkarùn-ún, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo. Tẹsalóníkà kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí a rí oúnjẹ, ó yẹ kí a dúpẹ́. Bí ó fún wa níṣẹ́, ó yẹ kí a dúpẹ́. Bí ó sì dàbí ẹni wípé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa, ó yẹ kí a wo àwọn oore tí Ọlọ́run ṣe fún wa. Ó yẹ kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ohun gbogbo àti fún ohun gbogbo. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristì Jésù fún yín. Bí a bá wo Kólósè

Orí kìíní, èyí tí a ń kọ́ lónìí, Pọ́ọ̀lù sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yẹ kí a fi máa dúpẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà gbogbo àti nínú ohun gbogbo ni ó yẹ kí a máa dúpẹ́. Ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kólósè wọ̀nyí ń gbé, tí ó sì wo àwọn àǹfààní tí ìrere ti mú bá wọn, ó sọ ohun mẹ́rin pàtàkì tí ó yẹ kí wọn kí ó máa dúpẹ́ fún. Tó padà lọ sí Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Èyí ni ohun kìíní tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì tí ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé ó yẹ fún ọpẹ́. Ìkíní, nítorí wípé a ti mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ohun tí a ń sọ fún wọn ni wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti gẹ́gẹ́ bí kèfèrí, wọn kò yẹ, wọn kò tọ́ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó, a mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún náà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ fún ọpẹ́. Wo ẹsẹ̀ kẹtàlá, kí o wo ìdí kejì tí ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Èyí ni ìdí kejì wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gba Jésù gbọ́, a gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá tẹ̀síwájú ní ẹsẹ̀ yìí kan náà, tí ó sì ṣí wa nípò nínú sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Èyí ni ìdí kẹta. Ìkẹrin wà ní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú èyí tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. O mẹ́rin wọ̀nyí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí nísinsìnyí. Ìkíní, àwọn ogún ìní wa. Ìkejì, ìdáǹdè wa. Ìkẹta, ìṣípòpadà wa. Ìkẹrin, ìràpadà, ìdáǹdè àti ìdáríjì wa. Wo ìkíní, ogún ìní wa. Rántí wípé ohun tí Àpọ́sẹ́lì Pọ́ọ̀lù ń sọ fún wa ni wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, a ti ní ogún ìní nínú Kristi, a ti jẹ́ alábàjọpín nínú ogún yìí pẹ̀lú Jésù Kristi. Nítorí èyí, ó yẹ kí a fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn fún Olúwa. Ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Mo fẹ́ kí o ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì níhìn-ín. Ó wí pé ó mú wa yẹ. Ó wí pé àwọn ènìyàn mímọ́ ni ó ní ogún yìí, ṣùgbọ́n ó mú wa yẹ láti lè jẹ́ alájọpín tàbí alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ó wí pé àwọn ènìyàn mímọ́ tí ó ń rìn nínú ìmọ́lẹ̀. Ìkíní, ó mú wa yẹ. Ìkejì, pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ìkẹta, àwọn ènìyàn mímọ́ tí ó rìn nínú ìmọ́lẹ̀. Rántí wípé àwa tí a jẹ́ kèfèrí, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jẹ́ ẹni tí a sọnù, ẹni tí a tanù, ẹni tí ó jìnà réré sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a kò yẹ sí oore ọ̀fẹ́ tàbí ìbùkún Ọlọ́run. Nítorí pé ìwé mọ́ jẹ́ kí ó yé wa wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, ní àkókò tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí, a jìnà réré sí Ọlọ́run. Wo Éfésù orí kejì. Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkejìlá, pé lé àkókò náà, ẹ̀yin wà lé àìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Èyí jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó mọ Jésù, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a kò yẹ sí ogún àwọn ènìyàn mímọ́. Nítorí wípé a jẹ́ aláìní Kristi, a jẹ́ àjèjì sí àwọn ìbùkún àti àwọn àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì, a jẹ́ àlejò sí àwọn májẹ̀mú ìlérí, a sì jẹ́ aláìní ìrètí àti aláìní Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a kò yẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, báwo ni a wá ṣe di ẹni tí ó yẹ sí ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀? Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé a wẹ̀ wá nù nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
bi a se di eni ti o ye ni wi pe Jesu Christi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun Olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti Olorun ti pese sile fun awon eniyan mi mo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri ni waju Olorun asi je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti agba Jesu Kristi gbo nigba ti a jewo se wa ti a ko sile nigba ti emi Olorun ba emi wa jere wi pe a di omo Olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo Olorun nitori pe bi o ba se wa ni ipo ota Olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro Olorun o ko ni ogun tabi ni lodo Olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo Olorun nipase iku Jesu Christi nigba yi gan li odi alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le an so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje Jesu Christi ranti we pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje sugbon bi a wa ba rin ninu imole se ranti we pe awon eniyan mimo ti an so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi a wa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo Olorun awon ti o rin ninu imole bi a ba n so nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba si n so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o n gbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ru abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti a n so ni wi pe bi a ba so wi pe a n rin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wi pe oro re ni fitila si ipa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe a n rin ninu imole kii se bee nikan soso bi a ba n fi ese we okunkun a ni lati maa fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo irere o si je wi pe o n rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yoo yi ojo bee lo nisinsinyi ese ikejila ki a maa dupe lowo baba eni ti o mu wa ye aje alaiye tele tele nisinsinyi o ti da o loju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wi pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon
eni ti o mu wa ye lati je alaba pin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan sosho li o je omo olorun awon ti o rin ninu otito ehin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alaba pin ninu re je ki a wo Romu ori kejo ese ikerin din logun si iketa din logun emi ti kara re le o ba emi wa jere pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jere wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibanu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi olowa ati olugba wa olugbala wa emi ti kara re le o ba emi wa jere lati igba na we pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketa dilogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo olorun oni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori we pe ati di omo olorun ranti we pe gba ti a so pe adi omo olorun e je we pe ati rin ninu imole ehin rere ati n gbe igbesi aye wa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so we pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi ati tun wa bi bi ati dari ese wa je wa bi ati pa wa sumo odo olorun nipa iku Jesu Kristi fun lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye ainipekun pelu omo olorun ese ikerin o ni atunwabi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki n sa ti a ti fipamo le orun deyin eyin ti a n pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti a mura lati fihan ni igba ikehin a n so fun wa wepe awon nkan wonyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikejilelogbon nje nisisiye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti a n so fun wa ninu awon oro olorun ti a n ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re je o o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wipe ki o sato olorun lo ki o so fun olorun wipe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o beni yio ma mu agbara ese kuro ni igbesi aye re yio si sese fun o lati rin ninu imole yio sese fun o lati wa ni mimo lati wa ni pepe niwaju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun èyí tí Paulu ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀
won ko ni pin ninu awon ogun won yi ninu Corinthi kini ori kefa lati ese ikesan Corinthi kini ori kefa lati ese ikesan eyin ko mo pe awon alaisoto ki yo jogun ijoba Olorun eyin ko mo wi pe awon alaisoto won ki se omo Olorun nitori be awon omo ki jogun lati odo baba awon ti ki se omo ki jogun lati odo baba eyin ko ha mo wi pe awon alaisoto won je ajeji si Olorun nitori be awon ajeji ki yo jogun ijoba Olorun ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin pi okunrin bara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon aloni lowogba ni yo jogun ijoba Olorun awon esan wonyi ni o nso fun wa lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo Olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo ti rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaisoto awon agbere awon aborisha awon panshaga mo gbagbo we pe awon ede ti bibeli lo won yi pe o ye o daradara o nso nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o nso nipa awon tin pi okunrin bara won je o nso nipa awon tin rede oru o nso nipa awon ti won rin irin kunrin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o nso nipa awon aloni lowogba pelu o nso nipa awon ole o nso nipa awon oloju kokoro awon omuti ati awon elegan ati opolopo bebe lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti an so nipa re kini ogun ini awon ti yo wa pelu Olorun awon ti won jogun pelu Jesu Christi nitori ise ti o se ni ori ige agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri Olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo Olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo Olorun ki a pada si Kolose ori kini Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo Olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lọwọ agbara okunkun bi a ba n so nipa agbara okunkun lese kese ti Adamu ati Eva ti won ti se si Olorun be ni agbara okunkun ti n joba lori gbogbo eniyan ti a bi saye nitori wipe ko si enikeni ninu ara ti o le bo lọwọ isu lọwọ agbara okunkun funra re eni a fi ma n ri wipe gbogbo elese patapata ni won wa labe agbara isu agbara okunkun o seese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki won ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan wonyi ko ti iba Jesu Kristi pade awon eniyan wonyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se n joba lori won ko si seese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti ka re nikan bi ko se wipe Olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kọkànlélọ́gbọ̀n Jeremiah ori kọkànlélọ́gbọ̀n ese ikọkànlá nitori Oluwa ti tu Jakobu sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye o wipe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni
ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan ni aran Jesu Christi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Christi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani je ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o le agbara ju o lo bi abawo Isaiah ori kokandini adota Isaiah ori kokandini adota lati ese ikerin lelogun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerinlelogun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile kuro lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Christi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi on ko nlo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wi pe agba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa ni iwe pe bi ireti n wole be ni a n la wa loju be ni okunkun n fo lo be ni a si n mo awon ere ati anfani ti a ni ninu olorun o ni ki a le la won loju o ni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun o ye ki o yi o wi pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi olorun nipasẹ Jesu Christi ba ti n joba ninu re wi pe a ti da o ni ide a si ti gba o kuro labẹ agbara satani bi a ba wo Hebero ori keji o n so nipa nkankan naa fun wa nipa idande nipa igbala nipa itusile ti a ni Hebero ori keji lati ese 14 nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran ole ti lekan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Christi ajeji si olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe sibe o n so awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege le ohun pelu se se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu a n so fun wa wipe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wipe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ẹbọ ti Ọlọrun gba si ẹbọ ikẹyin ati ẹbọ ti o peye wipe nipa ẹbọ yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni a gba wa sile kuro lọwọ agbara esu
ko lowo eni ti o ni agbara iku nitori wo pe o ti pa agbara re run ninu ese ikedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti sora won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande Thomas wi pe ki a yo wa kuro ninu ewo o si Thomas wi pe bi a tin yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati ku Kristi ati ja agba kuro lowo agbara e okunkun ati kuro lowo ase okunkun nigba ti adi atunbi ni ati da wa nide kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pa keji ese iketa la ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba esu wa si ijoba ayanfe omo re ranti wi pe nigba ti a je eru ese eru esu a wa ninu aginju a ngbe ninu aginju a ngbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigbati a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo olorun a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa sinu ijoba olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa si odo Jesu Kristi nitori wo pe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so wo pe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wo pe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun ni yiye Olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa wi pe bi a ba tin di omo Olorun be ni a n ko egbe okunkun sile nitori kini nitori wi pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba tin di omo Olorun be ni a n ko egbe awon omoti sile nitori kini nitori pe a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa si ile bi a ba tin di omo Olorun be ni a n fi iwakiwa be ni a n fi sile nitori kini nitori pe a ti yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun a si ni alaafia pelu re o ni eni ti n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginju si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo Olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketadinlogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa
nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé, nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀ láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí, kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ò sì gbà yín, èmi ò sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lé Olúwa Olódùmarè wí. Nínú Pétérò kíní orí kejì, ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run, ẹ̀yin tí kò rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun, láti fà kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kìí ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣí wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣí wa nípò padà. Nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run, wẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olúàlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paul apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kíní, wà ní Kolosi orí kíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀, èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kíní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Bákan náà, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ègbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn tí a ṣe tí ó bí Ọlọ́run nínú, a ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run,
aki ni ise boburu lowo adi eni ti o je onitara ise rere bi abadi omo olorun aki tun ni iwa iri lowo aje eni ti ati we mo eni ti o je omo olorun ni toto eni afiri bi aba ko eko majemu titun dara dara wipe awon omo ehin Jesu Christi won ki fi ojojumo je wo ise won ki fi ojojo isimi je wo ise won ki fi gbogbo igba koko ajinde tabi igba Kérésìmesì tabi igba ipago je wo ise won je eni ti o bo lowo ise patapata bi o ba wo pe bi o ba wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ a kò tí ì ṣe nípò padà kúrò nínú aginjù sínú ilé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ì ṣe nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó jẹ́ wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà kò tí ì ní ìgbàlà ó wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ẹnikẹ́ni tí ìbá jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ́ṣẹ̀ síbẹ̀ bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhìnrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé bíbélì wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí ni ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó lè mọ́ wa ẹ̀ṣẹ̀ tí kò lè mọ́ wa irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́ ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ títa ni tí èṣù ni nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun wọ ẹsẹ̀ ìkẹsàn-án ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí ẹnikẹ́ni tí a ti tún bí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà ọlọ́run ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀ nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa ọlọ́run òbí bí a bá ti di àtúnbí bí a bá ti yí wa padà bí a bá ti rà wá padà kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan kí a ti ní ìdáríjì kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wípé bí ọlọ́run bá ti dáríjì wá kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí bí ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni lè olówa wí èmi ò fi òfin mi sínú wọn èmi ò sì kọ́ sí wọn lé ọkàn èmi ò sì máa jẹ́ ọlọ́run wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo olówa nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ní èmi kì yóò sì rántí mọ́ nítorí bẹ́ẹ̀ bí a bá ti di ẹni ìgbàlà ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀ ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lẹ̀ ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́ ẹ̀mí oore
emi imori han lati inu okan won ni gbagbo to to kolose ori kini lati ese ikejila oni ki a ma dope ati se alaye fun a wi pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju olorun kini awon ohun ti an dupe fun iwa olorun an dupe wi pe olorun je olooto an dupe wi pe olorun ki seke an dupe pe bi olorun ba wi be o ma nse be an dupe pe olorun ki yi pada atun dupe wi pe nipa ise asepe jesu christ lori igi agbelebo asin dupe wi pe ati je eni igbala asitun dupe wi pe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara an dupe fun gbogbo sugbon o merin ototo ni paul so fun anihin we pe o ye ki a dupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti olorun se fun bi o ba je we pe ati dari ese re jio bi o ba je we pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati asi ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wo pe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo olorun ikerin eni ti a wa ni rapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo olorun e je ki a dede duro ki a si so fun olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe jesu christ lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo olorun se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo olorun se ati da oni ide se ati gba okuro lowo agbara okunkun se oluwa je oluwa fun o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun se ati se onipo pada ko ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun se ati se onipo pada ko ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun

wípé òní orí ló ń dùn mí o, ọ̀la ikùn ló ń dùn mí, ọ̀túnla ọmọ ni òyí nínú. Ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú, a máa sọ pé irú oyún wo ni mo ní yìí, á dàbí ẹni wípé ó ń fi omi jẹ́ fúrúgbìn. Ṣùgbọ́n bí o bá dúró ti Olúwa, bí o bá gbẹ́kẹ̀lé Olúwa, ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ Ọlọ́run. Ó dájú wípé a ó fi ayọ̀ ká a, wípé ni ọjọ́ ìkúnlẹ̀ alábiamọ yìí, wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa. Ọlọ́run yóò tọ́jú wa. Ó ṣe dúró ti Olúwa, ó ṣe gbẹ́kẹ̀lé Olúwa. Àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri, àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá, àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyálóde níbì kan lọ́hùn, àwọn fẹ́ lọ sí tibí. Má sá káàkiri kí o gbẹ́kẹ̀lé Olúwa, nítorí wípé Ọlọ́run yóò mú ìkún lọ sí òní padà, ẹ̀rín yóò sì gba ẹnu rẹ kan. Ó ní ẹni tí ń fi ẹkún rìn lọ, tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Ìtí rẹ̀ ni ìkórè oko tí ó ti gbìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí a wo àwọn ẹlòmíràn. Kí ni àwọn ìnilára wọ̀nyí tàbí ìpọ́njú, kí ni ó máa ń ṣe fún wọn? Èyí tí wọn ìbá fi máa yọ̀ nínú Olúwa, èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Olúwa, kí ni ìnilára, kí ló máa ń ṣe fún àwọn ẹlòmíràn? Jẹ́ kí a wo ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje. Ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje. Nítòótọ́, ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín. Nítòótọ́, ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín. Ohun tí a ń sọ fún wa níhìn ni wípé ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí a ti mọ̀ sí ọmọlúàbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí kìí jà, kìí dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n kò tíì mọ Ọlọ́run, ó kàn jẹ́ ọlọ́gbọ́n ènìyàn, oníwà tútù ènìyàn, ó jẹ́ ọmọlúàbí, ṣùgbọ́n ìnilára déba, ìpọ́njú déba. Irú ènìyàn bẹ́ẹ̀ tí a ti máa ń rí ọ̀rọ̀ ọgbọ́n lẹ́nu rẹ̀, nígbà tí àwọn ẹlòmíràn tí wọ́n bá wà nínú ìṣòro, bí a bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, a sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n. Nígbà tí ìpọ́njú bá déba ẹni yìí fún ara rẹ̀, nígbà tí ìnilára tí ó bá déba ẹni yìí fún ara rẹ̀, á dàbí ẹni wípé gbogbo ọgbọ́n tí ó ní wípé ó ti sọ wọ́n nù. Á dàbí ẹni tí ń sinwín, á dàbí ẹni tí ń sọ̀rọ̀ rádaràda, a dàbí ẹni tí ń sọ nǹkan tí kò mú ọgbọ́n lọ́wọ́, a dàbí àsínwín. Kí a má jẹ́ kí ó rí bẹ́ẹ̀ fún wa. Ṣé ìwọ náà máa ń rí àwọn ẹlòmíràn? Ó ṣeéṣe bóyá àwọn gbọ́ wípé ọkọ̀ ní jàǹbá, wípé ọkọ̀ wọn sì wà nínú mọ́tò yìí. Wọn ò tí ì mọ̀ kí ló ṣẹlẹ̀, wọn ò tí ì mọ̀ bóyá Ọlọ́run ti dá ọkọ̀ wọn sílẹ̀, tàbí bóyá ohun tó ṣẹlẹ̀ nǹkan ráńpẹ́ kan ló kàn ṣe ni èṣe tí ó ṣe ọkọ̀ wọn. Wọn àkáwọlé rí, wọ́n máa kígbe, wọ́n máa sọ̀rọ̀ bí ẹni tí ó ti sọ ìgbàgbọ́ nínú Ọlọ́run nù. Ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí a ti mọ̀ sí ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí a ti mọ̀ sí ènìyàn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìnilára díẹ̀, ìpọ́njú díẹ̀, èṣe jàǹbá ọkọ̀ díẹ̀, a sọ irú ẹni bẹ́ẹ̀ di ẹni tí ń sọ̀rọ̀ bí ẹni pé ó di àsínwín, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé ọkọ àtìyàwó àtijọ́ ń gbé papọ̀ lálàáfíà, kò sí gbọ́nmi sí omi ò tó, kò sí wípé a ń bára wa jà nígbà kan rí, kò sí wípé mbolo lọ mbolo ti ń bọ̀, kò sí wípé bóyá ń fura síra wa nígbà kan rí. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé nǹkan kan ló wá ṣẹlẹ̀, tí ẹnìkan parọ́ mọ́ ìyàwó yìí wípé bẹni pé ìyàwó yìí tún ní àlè níta. Bí ọkọ ti ń gbọ́, a kò tí ì mọ kí ni kúlẹ̀kúlẹ̀ àti kí ni nǹkan tó ṣẹlẹ̀ nítòótọ́. Ó ti ń faraya, ó ti ń dàbí ẹni tí ò lọ́gbọ́n, ó ti ń dàbí ẹni tí kìí ṣe ẹni tí a mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí oníwà tútù. Ìnilára ó mú ọlọ́gbọ́n di àsínwín. Nítorí bẹ́ẹ̀, kí a ṣọ́ra, kí a máa jẹ́ kí ìnira tàbí ìpọ́njú kí ó jẹ́ kí a sọ̀rọ̀ òdì, kí a máa jẹ́ kí ìpọ́njú tàbí àìsàn tàbí ìjẹníyà tàbí ohunkóhun kí ó mú kí ọ̀rọ̀ òdì blasphemy kí ó jáde lẹ́nu wa. Jẹ́ kí a wo orin Dáfídì 107. Orin Dáfídì 107. Kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Ṣe gáfrà fún mi. Kí a wo ẹsẹ̀ 19:30. Ẹ̀wẹ̀.

Iṣẹ́ àwọn apọ́sẹ́lì, orí ìkẹrìndínlọ́gbọ̀n. Agrippa sì wí fún Pọ́ọ̀lù pé a fún ọ láàyè láti sọ ti ẹnu rẹ. Nígbà náà ni Pọ́ọ̀lù nawọ́, ó sì sọ ti ẹnu rẹ̀ pé, Agrippa ọba, inú èmi ti kára mi dùn nítorí tí èmi ò wí ti ẹnu mi lónìí níwájú rẹ. Ní ti gbogbo nǹkan tí àwọn Júù ń fi mí sùn sí, pàápàá bí ìwọ ti mọ gbogbo ìṣe àti ọ̀ràn tí ń bẹ láàrin àwọn Júù dájúdájú. Nítorí náà, èmi bẹ̀ ọ́ kí ìwọ kí o fi sùúrù gbọ́ tèmi. Ìwà ayé mi láti ìgbà èwe mi, bí ó ti rí láti ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè mi àti ní Jerusalemu ni gbogbo àwọn Júù mọ̀. Nítorí wọ́n mọ̀ mí láti ìpilẹ̀sẹ̀ bí wọ́n bá fẹ́ jẹ́rìí pé gẹ́gẹ́ bí ẹ̀yà ìsìn wa tí ó le jùlọ, Farisi ni èmi. Àti ní ìsinsìnyí, nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ti ṣe fún àwọn bàbá wa ni mo ṣe dúró níhìn fún ìdájọ́, ìlérí èyí tí àwọn ẹ̀yà wa méjèèjì láti ń fi ìtara sin Ọlọ́run lọ́sàn-án àti lóru tí wọ́n ń retí àti rí gbà. Nítorí ìrètí yìí ni àwọn Júù ṣe ń fi mí sùn, Agrippa ọba. Èéṣe tí ẹ̀yin fi rò ó sí ohun tí a kò lè gbàgbọ́ bí Ọlọ́run bá jí òkú dìde? Èmi tilẹ̀ rò nínú ara mi ní tòótọ́ pé ó yẹ kí èmi kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun òdì sí orúkọ Jésù ti Násárẹ́tì. Èyí ni mo sì ṣe ní Jerusalemu. Àwọn púpọ̀ nínú àwọn ènìyàn mímọ́ ni mo há mọ́ inú túbú. Nígbà tí mo ti gba àṣẹ lọ́dọ̀ àwọn olórí àlùfáà, nígbà tí wọ́n sì ń pa wọ́n, mo ní ohùn sí i. Nígbà púpọ̀ ni mo ṣẹ́ wọn níṣẹ̀ẹ́ nínú gbogbo sinagogu, mo ń jù ú láti mú wọn sọ ọ̀rọ̀ òdì. Nígbà tí mo ṣòro sí wọn gidigidi, mo ṣe inú níbíni sí wọn dé àjèjì ìlú. Nínú rẹ̀ náà bí mo ti ń lọ sí Damascus, tí èmi ti ọlá àti àṣẹ ikọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà lọ. Ní ọ̀sán gangan, ọba, mo rí ìmọ́lẹ̀ kan láti ọ̀run wá. Ó ju ríran oòrùn lọ, ó mọ́lẹ̀ yí mi ká àti àwọn tí ó ń bá mi rin àjò. Nígbà tí gbogbo wa sì ṣubú lulẹ̀, mo gbọ́ ohùn tí ń fọ̀ sí mi ní èdè Héberù pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi? Ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. Èmi sì wí pé, ìwọ ta ni, Olúwa? Olúwa sì wí pé, èmi ni Jésù tí ìwọ ń ṣe inúnibíni sí. Ṣùgbọ́n dìde kí o sì fi ẹsẹ̀ rẹ tẹlẹ̀, nítorí èyí ni mo ṣe farahàn ọ́ láti yàn ọ́ ní ìránṣẹ́ àti ẹlẹ́rìí fún ohun wọn ni tí ìwọ ti rí àti ohun wọn ni tí èmi ó fi ara hàn fún ọ. Èmi ó máa gbà ọ́ lọ́wọ́ àwọn ènìyàn àti lọ́wọ́ àwọn kèfèrí tí èmi rán ọ sí ní ìsinsìnyí láti là wọ́n ní ojú kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú mi. Nítorí náà, Agrippa ọba, èmi kò ṣe àìgbọràn sí ìran ọ̀run náà, ṣùgbọ́n mo kọ́ sọ fún àwọn tí ó wà ní Damascus àti ní Jerusalemu àti já gbogbo ilẹ̀ Judea àti fún àwọn kèfèrí kí wọn kí ó ronúpìwàdà kí wọ́n sì yí padà sí Ọlọ́run kí wọ́n máa ṣe iṣẹ́ tí ó yẹ sí ìrònúpìwàdà. Nítorí nǹkan wọ̀nyí ni àwọn Júù ṣe mú mi ní tẹ́ḿpìlì tí wọ́n sì fẹ́ pa mí. Ṣùgbọ́n bí mo sì ti rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run, mo dúró títí ó fi di òní. Mo ń jẹ́rìí fún àti èwe àti àgbà. Èmi kò sọ ohun mìíràn bí kò ṣe ohun tí àwọn wòlíì àti Mósè ti wí pé yóò ṣe, pé Kristi yóò jìyà àti pé nípa àjíǹde rẹ̀ kúrò nínú òkú, òun ni yóò kọ́ kéde ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn àti fún àwọn kèfèrí. Bí ó sì ti ń sọ tẹnu rẹ̀, Festu wí ní ohun rárá pé Pọ́ọ̀lù, orí rẹ̀ bàjẹ́, ẹ̀kọ́ àkọ́jú bá ọ ní orí jẹ́. Ṣùgbọ́n Pọ́ọ̀lù wí pé orí mi kò bàjẹ́, Festu Ọlọ́lá jùlọ, ṣùgbọ́n ọ̀rọ̀ òtítọ́ àti ti ìwà àìrékọjá ni èmi ń sọ jáde. Nítorí ọba mọ nǹkan gbogbo wọ̀nyí níwájú ẹni tí èmi ń sọ̀rọ̀ ní àìbẹ̀rù, nítorí mo gbàgbọ́ pé ọ̀kan nínú nǹkan wọ̀nyí kò pamọ́ fún, nítorí tí a kò ṣe nǹkan yìí ní ìkọ̀kọ̀. Agrippa ọba, ìwọ gba àwọn wòlíì gbọ́, èmi mọ̀ pé ìwọ gbàgbọ́. Agrippa sì wí fún Pọ́ọ̀lù pé pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí, ìwọ ìbá sọ mí di Kìrìsìtíánì. Pọ́ọ̀lù sì wí pé ìbá wu Ọlọ́run yálà pẹ̀lú aápọn díẹ̀ tàbí pípọ̀, pé kí ó má ṣe ìwọ nìkan, ṣùgbọ́n kí gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ mi lónìí pẹ̀lú lè di irú ènìyàn tí èmi jẹ́ láìsí ẹ̀wọ̀n wọ̀nyí. Nígbà tí ó sì sọ nǹkan wọ̀nyí tán, ọba dìde àti baálẹ̀ àti báníkè àti àwọn tí ó bá wọn jókòó. Nígbà tí wọ́n lọ sí apá kan, wọ́n bá ara wọn sọ pé ọkùnrin yìí kò ṣe nǹkan kan tí ó yẹ sí ikú tàbí sí ẹ̀wọ̀n. Agrippa sì wí fún Festu pé àbá dá ọkùnrin yìí sílẹ̀, ìbá má ṣe pé kò ti fi ọ̀ràn rẹ̀ lọ Kẹ́sàrì.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: E je ki agbadura Olorun wa Baba Jesu Christi ati Baba ti wa papa adupe wepe e mu wa se akoko yi nisinsin yi ki a ba le mo ohun ti e lana sile fun wa. E je ki oro yi ki o ye wa ke se fun ani ore ofe lati dide lati gboran ni kia kia bi ati n gbo oro yi adupe o pe ti gbo loruko Jesu Christi Oluwa wa. Ninu iwe woli Isaiah ori keta leni ogoji, iwe woli Isaiah ori keta leni ogoji lati ese ikewa. Eyin li eleri mi le Oluwa wi ati iranse mi ti mo ti yan ki eyin ki o le mo ati ki esi gba mi gbo ki o si ye yin pe emi ni a ko mo Olorun kan saju mi be ni okan ki yo si hu leyin mi loni. Oro ti anyewo lati inu iwe mimo lo duro lori akori yi eyin ni eleri mi eyin li eleri mi ni ibi ti aka yi ni ati je ki o da wa loju wi pe Olorun yan awon kan ninu majemu lai lai gege bi eleri lati se eleri ohun wi pe ohun je Olorun alagbara ati wi pe ko si Olorun miran leyin ohun ati wi pe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni Oluwa ati leyin mi ko si olugbala kan. Ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji Olorun kan laarin yin eyin ni se eleri mi le Oluwa wi pe emi li Olorun. Bi Olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Christi. Ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti ati ba Olorun laja nipa etutu eje Jesu Christi awa ti ati ni idariji ese awa ti emi Olorun ti o tin ke aba baba lati inu wa awa ti ati ni alaafia ti ati mu idalebi kuro awa ti ati di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Christi awa ni ati so di eleri wi pe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun Olorun wi pe Jesu Christi ohun ni olugbala ara aye. Ninu ihire ti Luko ori kerinlelogun ihirere ti Luko ori kerinlelogun ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi ni hi ki se wi pe awon aposteli nikan ni Jesu ba soro ki si se wi pe awon okunrin nikan ni Jesu ba soro gbogbo awon ti won ti ri wi pe Jesu ku fun ese wa asin ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wi pe agbara Olorun o ji Jesu Christi dide ati wi pe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu Olorun oni nisinsin ti ti ri mi nisinsin ti ti to ebun orun wo nisinsin ti ti ri ase pe igbala ti Jesu Kristi se lori ige agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti Olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo ṣugbọn eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti aba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye ainipekun nipasẹ re ti ati koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wi pe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Kristi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwasu ati ogbon awon eleri otito iwasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a ti n se idajo se o mo wi pe bi a ba fe se idajo a n fe mo kini otito ti a le mo nipa eni ti a n fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re wi pe nkan ti o n so oju re ko to wi pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to n so nipa re a o so wi pe iru eniyan bayi eleri eke ni ninu orin Dafidi ori 35 ese ikokanla orin Dafidi ori 35 ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won a fi otito sile won a joko si di iro awon eleri eke won a fi oju ona sile won a ya si ona miran ti ko ni gbe ni debi ti a nlo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti a gbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwasu ihirere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju wipe Jesu Kristi nikan soso o ni olugbala iru awon be bi won ba tile waasu ohunkóhun tí wọ́n bá ń sọ a kà wọ́n sí ẹlẹ́rìí èké wo ìwé òwe. Nínú ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàdínlógún, ẹni tí ó sọ òtítọ́ ó fi òdodo hàn jáde, ṣùgbọ́n ẹlẹ́rìí èké ẹ̀tàn. Ẹlẹ́rìí èké máa ń fi ẹ̀tàn hàn jáde. Ó ṣeéṣe kí a rí àwọn tó jẹ́ wípé wọ́n ń wá bí wọ́n ṣe lè di àtúnbí, wọ́n wá bí wọ́n ṣe lè ní ìyè ẹnipẹ̀kun. Ẹnìkan gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí. A sọ wípé a ti fi àmì òróró yan òun láti máa wàásù, láti máa wàásù fún àwọn tí wọ́n ń wá ọ̀nà òtítọ́. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ fún ọ wípé bí wọ́n bá fẹ́ ní àlàáfíà, bí wọ́n bá fẹ́ mọ Ọlọ́run, bí wọ́n bá fẹ́ kí inú Ọlọ́run kí ó dùn sí wọn, bí wọ́n bá ń fẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé kí wọn kí ó lọ pẹran, kí wọn kí ó lọ ṣe sàárà, tàbí kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní fún alágbélówó, tàbí kí wọn kí ó lọ máa jẹ́wọ́ fún àáfàá kan, àlùfáà kan ní ọjọ́ Sátidé. Irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ̀tàn ni wọ́n. Wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Wọn ò mọ iṣẹ́ ìràpadà tí a ṣe lórí igi àgbélébò nípasẹ̀ Jésù Kristì. Àwọn ẹlòmíràn wọn sọ wípé bí a bá rí ẹni tí ó fẹ́ ní ìgbàlà, bí a bá rí ẹni tí ó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé kó máa tiraka nínú agbára ti ara rẹ̀ láti dojú ìjà kó ẹ̀ṣẹ̀, láti dojú ìjà kó èṣù. Wọn ò sọ nípa oore ọ̀fẹ́ àtòkèwá, wọn ò sọ nípa àlàáfíà àtọ̀dọ̀ Ọlọ́run wá, wọn ò sọ nípa ìdáríjì tí a ní lọ́fẹ̀ẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, wọn ò sọ nípa iyebíye ètùtù tí Jésù Kristì tí ó fa ara rẹ̀ ṣe fún wa, wọn ò sọ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì tí wẹnimọ́ láúláú funfunjú sílò lọ. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Ìgbà mìíràn a máa ń rí bóyá nínú ọkọ̀ èrò tàbí ní tòsí wa, àwọn ẹlòmíràn wọ́n gbé agogo síta, wọ́n máa lago, wọ́n máa ní wọ́n wàásù wípé àwọn jẹ́rìí Jésù. Ṣùgbọ́n ẹ̀rí tí wọ́n ń jẹ́ yìí ìgbà mìíràn á dàbẹni pé wọ́n ń ṣépè fáwọn èèyàn, ìgbà mìíràn á dàbẹni pé wọ́n fi àwọn èèyàn gégùn. Èyí kì í ṣe wípé wọ́n ń jẹ́rìí. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn ajẹ́rìí òtítọ́ fún Jésù. Àwọn ẹlòmíràn wọ́n máa pera wọn ní ajẹ́rìí pàápàá, wọ́n máa lọ káàkiri, wọ́n máa sọ pé bàbá ṣe sí bàbá ṣe tọ̀hún, wípé a ó rí ìgbàlà pé bàbá ṣe bẹ́ẹ̀ a ó lè bá Jésù jọba níkẹyìn. Ṣùgbọ́n wọn ò mọ nípa àtúnbí, wọn ò mọ nípa ìyè ẹnipẹ̀kun, wọn ò mọ nípa bí a ṣe lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a di àtúnbí, kí a di ẹni tí a ti yí padà. Wọn ò mọ bí a ṣe lè wá sínú Jésù, kí a di ẹ̀dá tuntun, kí àwọn àtijọ́ kí ó kọjá lọ, àti kí ohun gbogbo kí ó di ọ̀tún. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Àwọn wo ni a lè pè ní àwọn ẹlẹ́rìí olóòótọ́? Jẹ́ kí a wo ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀. Kí a kankan sọ wípé olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn là, nítorí pé gbà tí ènìyàn bá ti wà nínú ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀, a sì ti sàmì sílẹ̀ fún wípé ẹni yìí bó bá kú nínú ẹ̀ṣẹ̀ wípé yóò lọ sí ọ̀run àpáàdì. Ìdájọ́ ayérayé, ìyà ayérayé ó ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń gba irú ọkàn bẹ́ẹ̀ là kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹlẹ́rìí olóòótọ́ ni ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹdè, ọ̀nà ìgbàlà ni ó máa ń fi han ẹni. Ni ó máa sọ wípé èyí ṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín, ṣebí Jésù Kristì ti kú fún wa, ṣebí Jésù Kristì ni alárinà wa, ṣebí Jésù Kristì ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run, òun ni alágbàwí wa. Tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì, a ó daríjì wá, a ó gbà wá là, a ó fún wa ní ìgbé ayé ọ̀tún, ìrìn ọ̀tún, a ó yí ọkàn wa padà. Èyí jẹ́ wípé a ó di ọmọ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là, irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́. Tún wo ẹsẹ̀ ilé ẹ̀kan sí i. ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri oloto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro ike awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo ko lowo ese o je gbo lenu won bi a se le bi atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o tin so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti ko lenu wa ti o gba siga ko lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayan fe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona o ni iye ati wi pe o ni kan soso le ati pipu wa ke a ba le gba wa kuro lowo ise wa ko si eni keni ti o le wa sodo baba bi ki se nipa fe re eleri oloto lo ma so fun wa be nitori be awa paapa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri oloto ni waju Oluwa ke a ma so Jesu Kristi ke a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa ifan agbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihinrere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigba ti olusunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tin ti odo baba wa oun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se wa ni Jesu Kristi ni o je ki a da awon eleri oloto o je ki a da won mo o ni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se e je wi pe awon wonyi won ti ko ipo sile won ti wa sodo Jesu Kristi eleri oloto ni eni ti o gbo ipo Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti sise ki a si di eru wo le lori eyin o si ri isimi fun okan yin eleri oloto ni eni ti o ti gbo ipo yi ti o ti ko ipo ati ise re sile ti o wa sodo Jesu eleri oloto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri oloto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri oloto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto o ni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ikedogun ise awon aposteli ori kejile logun ese ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni won ni se o wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wipe mi o ri nkan kan mi o si gbo nkan kan mo kan n lo loju titi ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rì mi àwọn ni ẹlẹ́rì èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kí o ò sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rì yìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni yìí ní ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀ rárá ṣé o bá a gbé rí rárá se o ti ni nkankan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti iba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi fun ni lofe o ba pade ati ayorun ti Jesu Kristi ma fun ni nigba ti a ba de ni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti ate si omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo paapa oje alejo oje ajiji ti Olorun ewo lo fe je ri eni ti a ba so pe oje eleri oje wi pe oju re ti ri nkan ah oni mo ti so ebon run wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade gbogbo oro Olorun ni bi mo tin gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nko eni to n bu tele tele nko iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu oku oni gbese aye e tele tele ah bi mo ti gbo oro Olorun pe ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi ba emi mi jere wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja wi pe ah e ma binu o ise etu ni o nisisi mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo gbe inu mi bi mo nlo mo nkori ni bi mo ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorun wa to da

ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́. Kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́? Èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí, a ti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí 24. Lúkù orí 24 láti ẹsẹ̀ 54, ẹsẹ̀ 54. Ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònú pèwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerusalemu lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Bí a bá ń sọ wípé ẹlẹ́rìí, bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere, èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristì ṣe. Ó rí nínú ẹsẹ̀ 54. Ó ní ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, pé kí Kristì kí ó jìyà, kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú. Jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀. Agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì. Wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa, àti wípé ó lè yí wa padà. Sórí ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀, kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀, tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí, kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù, kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere. À ń sọ nípa ikú àti àjíǹde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn, wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà. Ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò, dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, Ọjọ́run di aláàánú, kò ní tawánù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wájú.

gba ti a ba ti wa su idariji ese nipase Jesu Christi nipase je Jesu Christi ti o ta sile fun wa wo odo agutan Olorun ti o ko ese ara aye lo e je wo pe a wa su ihinrere oni o so fun ani ese iketa bi ni adota oni ati ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki a wa su ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Christi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wi pe a je omo leyin Jesu oruko Jesu gbodo kuro lenu wa elomiran olusoagutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni akan ma agbelebo fun yin tabi apolo ni akan ma agbelebo fun yin oni Jesu Christi ni awon asu re gege bi olugbala gege bi anything dani lare gege bi anything dani sile ko lowo ese gege bi anything fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun Olorun wipe ati fun wa ni olugbala eyi je wipe kiyesi daadara o an wa su ironu pe wada ati idariji ese li oruko re awon elomiyan ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wipe awon ti lo ni ojo Saturday lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba semi o sese ki o wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo japara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa ta ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi Olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe Oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Christi ni a ti le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Christi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba wa su be emi Olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se paṣaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro Olorun oro Olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni bẹẹ ni idalẹbi fun awọn ẹsẹ ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Christi ati nitori etutu ti Jesu Christi ti o se fun wa ṣugbọn iru ọgbọn wo ni eleri otitọ ni o yẹ ki o lo bi a ba n sọ nipa ọgbọn eyi n sọ bi a ṣe n gbe ọrọ kalẹ ṣe o mọ wi pe ẹlomiran ko mọ bi a ṣe gbe ọrọ kalẹ o ṣeeṣe bóyá o ti di àtúnbí o ṣeeṣe o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o ṣeeṣe o di ọmọ Ọlọ́run ṣùgbọ́n bí o bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ o ṣeeṣe kí o kàn rí ìyá rẹ̀ kí o rí wọ́n pé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létí ìró ó ń da èékánná sí o ṣeeṣe kí o rí wọ́n pé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí ó kó kọ́ra kò sì mọ bí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run a sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbà ọ̀run àpáàdì òjìnà sí yín ìwàásù kọ́ yẹn ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú Olúwa ó fẹ́ mú màmá bínú ni ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira ó bẹ̀ sí ní mu ọtí.
o si ni omo lo kawe o ni omo ba so pe iwe kika o ti e ti itasiko baba mo fe waasu nitori mo fe se eleri ninu ile yi olorun ti gbe mi dide gege bi eleri oti te mu yi igo kan soso yo mu lo si orun apadi ti ti ayeraye iru eni be ki se eleri o looto nitori iru eni be o fe so nipa jesu iru eni be o nle awon eniyan jina fi hin rere tabi o sese boya se la nlo loju titi asiri enikan o je lara awon obirin won yi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo jesu oni itara sugbon itara odi ni o ba duro lo so pe iwo mo birin ki lo n wa legbe titi na lo so pe ah bo wa to ba fe pe mi kin ba olo le mo fe mo le ba olo o wa so pe emi omo olorun le mi bipa le mi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa su fun odo mo birin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o wa su irere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kokan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kokan bi o ba je oluka bibeli yo ye o dara dara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si Egypt won ta fun awon ara Ishmaeli nipase be o wa tun lo si Egypt iya popo ni o je Josephu gba to ya awon arakunrin re won yi won wa si Egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be Josephu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ori ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibo so kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibaka si e awon eranko won fe fun olonje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko Benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe Joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni Genesis ari wi pe awon won yi won teri ba won jewo ese won ori ogbon ti Joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sorun apadi rara bi a ba fe waasu ihin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wo si ile esin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daadaa nile bo ba wo si ile esin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi o jina si o nje wa wa ṣọọṣì mo ti n ba so bee fun o o soro lati wa si ṣọọṣì bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e ṣe wa le ronu po ada rara ṣugbọn bi a ba fe wa so ye ki a ni ọgbọn ọlọrun ṣe mo ti sọ ti Joseph fun ọ nisinsin ṣoran ti Nathani Dáfídì o ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè Nátánì wá sí ọ̀dọ̀ Dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n Dáfídì ò mọ̀ Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni Dáfídì wá sọ ni Nátánì wá sọ fún un pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀
ni Dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ló tún bá níwájú Olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà Ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Bí o bá wo Paul níwájú ọba Agrippa ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba Agrippa mo mọ̀ pé o gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba Agrippa wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n Ọlọ́run ṣó rántí Jésù Kristì nígbà tí ó rí obìnrin ní etí kànga obìnrin ará Samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí ó ń sọ fún lẹ́sẹ̀ gbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá èyí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn ìwọ tó jẹ́ wípé àgbèrè kúrò ní ìgbésí ayé rẹ̀ ìwọ tó jẹ́ wípé ìrìnkúrìn lórí káàkiri Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀ ó ní lọ pé ọkọ rẹ̀ wá ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni Kristì náà ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ọgbọ́n Ọlọ́run a lè sọ ẹ̀rí wa a lè sọ wípé a jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ọ̀mùsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àti bá Jésù pàdé Jésù ti yí wa padà kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà ó lè yí ọ padà ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere ó lè fi ìyẹ́ Ọlọ́run sí ìgbésí ayé rẹ a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa ẹ̀rí ìgbàlà tàbí a lè ṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà a lè fún àwọn ènìyàn àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run ìkẹta kí ni agbára tí ń ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ti lẹ́yìn kí sì ni èrèdí tí a fi ń wàásù agbára tí ń ti wàásù wa lẹ́yìn jẹ́ kí a wo Yohánù orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi agbára tí ń ti wàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé bí o bá ti dìdúró tí ó ń sọ̀rọ̀ gbà tí o bá dìde dúró tí o ń tako àlùfáà tí o ń tako olùṣọ́àgùtàn tí o ń sọ pé èmi ni adarí ìdàpọ̀jù ilé yìí nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín ẹ̀jẹ̀ wà ní ìdàpọ̀jù ilé pé èyí tí olùṣọ́àgùtàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́ èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gbà tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn bí àwọn tí a jọ jẹ́ ará nínú Olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀ ẹ̀kọ́ kan ìwọṣọ kan ìrìn kan tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn gbà tí àwọn ènìyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa tí wọ́n bá rí pé a jọ ní ìdàpọ̀ a sì ní ìrẹ́pọ̀ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti wàásù wa lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ
ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, tí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde, tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn, ẹ̀mí Ọlọ́run, iná Ọlọ́run ti ń jorun, ó ti wà ní ìgbésí ayé wa. Bí a bá ń sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn, yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ. Nínú ìwé Ìṣẹ́ àwọn Àpọ́sẹ̀lì orí kẹrin, Ìṣẹ́ àwọn Àpọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ 21, nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára, agbára tí ń yí ọkàn padà, agbára tó ń sí tún ìgbésí ayé ẹni tí, agbára tí ń sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, agbára tí fún yín ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, agbára tí jẹ́ kí a lè tẹríba, kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì. Ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀, ó yẹ kí ó kún fún àdúrà. Ó ní nígbà tí wọ́n gbàdúrà tán, èyí kì í ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹ jẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn-ún, wọ́n ti dákẹ́ àdúrà, èyí kì í ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe ìsìn tán kí a sọ wípé ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan, wọn ò mọ kí ni wọ́n sọ mọ́. Àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkankíkan, wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Bí wọ́n ti gbàdúrà, a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì. Bí ó bá jẹ́ pé àdúrà dákẹ́jẹ́ ni, àdúrà kí a má lè sọ̀rọ̀ síta, àdúrà kí a má tirẹ̀ lè mọ̀, kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà, ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì, ṣùgbọ́n wọ́n gbàdúrà, ibi tí wọ́n péjọ sí ó mìtìtì. Èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn, àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè, àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ Ọlọ́run. Ó wá sọ fún àwọn pé wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọ́n kún fún ẹ̀mí mọ́, agbára Ọlọ́run ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wọn. Ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 23, agbára ńlá, agbára ńlá ni àwọn Àpọ́sẹ̀lì sì fi ń jẹ́rìí àjínde Jésù Olúwa. Oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn. Kí ni èrèdí tí a fi ń wàásù? Ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà, kí wọn kí ó ba lè gba Jésù Kristì gbọ́, kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn kan ṣoṣo, ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là, kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Wo Jòhánù orí ogún ẹsẹ 30 àti ẹsẹ 21. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristì náà ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì sí orúkọ rẹ̀, ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì lé orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀ èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn, kì í ṣe wípé kí a máa lé wọn sá fún Ọlọ́run, kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni, lágbájá ìwàásù kọ́ yẹn. Èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù, kí wọn kí ó lè ní ìgbàlà, kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù, kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn, kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kun. Lónìí ni Jésù Kristì ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí, ẹlẹ́rìí òtítọ́, ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà. Ṣé ìwọ fún ara rẹ tí o ti ní ìgbàlà? Bí o bá ti ní ìgbàlà, ó ti di ẹlẹ́rìí, ó ti di agbẹnusọ fún Ọlọ́run. Ìdédúró lórí ẹsẹ̀ rẹ,
ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbese aye re ki iboya ki o sokale si igbese aye re ki ogbon bi ati gbe iwasi re kale ki o sokale si igbese aye re ki itara fun ise Olorun ki o sokale si igbese aye re dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri oloto eleri ki gba okanla eleri ti so fun awon eniyan wi pe Jesu Christi o ni ona Jesu Christi o ni iye ati wi pe Jesu Christi ni eni na ti a fi fun wa ki o ba le gba wala fun ninu ese wa dede ki o so fun Olorun Jesu Christi ni osiko o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wi pe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti funi ni itara ti gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadura titi awon nkan wonyi yo ti sele ni igbesi aye re to fi je eleri ojo oto ti Jesu Kristi.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyè ẹni pẹ̀kun. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. A dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. A dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Láàrin ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà. Ìgbà rírí jẹ, ìgbà àìrí jẹ, ìgbà ayọ̀, ìgbà ẹkún, ìgbà omijé. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, ẹ jẹ́ kí a làájá. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ní ìgbà ìní, ẹ pèsè fún wa. Ní ìgbà ìròbìnú jẹ, ẹ tù wá lára, ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú. Ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí, ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i, wípé ohun gbogbo tí a ó ṣe, ìwà tí a ó hù, àti bí a ó ṣe kọrin ni, bí a ó ṣe gbàdúrà ni, ohun gbogbo tí a ó máa ṣe, jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. A sì bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa, yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú Ọlọ́run títí, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ, tí a sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀. Ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa wá mọ́, tí ó ti ṣe wá lóore, wípé ìwà wa, ìrìn wa, ọ̀rọ̀ ẹnu wa, ìṣe wa, wípé yóò máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ìgbà gbogbo. Gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí, wípé kò tó ọjọ́ méjì tí ọdún tí a wà nínú rẹ̀ yìí tí yóò fi di ògbólógbòó ọdún, èyí ni wípé tí yóò fi kọjá lọ, tí a ó fi bọ́ sí ọdún titun. Ọ̀rọ̀ ìyànjú tí a ní lónìí nínú ìwàásù wa ni èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Kí a wo Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ìbá ṣe pé wọ́n gbọ́n, kí òye èyí kí ó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Ìbá ṣe pé wọ́n gbọ́n, kí òye èyí kí ó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Ẹ sọ̀rọ̀ Ọlọ́run yìí tí ó ń pè wá láti jẹ́ ọlọgbọ́n, àti tí ó sì ń pè wá láti ro ti ìgbẹ̀yìn wa. Ó ní a fi ń sọ̀rọ̀ lónìí lórí èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Ọlọ́run jẹ́ kí ó yé wa. Àwa pàápàá gẹ́gẹ́ bí ẹni tí ó fojú sílẹ̀ tí a rí ohun tí ó ń lọ ní àyíká wa, a mọ̀ wípé kò sí ohun tí ó ní ìbẹ̀rẹ̀ nínú ayé tí a wà yìí
ti ko ni opin ohun ti afojuri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti an wo bi onje ti an je bi ile ti an gbe bi awon anfani ti ani ninu aye ko si ohun ti afojuri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigba ti a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti ko ni si opin sugbon nihin la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abosi we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a n gbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orile ede ati gege gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipasẹ jesu christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a ma ro ti igbeyin je kin tun ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki o ye won won ibaro igbehin won ye ki awo nkan meta gege bi akori ninu iwasu ti oni ikini igbehin aye wa ikeji igbehin aye iketa ijoba ti ko lopin ikini igbehin aye wa eni wo pe gege bi enikokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisinsin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti a n gbe gege bi eni kokan o ni opin o ye ki a si ma ro le kokan ki a ti le wi pe ki a ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si wi pe emi o ma je iyalode titi lai beni iwo ko fi nkan wonyi si aya re beni iwo ko ranti igbehin re awon odo won ma nro we pe won o je odo titi nitori be no ma se nso we pe je kin jaye ori mi gege bi eni we pe aye ko lopin awon elomiran ti won fara fun ijojijo oti mimu irede oru won ma ro we pe gba ti awon ni ewa gba ti awon ni aso gba ti awon ni owo gba ti awon ni awon nkan aye yi won ko mo we pe aye nkoja lo ati awon nkan ti o wa ninu re we pe aye ko duro ati we pe awa paapa gege bi eniyan
o man so fun wi pe igbala ni awa ko lo laye o itumo re ni wi pe akoko yi ti awa akoko yi ni ari ni o je ti wa ati wi pe igbese aye wa o nkoja lo eni yi ti akanihi ni o nja lankato ni o so wi pe emi o ma je iyalode titi lai ero ti o ni ni wi pe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wi pe yo ma wa titi eni ti o ba je alailoye ni o ma hu abe ni o ma wo inu dingi be ni wi pe ewa ti o ri nisinsin yi ilera ti o ni nisinsin yi agbara odomokunrin ti o ni nisinsin yi wi pe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wi pe aye ti a wa o lopin aye ti a ngbe o lopin wi pe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wi pe ke a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lolorun ti won ro wi pe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti a ngbe tabi awon oju titi won a koruko ara won sibe awon miran ni adupo wa won a le oruko won mo be won a ro wi pe awon o wa titi sugbon ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je ko je nigba ni awon ti o ti gbe igbese aye be ni pe aye o lopin tele tele awon na da nisinsin yi bi o ti le je wi pe awa ti a je omode a ko ti pe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wi pe bi a soro olorun fun won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi awon o fe ro nipa torun nisinsin yi awon o fe ro nipa bibo Jesu Christi nisinsin nitori pe ki la won tun wa kinde ta won gbadura kinde ti awon fe lo si ile isin kini won wi won ro wi pe awon o ma je iyalode titi lai sugbon awon na da afe won ko ile ti lainu re o ti gbe won mi ari wi pe tele tele won wa laye won wa laye sugbon nisinsin yi ati gbe won sin o ye ki awa paapa ki a ma ronu bi aba ti ri awon ti a n gbe lo si ite awon ti a n gbe lo si sare be na ni o ye ki a ma mo wi pe iru awon eniyan wonyi won je eniyan eda bi ti wa wi pe awa paapa awon nkan yi won je apere fun wa ati owe fun wa wi pe awa na ki o wa laye titi ohun ti a n so ni wi pe gege bi ojo kookan ti o ti ma n lo sopin gege bi odun kookan ti o ti ma n lo sopin gege be ni igbese aye wa kookan yo ma lo si opin je ki a wo Heberu ori kesan Heberu ori kesan ese iketadinlogbon niwon bi a si ti fi lele fun gbogbo eniyan lati ku lekan soso sugbon lehin eyi idajo bi a ba n ronu wi pe ojo idajo n bo a o je ologbon sugbon asiwo ere eniyan ni ma n ku wa ti ma n gbe igbese aye re be ni wi pe aye o lopin be ni wi pe ko si ojo iku be ni wi pe ko si ojo idajo sugbon o daju wi pe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si nipo pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Christi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo si wa lowo ise ti a n se ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki a si ma mura sile fun dide Jesu Christi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe olorun ti o je eleda wa ninu Jeremiah ori ketadinlogun ese ikokanla bi aparo ti n saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo
ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Níhìn ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ti máa kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kì í ṣe pẹ̀lú òdodo pẹ̀lú òtítọ́ ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí ó ń jalè yálà ó ń jalè nínú ìjọ tàbí ó ń jalè níbi iṣẹ́ tàbí ó ń jalè nínú ilé ó dá wà lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣe lọ́wọ́ tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀ àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣiwèrè èyí jẹ́ wípé ikú yóò pàjù rẹ̀ dé ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé olówa ní ìgbà ìkẹyìn nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ ogún fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́ kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ bí a bá fetí sílẹ̀ nísinsìnyí tí a sì gba ẹ̀kọ́ ẹ̀kọ́ ìhìnrere ẹ̀kọ́ ìrònúpọ̀àdà àti ìgbàlà nínú Jésù Kristì ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọgbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́la àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́ nígbà tí àwọn ní ìlera nígbà tí àwọn ní owó àti ọrọ̀ nígbà tí àwọn ní ohun ìní ayé àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ ìrònúpọ̀àdà nítorí bẹ́ẹ̀ àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó nígbà tí àwọn ò ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹni mọ́ kí ó fọni fún jùbe snow lọ ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera nísinsìnyí tí a ní àǹfààní nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀ ni kí a fetí sí ìmọ̀ kí a gba ẹ̀kọ́ kí a ba lè jẹ́ ọlọgbọ́n ní ìgbẹ̀yìn ayé wa ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́ ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọgbọ́n ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà òní nìkan la rí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe ọlọgbọ́n kí a sì fi ọkàn wa sí ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá tí ní ìgbàlà kí a wá ojú Ọlọ́run títí a ó fi ní ìgbàlà wo orin Dáfídì orí kọkàndínlógún orin Dáfídì orí kọkàndínlógún ẹsẹ ìkẹrin olúwa jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín èyí ni àdúrà onísàmù ó ń sọ fún Ọlọ́run wípé kí olúwa jọ nínú àánú rẹ̀ kí ó jẹ́ kí òun ní òye láti mọ bí òpin bí ó ṣe súnmọ́ tòsí sí ó yẹ kí àwa náà pàápàá kí a máa fetí sílẹ̀ kí a sì fi ara balẹ̀ bí ẹ̀mí Ọlọ́run ti ń sọ fún wa lónìí wípé ìgbà tí a ní láyé kò pẹ́ mọ́ wípé ó ṣeéṣe kí Jésù Kristì kí ó dé ní ìgbàkúgbà sí àkókò yìí ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé ikú ni yóò pa ojú ẹnikẹ́ni nínú wa dé ṣùgbọ́n ohun tí onísàmù ń wí ni wípé ìgbàkúgbà tí ìbá jẹ́ kí Ọlọ́run kí ó fún un ní ọgbọ́n láti mọ ìgbà tí òun níhìn-ín kí òun ba lè múra sílẹ̀ fún dídé olúwa àdúrà tí ó yẹ kí ó jẹ́ tiwa ni àdúrà tí ó wà ní númẹ́rì orí kẹtàlélógún ẹsẹ ìkẹwàá númẹ́rì orí kẹtàlélógún ẹsẹ ìkẹwàá láti àárín méjì ẹsẹ náà jẹ́ kí èmi kí ó ku ikú olódodo kí ìgbẹ̀yìn mi
ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati run niku ada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi aba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Christi ore ofe Jesu Christi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o n lo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni noa so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o n lo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lailai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lailai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orile ede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Christi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon ti n sokun bi eni pe won ko sokun ri ati awon ti n yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon ti n lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi n koja lo aposteli je ki o di imo fun wa nihin we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asa ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihin pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ini aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ini aye ki o di ohun lowo ki a ma se je ki asa aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni ti n sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi we pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikejilelogun Matthew ori kewa ese ikejilelogun gbogbo eniyan
yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbalà. Ó sọ fún wa wípé òpin bọ̀, òpin wà fún ẹnì kọ̀ọ̀kan wa, òpin sì wà fún ayé tí a wà nínú rẹ̀ yìí, ayé tí a wà nísinsìnyí. Matthew orí 24 ẹsẹ 3. Bí ó sì ti jókòó lórí òkè Olifi, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ní ìkọ̀kọ̀ wípé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti ti òpin ayé? Àwọn ọmọ ẹ̀yìn mọ̀ wípé dájúdájú òpin ayé ń bọ̀, wípé ayé ń lọ sópin. Ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ Jésù ni wípé kí ni àwọn àmì tí a lè fiyè sí, tí a ó fi mọ̀ wípé ayé ó ti fẹ́ lọ sópin. Ó sì fún ọ ní àwọn àmọ̀ wọ̀nyí. Àwọn tí ó ti kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn àmì tí wọ́n ń rí, ó dàbí ẹni wípé ayé ń lọ sópin. Kí a pa tiwọn ti sẹ́gbẹ́ kan, àwọn tí Jésù Kristì sọ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé ayé tí a wà nínú rẹ̀ wípé ó ń lọ sópin. Ó ṣeéṣe ìgbà kì yóò pẹ́ mọ́ tí a ó fi ká ohun gbogbo kúrò, tí ayé yìí yóò fi dópin. Nínú Matthew orí 13 ẹsẹ 39, Matthew orí 13 ẹsẹ 39, ọ̀tá ni ó fún, ọ̀tá tí ó fún wọn léṣù, ìgbẹ̀yìn ayé ni ìkórè, àwọn áńgẹ́lì sì lé àwọn olùkórè. Níhìn-ín Jésù Kristì sọ nípa ìgbẹ̀yìn ayé. Yẹ kí a wo Ezekiel orí 7, kí a wo bí Ọlọ́run ti ṣí wòlíì yìí lójú, tí ó sì rí wípé òpin bọ̀ fún ayé. Ezekiel orí 7 láti ẹsẹ 1, ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ìwọ ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí pẹ̀lú sí ilẹ̀ Ísírẹ́lì, òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa tí ó dá wa lójú, tí ó sì jẹ́ kí a mọ̀ wípé òpin bọ̀. Ẹsẹ 6, òpin dé, ó jí sí ọ, kíyè sí i, ó dé. Báyìí ni wòlíì yìí ni ó jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé dájúdájú òpin bọ̀. Kí ni ó yẹ kí ó jẹ́ ìwà àwọn ènìyàn Ọlọ́run? Ìwà ẹni tí ó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, ìwà ẹni tí ń sin Ọlọ́run nígbà tí a mọ̀ wípé òpin ayé yìí ó dé tán. Kí a wo Pétérù 2 orí 3, Pétérù 2 orí 3 láti ẹsẹ 10, ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí o lè lé òru, nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ, ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ. Ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. Ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ni, irú ènìyàn wo lí ẹ̀yin ìbàjẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run? Kí ẹ máa retí, kí ẹ sì máa múra gidi dídé ọjọ́ Ọlọ́run, nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná, tí wọn yóò sì di yíyọ, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé. Nítorí náà, olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọn ni,
emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti amo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri ni waju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wo pon lo sopin ati so nipa aye ti a wa nisisin yi wo pe daju daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni wo pe bi o ti le je pe aye ti a wa o nlo sopin ati igbesi aye wa gege bi enikokan o nlo sopin ayo ti ani ninu olorun ni wo pe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo se wa le ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba jesu kristi ati alaafia ti o wa ninu ijoba jesu kristi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa mo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbesi aye eni kokan wa yo ti le lo si opin sibe a mo we pe ijoba jesu kristi ti ati wonu re nipa didi atunbi wi pe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wi pe a o bi jesu kristi ninu luku ori kini lati ese ogbon angeli na si we fun pe maberu maria nitori iwo ti ri oju rere lodo olorun sasi kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni jesu ohun o po omo ga ogojulo

ìjọba Jésù Kristi múlẹ̀. A ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé nínú ìwé wòlíì Dánielì, orí kejì, ẹsẹ̀ ìkẹrìnlélógójì. Dánielì, orí kejì, ẹsẹ̀ ìkẹrìnlélógójì. Lí ọjọ́ àwọn ọba wọ̀nyí, lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé. A kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ́ wọn túútú, yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run, ṣùgbọ́n òun ó dúró títí láé láé. Èyí ni ìjọba Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀, wípé ìjọba yìí yóò wà títí, nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin. Nínú Dánielì orí keje, Dánielì orí keje, ẹsẹ̀ ìkẹrìnlá, a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, àti ìjọba, àti agbára ìjọba, àti ipa gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run ni a ó sì fi fún ọmọ, ni a ó sì fi fún ènìyàn, àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo, ìjọba ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun, àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn, tí wọn ó sì máa tẹríba fún. Èyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristi. Báwo ni ìjọba yìí, báwo ló ṣe lè jẹ́ tìrẹ? Báwo ni o ṣe lè wọ ìjọba ọ̀run, èyí tí kò lópin, rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin, ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin, ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristi, o wà títí láé. Nínú Jòhánù orí kẹta, Jòhánù orí kẹta, ẹsẹ̀ ìkẹta, Jésù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ohun tí o ní láti ṣe ni pé kí o ronú pọ̀wàdà, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o béèrè fún ìdáríjì, kí o jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí o wẹ ọkàn rẹ mọ́, kí a sọ ọ́ di ọ̀tún, kí o ní ìyè àìnípẹ̀kun, kí a tún ọ bí, kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tún nípa oore ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristi. Bí o bá ṣe èyí, ó dájú wípé o wọ ìjọba ọ̀run, àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi, tí o sì ní ìpín nínú ìjọba Ọlọ́run, níhìn-ín o ní ìpín nínú ìjọba Ọlọ́run ti ayérayé. Nínú Pétérò kejì, Pétérò kejì orí kìíní, láti ẹsẹ̀ ìkarùn-ún, àti nítorí èyí náà pàápàá, ẹ máa ṣe àìsinmi gbogbo, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́, àti ìmọ̀ kún ìwà rere. Bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, tí a ti gba ọkàn rẹ là, tí o ti di àtúnbí, o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́. Ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó yí ìgbésí ayé rẹ padà. Bí o sọ wípé o ti di àtúnbí, ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa tàn, kí o kúrò nínú òkùnkùn, kí o ní ìwà òdodo, ìwà rere, ìwà ìrékọjá, àti ìmọ̀ kún ìwà rere nígbà gbogbo, ni ó yẹ kí ìwọ tí o jẹ́ ọmọ Ọlọ́run, tí o ń pèsè ara rẹ sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi, ni ó yẹ kí o máa ní ìmọ̀ sí i nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ kẹfà, àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù. Ó yẹ kí àìrékọjá, ìwà òdodo, ìrìn òdodo, kí ó wà ní ìgbésí ayé rẹ, àti sùúrù, ó múra sílẹ̀ láti gbéyàwó ni.

0: àbí o fẹ́ kọ́lé àbí o fẹ́ ní nǹkan ayé yìí kí o jẹ́ kí sùúrù kí ó wà nínú ìwà rẹ àti ìwà bí ọlọ́run ìwà tí ó fi hàn wípé o jẹ́ ti ọlọ́run àti ìfẹ́ ọmọnìkejì èyí ni ẹsẹ̀ ìkeje kún ìwà bí ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì wo ẹsẹ̀ ìkọkànlá nítorí báyìí lẹ ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun tí olúwa àti olùgbàlà wa jésù kristi ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú jésù tí a ní ìwà rere tí a ní ìmọ̀ ọlọ́run tí a ní àìrékọjá ìwà òdodo tí a ní ìwà bí ọlọ́run àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa gẹ́gẹ́ bí a ti fún wa ní oore ọ̀fẹ́ ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti olúwa àti ti olùgbàlà wa jésù kristi lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú pé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin gẹ́gẹ́ bí ọdún ti ń yí lu ọdún tí ọjọ́ sì ń yí lu ọjọ́ tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ bẹ́ẹ̀ ni a ń darúgbó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ jésù kristi ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin ayé wa ń lọ sópin ó yẹ kí a múra sílẹ̀ fún dìde jésù kristi àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbó tán ayé yìí ó ń ré kọjá lọ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú ọlọ́run kúrò nínú jésù kristi jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìgbọràn pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba jésù kristi tí kì yóò lópin jẹ́ kí a dìde dúró láti gbàdúrà láti sọ fún ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ wípé ayé yìí ń lọ sópin wípé a fẹ́ wà nínú ìjọba jésù kristi tí kì yóò lópin kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa kí a fi òdodo àti oore ọ̀fẹ́ ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò kí a máa gbé ìgbésí ayé àìrékọjá òdodo ìwà bí ọlọ́run ìgbésí ayé ìwà mímọ́ kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ jésù kristi sọ fún ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ tí a sì ń súnmọ́ òpin ayé wa kí ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀ kí o ba lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti jésù kristi
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ṣé àwọn apọ́sẹ́lì orí ìkẹtàdínlọ́gbọ̀n bí a sì ti pinnu rẹ̀ pé kí a wọ ọkọ̀ lọ sí Italy, wọ́n fi Paul àti àwọn òǹdè mìíràn kan pẹ̀lú lé balógun ọ̀run kan lọ́wọ́ tí a ń pè ní Julius ti ẹgbẹ́ ọmọ ogun Augustus nígbà tí a sì wọ ọkọ̀ Adramitiu kan tí ń fẹ́ lọ sí àwọn ìlú tí ó wà létí òkun Asia, Awashiko, Aristarchus, ara Macedonia àti Thessalonica wà pẹ̀lú wa. Ní ìjọ kejì àwa dé Sidoni, Julius sì ṣe inú rere sí Paul, ó sì bùn ún láàyè kí ó máa tọ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ láti rí ìtọ́jú. Nígbà tí àwa sì ṣíkọ̀ níbẹ̀, àwa lọ lẹ́bàá Kipru nítorí tí a fẹ́fẹ́ ṣọwọ́ òdì. Nígbà tí àwa rí òkun Kilikia òun Pamphylia kọjá, àwa dé Mira Likia. Níbẹ̀ ni balógun ọ̀run sì rí ọkọ̀ Alexandria kan tí ń lọ sí Italy, ó sì fi wá sínú rẹ̀. Nígbà tí àwa ń lọ jẹ́jẹ́ ní ọjọ́ púpọ̀ tí àwa fi agbára káká dé ọ̀kan kan Knidu tí a fẹ́fẹ́ kò bùn wá láàyè. Àwa lọ lẹ́bàá Crete, lé ọ̀kan kan Salmone. Nígbà tí a sì fi agbára káká kọjá rẹ̀, awa de ibi ti a npe ni ebute yiyanju ti o sumo ibi ti ilu lasi ati wari nigba ti a si ti so ojo pipo nu ti a ti ta igbokun wa idi ewu tan nitori awe ti koja tan paul da imoran o si wi fun won pe alagba mo woye pe isiko yi yo ni ewu ati ofo pipo ki se kiki ti eru ati ti oko sugbon ti emi wa pelu sugbon balogun orun gba ti olori oko ati ti oloko gbo yo won ni ti paul wi lo ati nitori ebute na ko rorun lati lu akoko otutu nibe awon pipo si damoran pe ki a lo kuro nibe bi won le lakaka de fenike lati lu akoko otutu ti se ebute crete ti o koju si osi iwo orun ati otun iwo orun nigba ti afefe gusu si nfe jeje ti won se bi owo awon ti ohun ti won wa won siko won pa eba crete lo ko si pe leyin na ni iji ti a npe ni eoraquilo fe lu nigba ti o si ti gbe oko ti ko si le dojuko iji na awajowo re o n gba lo nigba ti o si gba lo labe erekusu kan ti a npe ni clouda o di ise pupo ki awa ki o to le sunmo igbaja nigba ti won si gbe soke won se iranlowo won di oko ni isale nigba ti won si bero ki a ma ba gba won sori iyanrin die won ta gbokun won si n gba ki bi awa si ti n se laala gidigidi ninu iji na ni ijo keji won ko nkan da si omi lati mu oko fere ati ni ijo keta a fi owo ara wa ko ohun elo oko danu nigba ti oorun ati irawo ko si han ni ojo pipo ti iji na ko si mo niwon fun wa aba ati la ko si fun wa mo nigba ti won wa ni aijeun ni ojo pipo nigba na ni paul dide laarin won o ni alagba eyin ba ti gbo ti emi ki a ma se siko kuro ni crete ewu ati ofo yi ki ba ti ba wa nje ni isisiyi mo gba yin niyanju ki e tujuka nitori ki yo si ofo emi ninu yin bi ko se ti oko nitori angeli olorun ti eni ti emi se ati eni ti emi nsin o duro ti mi ni oru ana o wi pe ma beru paul iwo ko le sai ma duro niwaju kesari ti wo olorun ti fi gbogbo awon ti o ba owo popo fun o nje nitori na alagba e daraya nitori mo gba olorun gbo pe yo ri be gege bi a ti so fun mi sugbon a o gba waju si erekusu kan sugbon nigba ti o di oru ijo kerinla ti awa n gba sin so ni adria laarin oganjo awon atuko tan mo pe awon sumo eti ile kan nigba ti won si won okun won ri o jin ni ogun agbaka nigba ti won si sun si waju die won si tun won okun won ri o jin ni agbaka meedogun nigba ti won bero ki won ki o ma se gbalu ibi okuta won so idakoro merin sile ni ide oko won reti ojumo sugbon nigba ti awon atuko won ona ati sa kuro ninu oko ti won si ti so igbaja kale si oju okun bi eni pe won fe so idakoro sile niwaju oko paul wi fun balogun orun ati fun awon omo ogun pe bi ko se pe awon won yi ba duro ninu oko eyin ki yo le la nigba na ni awon omo ogun ke okun igbaja won jowo re ki o subu sohun nigba ti ile mobo paul be gbogbo won ki won ki o jeun die o wi pe oni ni o di ijerinla ti eyin ti n reti ti e ko dekun gbawe ti e ko si jeun nitori na mo be yin ki e jeun die nitori eyi ni fun igbala yin nitori irun kan ki yo re kuro ni ori enikan yin nigba ti o si wi nkan wonyi ti o si mu akara o dupe lowo olorun niwaju gbogbo won nigba ti o si bu o bere si je nigba na ni gbogbo won si daraya awon pelu si gba ounje gbogbo wa tin be ninu oko na si je orin lugba okan odi merin nigba ti won jeun yo tan won ko nkan danu kuro ninu oko won si ko ale kamada si omi nigba ti ile si mo won ko mo ile na sugbon won ri apa odo kan ti o ni ebute nibe ni won gbero bi won o ba le ti oko si nigba ti won si ke idakoro kuro won jowo won sinu okun lese kan na won tu ide oko won si ta igbokun iwaju oko si afefe won wa koju si ile nigba ti won si de ibi ti okun meji pade won fi ori oko sole iwaju re si kan mole sinsin o duro ko le yi sugbon agbara riro mi bere si fo ide oko na iru awon omo ogun ni ki a pa awon onde ki enikeni won ki o ma ba we jade sa lo sugbon balogun orun fe gba paul la o si pase fun awon ti o le we ki won ki o ko bo si okun lo si ile ati awon iyoku omiran lori apako ati omiran lori efoko be ni o si se ti gbogbo won yo ni alaafia de ile. Ise awon aposteli ori ikejidinniogbon nigba ti gbogbo wa si yo tan ni awa mo pe melita ni a n pe erekusu naa kii si se ore die ni awon alaigbede naa se fun wa nitori ti won dana won si gba gbogbo wa si odo nitori ojo igba naa ati itori otutu nigba ti paul si sa idi iwon won igijo ti o si ko sinu ina pamole kan ti inu oru jade o dimo ile owo bi awon alaigbede naa si ti ri eranko oloro naa ti dimo ile owo won ba ara won so pe dajudaju a paniyan ni okunrin yi eni ti o yo ninu okun tan sugbon ti esan ko si je ki o wa laaye won si gbin eranko naa sinu ina ohunkohun kan ko se sugbon won woye igba ti yoo wu tabi ti yoo si subu lulẹ ku lojiji nígbà tí wọ́n wò títí tí wọn kò sí rí nǹkan kan kí ó ṣe wọ́n pa iyè dà pé òrìṣà kan ni ọkùnrin yìí ilé agbègbè bẹ̀ ní ilẹ̀ ọkùnrin ọlọ́lá erékùsù náà wà orúkọ ẹni tí à ń pè ní Publiu ẹni tí ó gbà wá sí ọ̀dọ̀ tí ó sì fi inú rere mú wa wọ̀ ní ijọ́ mẹ́ta ó sì ṣe bàbá Publiu dùbúlé àrùn ibà àti ọrìn ẹni tí Paul wọlé tọ̀lọ tí ó sì gbàdúrà fún nígbà tí ó sì fi ọwọ́ lé omu láradá nígbà tí èyí sì ṣe tán àwọn ìyókù tí ó ní àrùn ní erékùsù náà tọ̀ wá ó sì mú wọn láradá àwọn ẹni tí ó bu ọlá pípọ̀ fún wa nígbà tí àwa sì ń lọ wọn di nǹkan gbogbo rù wá tí a bá ṣe aláìní àti lẹ́yìn oṣù mẹ́ta àwa wọ ọkọ̀ Alexandria kan tí ó lo àkókò tútù ní erékùsù náà ni èyí ti ṣe Kastoru òun Poluxu nígbà tí àwa gúnlẹ̀ ní Sirakuse àwa gbé ibẹ̀ ní ijọ́ mẹ́ta láti ibẹ̀ nígbà tí àwa lọ yíká àwa dé Regioni àti lẹ́yìn ijọ́ kan afẹ́fẹ́ gúúsù dìde ní ijọ́ kejì rẹ̀ àwa sì dé Puteoli níbi tí a gbé rí àwọn arákùnrin tí wọ́n sì bẹ̀ wá láti bá wọn gbé ní ijọ́ méje bẹ́ẹ̀ ni àwa sì lọ sí Haromu àti láti ibẹ̀ nígbà tí àwọn arákùnrin gbúrò wa wọ́n wá títí wọ́n fi dé Apiforoni àti àròjẹ mẹ́ta láti pàdé wa nígbà tí Paul sì rí wọn ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó mú ọkàn le nígbà tí àwa sì dé Romu balógun ọ̀run fi àwọn òǹdè lé olórí ẹ̀ṣọ́ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ kí Paul kí ó máa dágbé fún ara rẹ̀ pẹ̀lú ọmọ ogun tí ń ṣọ́ ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta Paul pe àwọn olórí Júù jọ nígbà tí wọ́n sì péjọ ó wí fún wọn pé ará bí ó ti ṣe pé èmi kò ṣe nǹkan lòdì sí àwọn ènìyàn tàbí sí ìṣe àwọn bàbá wa síbẹ̀ wọ́n fi mí lé àwọn ará Rómù lọ́wọ́ lé òǹdè láti Jerusalemu wá nígbà tí wọ́n sì wádìí ọ̀ràn mi wọ́n fẹ́ jọ̀wọ́ mi lọ́wọ́ lọ nítorí tí kò sí ọ̀ràn ikú lára mi ṣùgbọ́n nígbà tí àwọn Júù sọ̀rọ̀ lòdì sí i èyí sún mi láti fi ọ̀ràn mi lọ Kẹ́sàrì kì í ṣe pé mo ní nǹkan láti fi orílẹ̀-èdè mi sùn sí ǹjẹ́ nítorí ọ̀ràn yìí ni mo ṣe ránṣẹ́ pè yín láti rí yín àti láti bá yín sọ̀rọ̀ nítorí pé nítorí ìrètí Ísírẹ́lì ni a ṣe fi ẹ̀wọ̀n yìí dè mí wọ́n sì wí fún un pé àwa kò rí ìwé gbà láti Judea wá nítorí rẹ̀ bẹ́ẹ̀ ni ẹnìkan nínú àwọn arákùnrin tí ó ti bẹ̀ wá kò ròyìn tàbí kí ó sọ̀rọ̀ ibì kan sí ọ ṣùgbọ́n àwa ń fẹ́ gbọ́ ní ẹnu rẹ ohun tí ìwọ rò nítorí bí ó ṣe ti ìsìn ìyapa yìí ni àwa mọ̀ pé níbi gbogbo ni à ń sọ̀rọ̀ lòdì sí i nígbà tí wọ́n dá ọjọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó tọ̀ wá ní ilé àgbàwọ̀ rẹ̀ àwọn ẹni tí ó sọ àsọyé ọ̀rọ̀ ìjọba Ọlọ́run fún ó ń yí wọn lọ́kàn padà sí fati Jésù láti inú òfin Mósè àti àwọn wòlíì wá láti òwúrọ̀ títí ó fi di àṣálẹ́ ẹlòmíràn sì gba ohun tí ó ń wí gbọ́ ẹlòmíràn kò sì gbàgbọ́ nígbà tí ohun wọn kò ṣọ̀kan láàrin ara wọn wọ́n túká lẹ́yìn ìgbà tí Paul sọ̀rọ̀ kan pé òtítọ́ ni ẹ̀mí mímọ́ sọ láti ẹnu wòlíì Àìsáyà wá fún àwọn bàbá wa wípé tọ́ àwọn ènìyàn wọ̀nyí lọ kí o sì wípé ní gbígbọ́ ẹ̀yin ó gbọ́ kì yóò sì yé yín àti ní rírí ẹ̀yin ó rí ẹ̀yin kì yóò sì wòye nítorí tí àyà àwọn ènìyàn yìí ṣébọ́ etí wọn sì wúwo láti fi gbọ́ ojú wọn ni wọ́n sì ti dì nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́ àti kí wọn kí ó má bàa fi ọkàn wọn mọ̀ kí wọn kí ó má bàa yí padà àti kí èmi kí ó má bàa mú wọn láradá ǹjẹ́ kí ẹ̀yin kí ó mọ èyí pé arán ìgbàlà Ọlọ́run sí àwọn kèfèrí wọn ó sì gbọ́ nígbà tí ó sì ti sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn tán àwọn Júù lọ wọ́n bá ara wọn jiyàn púpọ̀ Paul sì gbé ilé àgbàwọ̀ rẹ̀ lọ́dún méjì tọ̀ọ̀tọ̀ ó sì ń gba gbogbo àwọn tí ó wọlé tọ̀ wá ó ń wàásù ìjọba Ọlọ́run ó sì ń fi ìgboyà gbogbo kọ́ni ní ohun wọn ni tí í ṣe ti Jésù Kristi Olúwa ẹnìkan kò dá a lẹ́kùn èyí ni òpin ìṣe àwọn apọ́stélì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Epistle ti Paul Apostle si awon ara Rome ori ikini Paul iranse Jesu Christi ti a pe lati je apostle ti a ya soto fun irere Olorun ti o ti se ileri tele ri ninu iwe mimo lati owo awon woli re ni ti omo re ti a bi lati inu iru omo Davidi nipa ti ara eni ti a pinnu re lati je pelu agbara omo Olorun gẹ́gẹ́ bí ẹ̀mí ìwà mímọ́ nípa àjíǹde kúrò nínú òkú àní Jésù Kristi Olúwa wa láti ọ̀dọ̀ ẹni tí àwárí oore ọ̀fẹ́ àti iṣẹ́ àpọ́stólì gbà fún ìgbọràn ìgbàgbọ́ láàrin gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ rẹ̀ láàrin àwọn ẹni tí ẹ̀yin pẹ̀lú tí a pè láti jẹ́ ti Jésù Kristi sí gbogbo ẹni tí ó wà ní Rómù olùfẹ́ Ọlọ́run tí a pè láti jẹ́ mímọ́ oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa wá àti Jésù Kristi Olúwa mo kọ́ dúpẹ́ ná lọ́wọ́ Ọlọ́run mi nípasẹ̀ Jésù Kristi nítorí gbogbo yín nítorí pé à ń ròyìn ìgbàgbọ́ yín yí gbogbo ayé ká Ọlọ́run sàní ẹlẹ́rìí mi ẹni tí èmi ń fi ẹ̀mí mi sìn nínú ìrere ọmọ rẹ̀ bí ó ti ṣe pé ní àìsinmi ni èmi ń rántí yín nígbà gbogbo nínú àdúrà mi èmi ń bẹ̀bẹ̀ bi lona kona leke gbogbo re ki a le se ona mi ni re nipa ife olorun lati toyin wa nitori ti emi nfe gidigidi lati ri yin ki emi ki o le fun yin ni ebun emi die ki a le fi ese yin mule eyi ni ni ki a le jumo ni itunu ninu yin nipa igbagbo awa mejeje ti yin ati ti emi ara emi ko si fe ki eyin ki o se alaimo pe nigba pupo ni emi npinu re lati toyin wa sugbon o die ti fun mi di isisin yi ki emi ki o le ni eso die ninu yin pelu gẹ́gẹ́ bí láàrin àwọn kẹfẹ́rí ìyókù mo di ajigbèsè àwọn eléni àti àwọn aláìgbédè àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi mo múra tán láti wàásù ìrere fún ẹ̀yìn ará Rómù pẹ̀lú nítorí èmi kò ti ju ìrere Kristi nítorí agbára ọlọ́run ní sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ fún Júù ṣáájú àti fún eléni pẹ̀lú nítorí nínú rẹ̀ lé òdodo ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́ gẹ́gẹ́ bí a ti kọ́ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́ nítorí a fi ìbínú ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí ọlọ́run àti àìṣòdodo ènìyàn àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀ nítorí ohun tí a lè mọ̀ ní ti ọlọ́run ó farahàn nínú wọn nítorí ọlọ́run ti fi hàn fún wọn nítorí ohun rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé a rí wọn gbangba a ń fi òye ohun tí a dá mọ̀ ọ́n àní agbára àti ìwà ọlọ́run rẹ̀ ayérayé kí wọn kí ó lè wà ní àìríwí nítorí ìgbà tí wọ́n mọ ọlọ́run wọn kò yìn ín lògo bí ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́ ṣùgbọ́n èrò ọkàn wọn di asán a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn wọ́n ń pe ara wọn ní ọlọ́gbọ́n wọ́n sì di aṣiwèrè wọ́n sì pa ògo ọlọ́run tí kìí díbàjẹ́ dà sí àwòrán èrè ènìyàn tí díbàjẹ́ àti ti ẹyẹ àti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ohun tí ń rákò nítorí náà ni ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ nínú ìfẹ́kúfẹ́ ọkàn wọn sí ìwà ẹ̀rí láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn àwọn ẹni tí ó yí òtítọ́ ọlọ́run padà sí èké wọ́n sì bọ́ wọ́n sì sin ẹ̀dájú ẹlẹ́dàá lọ ẹni tí í ṣe olùbùkún títí láé àmì nítorí èyí yìí ni ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkíwà nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlú ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú wọn a máa fi ìlú obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀ wọn a máa ní ìfẹ́kúfẹ́ gbígbóná sí ara wọn ọkùnrin ń bá ọkùnrin ṣe èyí tí kò yẹ wọ́n sì ń jẹ èrè ìṣìná wọn nínú ara wọn bí ó ti yẹ sí àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrù ọlọ́run ní ìmọ̀ wọn ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́ wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojúkòkòrò àrankàn wọ́n kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú afiọ̀rọ̀kẹlẹ́banijẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn akórira ọlọ́run aláfojúdi agbéraga ahalẹ̀ aláròṣe ohun búburú aṣàìgbọràn sí òbí aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìnífẹ̀ẹ́ agídí aláìláàánú àwọn ẹni tí ó mọ ìlànà ọlọ́run pé ẹni tí ó bá ṣe irú nǹkan wọ̀nyí ó yẹ sí ikú wọn kò ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọ́n.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Epistle Paul Apostle si awon ara Rome ori ikeji. Nitori na alairiwe ni iwo okunrin na. Enikeni ti o wu ki o je tin dajo nitori ninu on ti iwo nse dajo elomiran. Iwo nda ara re lebi nitori iwo tin dajo nse onkan na. Sugbon awa mo pe idajo Olorun je gege bi otito si gbogbo awon ti o nse iru ohun ba won ni. Ati iwo okunrin na tin se idajo awon tin se iru ohun ba won ni. Ti iwo si nse be na. Iwo ro eyi pe iwo yo ninu idajo Olorun tabi iwo ngan oro ore ati ipamora ati suuru re ya mo pe ore Olorun ni o nfa olo si ironu pe wada sugbon gege bi lile ati ironu pe wada okan re ni iwo nfi ibinu sura fun ara re di ojo ibinu ati ti ifihan idajo ododo Olorun eni ti yo san fun olukuluku gege bi ise re fun awon ti nfi suuru ni rere ise wa ogo ati ola ati aidibaje iya eni pekun sugbon fun awon onija ti won ko si gba otito gbo sugbon ti won gba isododo gbo irunu ati ibinu yo wa iponju ati irora lori olukuluku okan eniyan ti huwa ibi ti ju saaju ati ti eleni pelu sugbon ogo ati ola ati alaafia fun olukuluku eni ti huwa rere fun ju saaju ati fun eleni pelu nitori oju saaju eniyan ko si lodo Olorun nitori iye awon ti o se ni ailofin won si segbe lailofin ati iye awon ti o se labe ofin awon ni a fi ofin dalejo nitori ki se awon olugbo ofin ni alare lodo Olorun sugbon awon oluse ofin ni a o dalare nitori nigbati awon keferi ti ko ni ofin ba se ohun ti o wa ninu ofin nipa eda awon wonyi ti ko ni ofin je ofin fun ara won awon eni ti o fi han pe a kowe ise ofin si won ni okan ti okan won si n je won leri ti iro won laarin ara won si n fi won sun tabi ti o n gbe won ni ojo naa nigbati Olorun yoo ti pa Jesu Kristi se idaju asiri eniyan gege bi irin rere mi sugbon bi a ba n pe iwo ni ju ti o si sinmi le ofin ti o si n sogo ninu Olorun ti o si mo ife re ti o si to ohun ti o yato wo eni ti a ti ko ni ofin ki o si gbe ojule ara re pe iwo ni amona awon afoju imole awon ti o wa ni okunkun oluko awon alaimoye oluko awon omode eni ti o ni afarawe imo ati otito ofin ni owo nje iwo ti o n ko elomiran iwo ko ko ara re iwo ti o n waasu ki eniyan ki o ma jale iwo n jale iwo ti o n wi pe ki eniyan ki o ma se panṣaga iwo n se panṣaga iwo ti o se ho si orisa iwo n ja tempili ni ole iwo ti n sogo ninu ofin ni riru ofin iwo bu Olorun ni olaku nitori oruko Olorun sadi isoro buburu si ninu awon keferi nitori yin gege bi ati ko nitori ikola ni ere looto bi iwo ba pa ofin mo sugbon bi iwo ba je arufin ikola re di aikola nitori na bi alaikola ba pa ilana ofin mo a ki yo aka aikola re si ikola bi alaikola nipa ti eda bi o ba pa ofin mo ki yo ada ebi fun iwo ti o je arufin nipa ti iwe ati ikola ki se yi ti o farahan ni ju bẹ́ẹ̀ ni kì í ṣe èyí tí ó farahàn ní ara ni ìkọlà ṣùgbọ́n júù ti inú ni júù àti ìkọlà àti ọkàn nínú ẹ̀mí ni kì í ṣe ti òde ara ìyìn ẹni tí kò sí lọ́dọ̀ ènìyàn bí kò ṣe lọ́dọ̀ Ọlọ́run.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹkàn kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kì í lè dúró, tí kì í lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bẹ́ ọ ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa. Kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ ìkẹtàlélógún ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ ìkan ni bi a ba so wi pe pa okan re mo nitori pe lati inu re lati inu aya tabi lati inu okan ni orisun iye loni an soro lori ise iyanu ninu okan eniyan ise iyanu ninu okan eniyan iwe owe ori ketalelogun iwe owe ori ketalelogun ese ikerin dinlogbon omo mi pe aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi awon ese meji ti mo ka fun o yi won so nipa aya tabi nipa okan eniyan tabi nipa inu eniyan awon opolopo eniyan ni ko mo we pe okan wa o se yebiye ni waju olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o nwa lati inu awon elomiran won ki ro we pe anilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi a ba ti toju iwa ode ara oro siso lenu tabi aso wewo tabi irin bi a ba le se akowe awon ohun ti awon elomiran se bi a ba si ti fi awon igbe aye wa ti a nri loju koju bi a ba ti fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o se se oni wasu ni awon ijo eleya meya kaakiri ni won ma nse asise yi ton ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wipe iru iwa be o ti to lai ni iyipada okan iyipada aya sugbon ohun ti olorun je ko ni mo fun ani wipe ohun ti o se pataki ni waju ohun ohun ni bi okan wa ti ri ohun ni bi aya wa ti ri ati wipe a ti ni ise iyanu ti iyipada okan ti iyipada aya bi ki ba se be a o ri wipe gbogbo ohun ti a nse oni le je itewogba ni waju olowa ninu owe ti mo ka fun o tele tele ori kerin ese iketalelogun ni o fi o nso we pe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je we pe gbogbo ti a nse ninu wa gbogbo ti a nse ni igbese aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi nso ninu Matthew ori kejila Matthew ori kejila lati ese ikerin le logbon eyin omo paramole eyin ti se eniyan boboru yo ti se le soro rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ki a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni ni o kan aya wa o meji ni o menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ikeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ki a wo ipo ti okan omo eniyan wa gba ti a so wipe omo eniyan eyi je okan ti ko ti idatun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa je ki a wo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Lẹ́yìn tí Ádámù àti Éfà ti ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yí gan ni a rí wípé ọkàn ènìyàn ó jẹ́ ọkàn búburú níwájú Olúwa. Nítorí gbogbo ìṣe, gbogbo ìwà, gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde láti inú ọkàn yìí, ó jẹ́ ohun tó burú jáì. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó jẹ́ ẹlẹ́sìn. Àwọn ẹlòmíràn máa rò wípé ẹlẹ́sìn ó ti tó, ó ti yege níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹnikẹ́ni lè jẹ́ ẹlẹ́sìn. Ìwà tí irú ẹni bẹ́ẹ̀ hù kì í ṣe nípa ti ẹ̀sìn, ó jẹ́ nítorí èrò ọkàn búburú ibi tí ó wà nínú rẹ̀. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó jẹ́ ẹni tí ó mọ̀wé. Ṣùgbọ́n ìwé mímọ̀ tàbí ìwé kíkà èyí kò yí ọkàn padà, a ó rí wípé ìwà búburú ní àárín àwọn ọ̀mọ̀wé ló peléke sí. Ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó jẹ́ wípé ó ti rìn lọ sí òkè òkun, ó ti lọ sí ìlú ọba fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí ó ṣeéṣe kí a rí ẹni tí ó jẹ́ wípé ó tilẹ̀ ti mọ òtítọ́ ìhìnrere díẹ̀, ṣùgbọ́n tí kò gbàdúrà àgbáyọrí kí ó ba lè ní ìyípadà ọkàn. A ó rí wípé irú ẹni bẹ́ẹ̀, ìwà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ẹsẹ̀ ìkárùn-ún yìí èyí ni ó fi sọ fún wa wípé nítorí Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Èrèdí ìwà búburú tí ó di púpọ̀ yìí ṣe nítorí pé wọn ò jẹ́ ọ̀làjú ni, àtàbí nítorí wípé wọn ò kàwé, tàbí nítorí pé wọn ò tí rìn jìnà sí àwọn orílẹ̀-èdè mìíràn. Rárá, èrèdí ìwà búburú yìí ni wípé ìrò ọkàn wọn, ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Bí a bá sọ wípé nǹkan kan ó jẹ́ ibi, ó jẹ́ kìkì ibi, èyí jẹ́ wípé kò sí àlàfo nínú irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere, kò sí àlàfo fún irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere díẹ̀, ṣe búburú díẹ̀, ṣùgbọ́n ó jẹ́ kìkì ibi. Kì í sì ṣe ní ìgbà kan, ó jẹ́ lójoojúmọ́. Èyí ni a fi máa ń sọ fún àwọn ìpẹ́ẹ̀rẹ̀, fún àwọn ọmọdé. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. A máa ń sọ fún wọn wípé kí wọn kí ó gbàdúrà dáradára, àdúrà àgbáyọrí, àdúrà tí a ó ní ìdáhùn láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá fẹ́ ṣe ìgbéyàwó. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó, wọ́n fẹ́ lọ́kọ, wọ́n á máa wo bí ẹnìkan ṣe jẹ́ ẹlẹ́sìn tó, wọ́n á máa wo bí ẹnìkan ṣe jáfáfá nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Ó ṣeéṣe bí a ti wá sínú ilé ìsìn kí a rí ẹnìkan, ó lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin, ó ṣeéṣe kí ó jẹ́ òun ni ó máa kọ́kọ́ tètè dé sí ilé ìsìn. Bí a bá ti ń kó àwọn àga ìjókòó, a máa bá wa kó. Bí a bá ti ń kó ìwé orin, a ń kó nǹkan mìíràn, a máa bá wa kó. Kí ẹni tí ó fẹ́ gbéyàwó kí ó máa rò wípé bí òun bá lè gbé irú ẹni bẹ́ẹ̀ báyìí níyàwó, ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn báyìí, ẹni tí ó jáfáfá nínú ìsìn Ọlọ́run báyìí, wípé òun á ní ayọ̀ púpọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kò mọ̀ wípé ẹni yìí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó jáfáfá, ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó tẹra mọ́ ìsìn Ọlọ́run láì gba àdúrà àgbáyọrí sí ìgbàlà, sí ìyípadà ọkàn. Tàbí ẹlòmíràn, bí wọ́n bá fẹ́ gbéyàwó, wọ́n máa wo irú aṣọ tí àwọn ẹlòmíràn wọ̀, wípé ọkùnrin yìí ojoojúmọ́ ló wà ní ìmọ́tótó, ojoojúmọ́ ló dàbí ẹni, ó dàbí ẹni pé ẹni yìí ó rí nǹkan jẹ, ó sì ṣẹ́kù. Nítorí bẹ́ẹ̀, wọ́n á máa rò wípé irú ẹni bẹ́ẹ̀ ni àwọn fẹ́ ní lọ́kọ, tàbí kí wọ́n rò wípé ó jẹ́ ẹni tó ń ṣòwò, ẹni tó ń rìn káàkiri. Bó bá ti ń lọ sí ìlú àwọn Hausa tó lọ ń kó bóyá ẹ̀pà tàbí epo ló ń kó wá sí ìsàlẹ̀ níhìn-ín, bẹ́ẹ̀ náà ló ń lọ sí ìlú àwọn Ibo bóyá iṣu ló fẹ́ lọ rà ni, bóyá nǹkan míì, bó ti ń lọ ló ń dé. Aṣọ tó sì ń wọ̀, bó ṣe ń náwó, irú mọ́tò tó ń lò, àwọn ẹlòmíà máa rò wípé bí a bá ní irú ẹni báyìí lọ́kọ, bí a bá lè gbé irú ẹni báyìí sílé, ó dàbí bí ẹni pé nǹkan yóò dẹ̀ wá lọ́rùn. Ohun tí ò yé wọn ni wípé ìwà rere kò tí inú owó wá, ìwà rere kò tí inú ti gbajúmọ̀ wá, ìwà rere kò tí inú ẹ̀sìn wá, ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá. eni afi man temoni leti nihi wepe bi abade inu ijo ohun ti a kokko ni lati se ni wepe ki a gbadura se olorun ki a ni iyipada okan tabi bi aba fe gbeyawo ohun ti a ni lati se ni wepe ki a gbadura se olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo kilo wa ninu okan enikeni ye ki a wo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so nihi tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokiki to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wipe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wipe iro inu won kiki bini lojojumo ninu iwe oniwaasu ori kesan ese iketa oniwaasu ori kesan ese iketa eyi ni ibi ninu ohun gbogbo ti a nse labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwin nbe ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o tenumo fun wa wipe aya omo eniyan kun fun ibi bi a ba so wipe igo kun fun omi o je wipe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wipe abo o kun fun omi tabi o kun fun epo e je wipe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wipe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa so fun a wipe isinwin iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wepe bi olorun ko ba ti yi okan wa pada o je wepe ninu okan wa lohun ibi nikan ni o wa ninu re eni a fi man je ki o ye ni wepe bi a ba pe eniyan wa sinu ijo ki se wepe ki a so wepe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iyi pada eyi ni je wepe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju oluwa ki se wipe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati turari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju oluwa ki a so fun olorun wipe okan ibi ni agbe ni an gbe kaakiri a si n fe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o sese ki o je wepe ati je eni ti o nka bibeli tele tele a si ti je eni ti o mo bibeli ki se wepe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de ihin be ni ani lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ki a ba le je eni itewogba niwaju re bi atile nwa si ilesi bi atile nka bibeli bi atile je eni ti o jafafa ninu ise esin bi atile nlo si idapo oju ile bi atile nka akiri lati se ijere okan bi ki ba se wepe ati gbadura ti o dani loju ti emi olorun si npa emi wa jeri wepe ati di omo olorun wepe ati ni yipada okan bi ki ba se pe ati se be gbogbo ti an se yo je ofo ati on ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wepe okan eniyan o je ohun ti o buru jai ninu Marko ori keje lati ese ikokan lelogun Marko ori keje ese ikokan lelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu won yi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti an se bi we pe an fun awon alagbe lowo tabi an se awon nkan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada o ti ani lati se ni we pe ki a kepe olorun o ti ani lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenu mo eje jesu christi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyi pada ni igba miran ni a ma ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru ji aye ko si eni ti o le mo ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jai tani o le mo emi oluwa niwa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejowe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju oluwa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun a wipe o se se ki a ma wa sinu ijo o si se se ki a ma lo sinu ijo miran o se se ki a wa ni ẹsìn ti àwọn onígbàgbọ́ ti bíbélì tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn a kò ní lè gbé pẹ̀lú olúwa a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run nítorí ọkàn wa ni ọlọ́run máa ń wò ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa ó mọ ipò tí ọkàn wa wà ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa o mo awon ipinu ati awon ilana ti o nwa lati inu okan wa ni waju oluwa eni ti a ko ba ti yi pada okan re o dabi ipoku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wi pe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ke a so wi pe o dabi iyan gbe ile nibi ti awon ero buburu ti o tin jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma yi agbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan yi ki o gbe won yewo dara dara we pe okan re o je ipoku ti a se sile ni waju oluwa o je orisun omi buburu ti pani tabi ti gbe nkan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o se se ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o sipaya ni waju oluwa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni Olorun ti nso ti o tin se alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ike dogmon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo dipa ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihi wo pe opolopo awon eniyan won yi won kun fun agabagebe nitori wipe won fo ode agomo o dabi eni wipe won je eni bi ti inu olorun o dabi eni wipe won je eni tin rin dede o dabi eni wipe won je eni tin soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia wo se iketadinlogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode sugbon ninu won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni olorun je ki o ye wa we pe ani lati wo inu wa ki a gba imole ihinrere laaye lati tan sinu okan wa ki a si gba emi olorun laaye lati wa okan wa ri ki a mo wi pe bi a ti le je eni ti o dara lode ara bi a ti le je eni ti o ma so wi pe fi ola fun olorun fi ogo fun olorun lode a je eni ti o ma woso bi onigbagbo lode a je eni ti nsoro bi onigbagbo lode a je eni ti o ma lo si idapo oju ile eni ti ki pa eko bibeli je sugbon o so wi pe ni inu won kun fun egbin gbogbo ni ese ikejidinlogbon ni o ti so wipe gege be le eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyin ni a fi ma nso wipe bi a ba de inu ijo ke a ma fi ise isin pa wa lori ke a ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi a ba ri enikan ti o ti de inu ijo lai gbo oro olorun yanju lai mo boya awon wonyi ni igbala tabi won ko ni igbala won ma so wipe e se da po pelu awon osise a nfe awon osise a nfe awon ajire okan a nfe awon ti o ma dari dapo oju ile jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà. Jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run, jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn, kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí, ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè Yorùbá tẹ́tí sílẹ̀ dáradára, a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára, èyí kò sì dára bẹ́ẹ̀. Bí a bá ti parí ìsìn, ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa. Àwọn elédè Yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí, ó yẹ kí a gbádùn adarí wa. Bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn, bí a bá fẹ́ rí tìbí, bí a fẹ́ rí tọ̀hún, kí ó lè lànà fún wa, ó yẹ kí a gbàdúrà. Ó yẹ kí a gbàdúrà. Bí a bá ti ń parí ìsìn, èyí kì í ṣe pé kí a jáde, kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta, kí a máa ṣẹ̀fẹ̀ níta. Bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run, bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́, ó yẹ kí a mú lọ sí orí eékún wa. Ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí, kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀, a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́. Yẹ kí ó yé ọ, adarí, ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀. Ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè Yorùbá nísinsìnyí, a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé a ti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí. Ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀, bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀, kí àwa náà kí a lè ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn mìíràn, wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí, wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́. Bí a bá ti parí ìsìn, adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀, adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́, láti lè ní ìsọdímọ́. Bí ò bá tí ì ní ìsọdímọ́, àbí o rò wípé torí a ti sọ di adarí, èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́. Àbí o rò wípé torí pé a ti sọ di adarí, agbára ìfikún ni ẹ̀mí mọ́ Ọlọ́run, ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́? Rárá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹlòmíràn, bí a bá ti ṣetán, mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi, mo fẹ́ lọ bẹ̀hún wò, mo fẹ́ lọ wo lágbájá, mo fẹ́ lọ wo tẹ̀mẹ̀dù. O ní gbàdúrà, o ní wọ ojú Ọlọ́run, o ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn. Bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá, bí wọ́n ṣe ń lọ nìyí, láì ní ìfọwọ́kàn Olúwa, ìyípadà àtòkèwá nínú ọkàn wọn, wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn, gbà tí a ti ń ka àkà sórí bíbélì, gbà tí a ti ń ka bíbélì láràárọ̀, gbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ Deeper Life, wípé ó ti parí nìyẹn. Nítorí bẹ́ẹ̀, bí Jésù bá dé, a ń ba lọ sí ọ̀run ni. Kò rí bẹ́ẹ̀, a ní láti ní ìyípadà. Ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ, gẹ́gẹ́ bí ó ti rí. Bí o bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìre sínú ọkàn rẹ, ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́. Wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́, wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù, wo Jákọ́bù, wo Jòhánù, wo bí wọ́n ti wá, wo nǹkan tó ń jáde láti inú ọkàn wọn, wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu jáde, wo ojú kòkòrò, wo ìwà ipò nínú wọn, wo bí wọ́n ṣe ń sọ pé kí àwọn kí ó wà níhìn, kí àwọn kí ó wà lọ́hùn-ún. Tí Jésù ń sọ fún ọ pé ẹ̀yin ọmọ ẹ̀yìn, báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín? Gbà tí àwọn mẹ́wàá tó kù, gbà tí wọ́n gbọ́, wọ́n ní ìrunú. Èyí tí a ń sọ nìyí, a lè máa sọ pé a ń tẹ̀lé Jésù. A lè sọ wípé a jẹ́ ọmọ ẹ̀yìn. Wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa, wo ìlépa tí ó wà nínú ọkàn wa, wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa, wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ, tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, tí a ní láti gbàdúrà lé lórí, tí a ní láti sọ fún Ọlọ́run wípé Ọlọ́run yẹ̀ mí wò, Ọlọ́run wá mi rí, Ọlọ́run wá di mi, Ọlọ́run wo inú ọkàn mi. Àwọn nǹkan bí ẹ̀gbin, àwọn nǹkan bí ìwà búburú, àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé, àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ, àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́, aláìyẹ níwájú rẹ, bá mi mú wọn kúrò. Èyí ni àdúrà tí a ní láti gbà, kí a rí wípé a ti ní ìyípadà nítòótọ́. Ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tìbí, òun fẹ́ lọ rí ẹni tọ̀hún. Gbàdúrà, sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn sì nìyí, bí a bá ti ń gbàdúrà, bóyá àwọn ò fẹ́ gbàdúrà, ni a ó rí wípé ẹlòmíràn a máa fẹ́ kọjá, a máa tọ́ wa wípé àdúrà yín náà ti pọ̀ jù, mo fẹ́ kọjá o. Nínú ilé ìsìn a kì í ṣe bẹ́ẹ̀. tabi o sese ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni tin gbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti ohun gbadura ato anu won bere o eyan ba oba ohun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti atun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o sese pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro ni waju wa nigbati an ba wa soro be gba ti a ba ti pari iwaasu ohun papa akunle abesi ni gbadura abesi o sese pelu omije o sese ki o ma gbadura soke o sese ki o ma so fun olorun olorun sa se ise yi pada patapata olorun sa sanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade ki n ba le ni ki n ba le je ni ti o je ete o gba ni waju re bi eni yi tin gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a o ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye dara dara ni mo si filele we pe a ko gbodo di eni keni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki eni keni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so ni pa Saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo Israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo Israeli papa o mo ofin gege bi omo Israeli eni ti akoni eni ti atile le so wipe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti Saulu o si nfe iyipada okan nigba ti o ba Samueli pade Samueli papa ti o je eni ti o mo Olorun Samueli papa ti o je eni ti o tin ba Olorun rin fun igba pepe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni Olorun fun li okan miran eyi ni a nso o sese nibi ti o tin bo tele ki o ti je omo luabi o sese nibi ti o tin bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki nibi ti o tin bo tele o tin ka bibeli iwo papa o tin ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsin yi o wa sihin imole ihirere o tun mole ju be lo si oju re ori wipe iwa re ilepa re iroinu re awon ipinu re awon nkan ti o nje o lati inu okan re awon oro ti o nso lati enu ori pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ni yi pada patapata nitori be o wa si ojo Olorun wipe okan miran iru e ti o fun ogbeni yi okan miran iru e ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru e ti o fun ma ta awon elomiran lore ni aye isinsin yi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo orin dafidi orin dafidi ori kokan le la dota orin dafidi ori kokan le la dota lati ese ikeje fi ewe isopu for me emi o si mo we mi emi o si fun ju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro daya titun sinu mi Olorun Olorun nikan lo le se daya titun sinu mi Olorun ki o se tun okan diduro sinsin se sinu mi nihi ni a ri pe okunrin yi o n gbadura bi Dafidi bi o ba je awon elomiran loni a o ri we pe won ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon borokini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihi ni emi olorun ni o lu Dafidi ni o kan aya je ki aran ti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi Dafidi bi o ti se nkan ti o bo mole gbati oju bi osu mesan ni Natani ni o wa ba Dafidi gege bi oba o soro fun Dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun Dafidi Dafidi gege bi oba gege bi onidajo o se idajo wepe eni ti o seru nkan be bayi ni nkan to lati sele si ni Natani wa so wepe iwo na gan ni oba ko si gba ni iseju popo o so wepe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronupo ada sugbon oba yi gege bi Natani ti wa ti o so fun pe ah oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe eh mo ti jewo fun Natani Natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wi pe idariji wa lodo Olorun ki o se be ni se bi ise oba ki o ma se lo bi Natani bi o ti lo tan be ni Dafi lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo n kuro lori oye a ma duro ki alufa ki o wa so wi pe lo gbadura die na o lo so fun Olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a so be Natani o so fun Dafidi wi pe kuro lori oye o awon to n to ti won fe idajo madam ma se nkan kan lo gbadura ni so fun ara re lo mo wi pe iru ipo ti o n wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti je elese elomiran ma so wi pe baba ti ni igbala ati ni igbala titi lailai niyan bi mo se so fun o tele tele elomiran ma ro pe bi aba ti je omo olorun ati je omo olorun titi lailai niyan wi pe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe iye wi pe bi ati le dese iba se agbere iba se ole wi pe ohun ta le padanu ni pe o se se ki a padanu ire wa niwaju Olorun sugbon omo ti ati je a o ma je omo titi lai lai Dafidi oro be Dafidi so pe Olorun sanu fun mi gege bi iseun ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro ranti pe oba ni Dafidi oba ti an so nipa re o koja adari ekun o koja adari agbegbe oba ti an so nipa re o koja awon alufa kekeke ti an ri loni iso awon alufa miran won ko ni le je wo esan gba ton ba ti ri pe won subu sinu ese adari miran ko ni le je wo ese re niwaju Olorun ki o gbadura pelu omije kikoro ki o so fun Olorun wi pe ohun fe ni iyi pada okan tooto sugbon wo Dafidi o be si ni kepe Olowa o ni Olorun sanu fun mi sanu fun mi gege bi isoyin ife re gege bi iranu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti re ofin Olorun koja o mo wi pe ohun ti se asemase o mo wi pe ohun ti dese o ni wemi le awemo kuro ninu aise dede mi ki o se wemi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wi pe obirin yen na ni o we nibi to da obirin yen na ni o fi ara e sile obirin na lo lo komi lese ki se ejo mi eni yi lo je bi ko so be ko ti le daruko obirin yi wo pe ohun lo ko ohun lese o san so wi pe ohun le lese ohun le lebi ohun ni aise dede o ni ki oluwa ki o we ohun le awe.

0: Inú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú Sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Apọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Apọ́stélì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti májẹ̀mú titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristi. Àwọn Epístélì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run, wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òní a ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn Epístélì yìí ni wọ́n ń sọ fún wa wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn Epístélì tí a ní, tí a ti fi fún wa nínú májẹ̀mú titun, wọ́n fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní, ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò. Wọ́n jẹ́ kí a di ẹni tí o lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣeṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn Epístélì wọ̀nyí, wọ́n ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristi, kí a ní àwòrán Kristi gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn Epístélì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn Epístélì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé Kristẹni tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún. A máa wo ohun mẹ́ta pàtàkì. Ìkíní, ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Àwọn ẹlòmíràn, wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ẹlòmíràn tilẹ̀ ṣeéṣe kí ó kà á ní àkàsórí, ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ṣùgbọ́n a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ìkejì, fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Ìkẹta, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Èyí ni àwọn ìpinnu tí a máa ní kí a rí wípé wọ́n ti àwọn ìṣe wa lẹ́yìn. Ìkíní, jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn wa. Kí a tún ka Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. papọ̀ kí a dúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. O ti à ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kìí ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé Kristẹni, ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ti ọ̀dọ̀ Kristi wá, nítorí pé Kristi ni òtítọ́, ìyè àti ọ̀nà. Ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú, kí a máa kọsẹ̀ nínú òkùnkùn, a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa, láàyè nínú ọkàn wa. Èyí ni ìmọ́lẹ̀ ayé tí í ṣe Jésù Kristi. Láti jẹ́ ẹni tí ó lágbára, ẹni tí ó lókun, ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìnrere, tí ó sì rìn gẹ́gẹ́ bí òdodo, a ní láti máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó ń jẹ́ ìyè. Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kìí ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipa mú wọn láti gba abẹ́rẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run kìí fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè, kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn, àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé, kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tanni jẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kìí ṣe ni láǹfààní, ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú, èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ Ọlọ́run kí ó ṣìnà, tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà, tí wọn ò tíì dúró dáradára, tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà. Nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa bá wa gbé. Bí a bá fẹ́ ní okun, bí a bá fẹ́ ní ààbò, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa. Èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. A ń sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní, kí ó máa wà lé àyà rẹ. Èyí ni ní ọkàn rẹ. àwọn ọmọ Israeli won lo si ile awon omiran ile ti o je wipe awon dabi elenga loju awon ti won lo ba loju awon oba Jericho ati awon oba miran awon wonyi won lo si ile won awon oba wonyi ti o wa ni ile Kenani o sese ki won ki o ma soro ti o le daya foni oro ti o le banilero oro ti o le je ki o dabi eni wepe ki a pada sibi ti a ti nbo sugbon olorun so fun wepe ati oro won yi ti emi pa lase fun yin le oni ki o ma wa li aya yin ki o ma wa le aya re nitori be o ye ki o ye wa wepe bi Philistine ti le nsoro bi Goliath bi o ti le nsoro bi awon olugbe Kenani bi won ti le nsoro bi awon ara Hiti tabi awon ara Jebusi tabi awon keferi bi won ti le nsoro ohun kan la igbodo ma se fun wa ke a ma fi eti si ohun ti awon keferi nso ke a ma fi eti si ohun ti awon elese nso ke a ma fi eti si ohun ti awon ota nso ke a ma fi eti si ohun ti awon ajoji si hin rere ohun ti won nso ke a ma fi eti si ohun ti awon apeyida ti won nso ke a ma fi eti si ohun ti awon omo nina kuna ti won ti rin jina rere si ijoba orun ke a ma fi eti si ohun ti won nso oro olorun oro ti a n gbo oro inu bibeli oro ti o ni iye oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alafia oro ti o ni awon ileri lati odo olorun wa oro yi ni ki o ye ki a fi eti si ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wi pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro won yi o daju won o gbe wa subo je ki n fun ni apere boya o ti ni ore abanideṣe tele tele gege bi obinrin omokunrin yi o si je eni ti ejo rin irin kunrin ti ejo n se ife ko fe tele tele sugbon o ti di onigbagbo nisinsinyi bi o ti di onigbagbo nisinsinyi omokunrin yi o tun ko iwe ranse si o o tun so awon oro ife ko fe wepe ke tun jo ma rin irin ti ko bojumu ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o n se fun o awon ti o n so fun o awon oro ife ko fe ti o n so o daju wepe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro olorun ki o ma gbe inu okan re oro kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o sese iwo ti o je okunrin ki o je wipe enikan ti wa ti ejo rin irin kunrin tele tele sugbon o ti ju sile nitori wipe o ti di omo olorun bi o iru eni be bi o ba wa ba o sese ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro wonyi awon oro wonyi won lagbara lati gbe osubu sugbon bi o ba ko awon oro wonyi sile ti o feti si oro olorun ti o n ronu lori oro olorun ti o n sasaro lori oro olorun ti o n ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin Dafidi ori ogofa din kan orin Dafidi ori ogofa din kan o kan esan ese ikokanla oro re ni mo pamọ le aye mi ki emi ki o ma ba se si o oro re ni mo pamọ le aye mi ki emi ki o ma ba se si o bi o ba je olopa ti o se je eni ti o wa ni ihirere o ti ni igbala o si mo oro olorun o fe ma gba owo eyin tabi owo abetele bi o ba feti si oro awon olopa miran ti won o ti di atun bi o sese ki o pada seyin o sese ki o be si ni ko awon ebi ti o ti po sile ki o be si ni ko won je owo eyin ti o ti ko sile ki o be si ni gba sugbon oro re li mo pamo le aya mi ki emi ki o ma ba se si o o sese ki o je iyawo ninu ile bi o ba feti si ohun ti awon obirin miran so nigba ti a ba wa ni ile idana o se si oko re o se si olorun o se si ijo sugbon bi o ba ko e ti won so sile bi o ba pa oro olorun mo le aya re oro olorun yi ni o pa o mo kuro ninu ese oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o se se ki o je wipe laarin oko ati aya ati ni ede aye de die iyawo soro si oko oko si soro si aya se o mo wipe ni akoko ede aye de bi a o ba sora oro a ma jade lati enu wa lai si wipe a n se abojuto ohun ti a n so sugbon bi onikaluku ikini si eni keji bi o ba ti bebe wipe ki a pari awon oro yi bi o ba n ronu si awon nkan ti iyawo re so tele tele abi o n ronu si nkan ti oko so tele tele oro yi o ni pari o ma da iseju be lo ni ibinu yo de aran kan yo de ki a ma nodi ki a ma fe ki ara wa yo de tabi ki a ma rin laarin ile gege bi eku si ologbo yo je iwa iru awon eniyan be sugbon bi o ba le awon oro won jade kuro ninu okan re bi o ba gba awon oro ede ayede ninu okan re bi o ba gba oro olorun laaye ninu okan re oro olorun ti o ni ki a dariji ara wa ki a feran ara wa ki a teriba fun oko ki a toju iyawo wa ki a teriba fun awon ti o ju wa lo ki a ni irele enikan si enikeji bi o ba je oro yi ni a n gbe yewo ni igba gbogbo oro re ni mo pa mo le aya mi ki emi ki o ma ba se si o bi o ba je oro yi ni a n ronu le a o ri wipe oro yi yo fun alagbara lati rin irin ododo ati lati ri wipe ko si ikorira ko si ese ni igbese aye wa ye ki a wo Romu ori kewa ese ikejo sugbon kile o wi oro na wa leti odo re le enu re ati le okan re eyi ni ni oro igbagbo ti a wa n wa si o oni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa n waasu gege bi a ba ti n gbo iwaasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a n waasu oro igbala ti a n waasu oro iye ani pekun ti a n waasu oro iwa mimo ti a n waasu o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a n gbo ni ojojo aje oro ti a n gbo ni ojobo oro ti a n gbo ni ojo aiku oro ti a ti gba sinu kaseti ti a n gbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin deede niwaju oluwa niwaju olorun ninu Deuteronomy ori kejo Deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu olowa jade le eniyan wa laaye bi ese oro ti a kaye bi o ba ye wa a o din akoko ti a n lo ni ibi ise ni ile itaja a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti a kaye bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a n rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o n je ki a pa eko ojo aje ti o n je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a kaye bi o ba ye wa daradara a o pale mo oja ti a n ta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun ye ki n tun ka si o leti bi mo ti n la aye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun wa nihin ni wipe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo n fe ki o wo ara re gẹ́gẹ́ bí ènìyàn mẹ́ta tí ó wà papọ̀ sí ojú kan. Ènìyàn nípa ti ara, ènìyàn ti ọkàn, ènìyàn ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ó má yí ọ, ó yí ọ lọ́run. Ṣùgbọ́n tẹ́tí sílẹ̀, nínú àwọn ènìyàn mẹ́ta yìí, ó ń fi oúnjẹ fún ti ara ní ìgbà gbogbo. Ó ń bọ́ ara yìí ní ìgbà gbogbo, ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, ní ọjọ́ méje ní ọ̀sẹ̀. Èyí jẹ́ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀ kan ni ó ń bọ́ ara. Ṣiṣẹ́ àpẹẹrẹ tí mo ń ṣe fún ọ yìí, fetí sílẹ̀ dáradára. Ẹni mẹ́ta ni ó wà ní iwájú rẹ. Ẹnìkan nínú àwọn mẹ́ta yìí, ó fún wọn lóúnjẹ ní ìgbà mọ́kànlélógún ní ọ̀sẹ̀. Ẹni ìkejì, ó fún ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo ní ọ̀sẹ̀. Nítorí wípé ọjọ́ Àìkú nìkan ni àwọn ẹlòmíràn ni wọ́n wá sí ilé ìjọsìn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ Ajé, wọn ò sí níhìn-ín. Ọjọ́ Àlàmísì, èyí tí í ṣe ọjọ́bọ̀, wọn ò sí níhìn-ín. Oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo ni à ń fún irú ẹni bẹ́ẹ̀. Ìkẹta, a ò tilẹ̀ fún ní oúnjẹ kankan rárá. Sọ fún mi, gbàtí èyí tí ó fi èyí tó jẹ arọ́pò fún ara, ó ń dàgbà. Èyí tí a fún ní oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́sẹ̀ kò ní pẹ́ kù. Èyí tí a ò fún ní oúnjẹ rárá ńkọ́, ikú ti dé. Ó yẹ kí a mọ̀ wípé ara, ọkàn àti ẹ̀mí, ó yẹ kí a máa bọ́ wọn. Ara kí a bọ́ pẹ̀lú oúnjẹ tí a ń jẹ, tí a ń fi sẹ́nu. Ọkàn àti ẹ̀mí wa kí a máa bọ́ pẹ̀lú àdúrà tí a ń gbà, pẹ̀lú ìsìn tí a ń sìn, pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń jẹ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo. Ṣùgbọ́n bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ Ajé àti ọjọ́bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara? Ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe. Ó yẹ kí a rí i wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ iyì. Jẹ́ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, kí ìwọ kí ó lè mọ̀, bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́, ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí, oúnjẹ iyì. A sì fi ọ̀rọ̀ iyì yìí, a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo. Báwo ni a ṣe lè ṣe èyí? Àwọn ẹlòmíràn, orin Dáfídì nìkan ni wọ́n máa ń kà. Wọ́n máa ń rò wípé Dáfídì jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó la inú rere kọjá. Ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá. Ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ẹni tí ó wà, ẹni tí ó ń sá káàkiri, tí ọ̀tá ń lé káàkiri, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun, gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ, gẹ́gẹ́ bí ẹni tí ó sin Olúwa, gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn, gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bíi tinú Ọlọ́run. Nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú Dáfídì, àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin Dáfídì nìkan ṣoṣo. Ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta. Ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Èyí jẹ́ wípé kì í ṣe orin Dáfídì nìkan ni ó yẹ kí a máa kà. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Àwọn ẹlòmíràn ní tiwọn, nǹkan tí wọ́n máa ń kà ni ìwé òwe. Wọ́n kì í ka nǹkan mìíràn, ìwé òwe. Wọ́n ní nítorí Sọlọ́mọ́nì tí ó kọ ìwé òwe yìí, òun ni Ọlọ́run fún ní ọgbọ́n. Ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀, tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀, yàtọ̀ sí Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka Bíbélì, ìwé òwe nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn, nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Sámuẹ́lì, àwọn bíi Chronicle, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ní nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí, ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti mose ko ninu exodus ati ni deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le asiloju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be isaiah tabi ezekiel tabi jeremiah tabi daniel tabi osia tabi joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemu lai lai majemu titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye jesu oro ti jesu kristi so ise iyanu ti o se won a tele lo si galili nibi ti a ti nka won a tele lo si jericho nibi ti a ti nka won a tele lo si jerusalemu nibi ti a ti nka won ki ka gbogbo oro olorun won so wi pe awon fe mo nipa jesu si o mo wi pe ati e ti anka lati majemu lai lai gbogbo won ni o so nipa jesu kristi awon elomiran so wi pe jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni la
1: Makuri kewa lati se keta odi ni ogun o wi pe bi o si jade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere wi pe oluko ni rere kini emi o se ti emi o fi le jogun ye aini pekun jesus si wi fun pe ese ti wo fi n pe mi ni eni rere eni rere kan ko si bi ko si enikan eyi ni ni olorun jesu wa so fun wi pe iwo sa mo ofin ma se pansaga ma se paniyan ma se jale ma se jeri eke ma se reni je bowo fun baba ati iya re o si dan o si fun pe oluko ni gbogbo nkan won yi ni emi tin ke si lati igba ewe emi wa nigba na ni jesu si wo o feran re o si fun pe o nkan ni o ku oku o nilo lati teti se leyi o nkan ni o ku oku lo ta o nko nti o ni ki o si fi fun awon talaka iwo si ni isura ni orun si wa gbe agbelebu re ki o si ma to mi leyin a so fun wa wi pe inu re si baje si oro na o si jade lo ni ibanuje nitori ti o ni oro pupo ohun ti o di lowo lati wa se odo oluwa ni eleyi lati fi aye re fun oluwa dipo ki o mu gogo nkan won yi kuro ki o wa se odo oluwa ko se eleyi o lo lai fi aye re fun kristi eleyi o gbodo je iwa si re ni owuro yi bi a tin lo ninu orisise awon eto won yi o ni ete re ni lati mo wa si calvary to ba ti se le itele idi ni ti a fi mo seminar yi wa a so fun wa yi pe ijewo esin lai si ododo tinu ti o ba iwe mi ma mu iro esin yi ko ni mu enikeni di orun arakunrin ati arabinrin jije elesin tabi ki a kun fun ojuse ninu ijo ki oruko re ko ma sinu iwe iye o je ohun ti ko bojumo lopin re a o ju onu kuro nu ijoba olorun ele oni je ipin re ni oruko jesu bibeli wi pe ti a ba wo iwe amosi a ni le ka eleyi tori akoko bibeli so nipa igbe aye agabagebe awon elesin ni israeli o wa so nipa o so lati enu woli amosi ni akoko bibeli ari ananaya ati safira nu bibeli pelu won je elesin ari awon eyan miran pelu ti won je elesin ti won ko ni aye ninu ijoba olorun nigbati enikan okunrin tabi obinrin to ba je elesin ti o ba ni ododo olorun o ma yori si akoko o ma yori si ododo are ni to ba je elesin ti o ko je olododo o ma yori si ododo ti are ni ikeji o ma yori si itanje ti are ni itanje ti are ni wa ma tara re je ngba ti oluwa ba de oni le ba lo dawo duro lati ma tara re je si okan re paya si olorun oba awon oba je ki o wa sinu aye re ko a ma gbe ninu okan re fun igbe aye to dara ninu kristi keta iyen ni idani loju ti are ni wa ma ni idani loju nu ara re pe be ni ko si wahala fun mi ohun gbogbo dara ko si wahala sugbon wahala wa ikerin ebi aye raye a o da olebi titi aye raye wa wa nibe titi lai lai eje ka mu ojuse esin kuro ka mu esin lasan kuro ki a wa se odo oluwa ki oba awon oba ko le ba je ki a je olododo ka le gbe igbe aye ti o dara ka le ba je eni ti o de orun ni oruko jesu mo ni yo je ka je omo ijoba orun ni oruko jesu koko keji ijegaba olododo to ba ti ri pe ijegaba eni irapata ti olododo to ba ti ri pe o jina rere si oluwa o ma ni ijegaba lori esu ijegaba awon eni irapada ati olododo bayi o ti gba jesu ni oluwa ati olugbala re ati ra o pada wa wa ni ijega bayi je ki n kede fun awon to wa nibi pe ibi ti satani ba ti n joba ti esu ti n joba ti asa ti n joba lori aye wa o dopin loni ni oruko jesu ijegaba satani o ti dopin ijegaba aisan o ti dopin ninu aye re wa ni ijegaba lati igbade igba ni oruko jesu eje asibeli wa si we romu ori keta lati ese ikokan le ni ogun romu ori keta lati ese ikokan le ni ogun sugbon nisisiyi ati fi ododo olorun han lai si ofin ti a n jeri si nipa ofin ati nipa awon woli ani ododo olorun nipa igbagbo nu jesu kristi si gbogbo eniyan ati lara gbogbo awon ti o gbagbo nitori ti ko si iyato ododo ma n wa nipase igbagbo ninu jesu kristi nigba ti o ba si ni igbagbo yi nu kristi jesu o ma funi ni igbala ododo yi o wa to wa nipase jesu kristi e wa ri gbogbo eyan ni o sa ti se idi ni ti a gbodo wa sinu ijoba olorun lati enu ona yi nipase igbala ki a si gba wahala kuro ni gbogbo ese gbogbo eyan ni o sa ti se ti won ti kuna ogo olorun gbogbo wa le o ti se ti a ba wo ipile ese wa ri pe lati inu ogba ideni lo ti bere lati igba na ni oluwa ti ri pe a nilo irubo kristi lati ni ijegaba nu kristi awon en ti an dalare lofe nipo ori ofe re nipa idande ti o wa nu Christi Jesu eni ti olohun ti gbe kale lati je tutu nipa igbagbo ninu eje re lati fi ododo re han nu ida nitori idariji awon ese ti o ti koja ninu ipamoro olorun ni akoko ye ododo olorun o ni eni na oludalare ti o ba gbagbo loni to ba gbagbo loni yo fi ododo re han o ni oludalare eni ti o gba Jesu gbo yo so di pipe yo so di olododo wa wa duro ni waju re ni pipe ni ododo si ogo olorun ninu we Rome ori ikarun lati ese ikini Paul apostle wi pe nje bi a tin da wa lare nipa igbagbo awa ni alaafia lodo olorun sori eleyi o idalare nibe idalare nibe yen o fun wa ni alaafia nu okan wa eleyi si nwa nipa oluwa wa Jesu Christi nipa esini ti awa ti ri ona gba nipa igbagbo sinu ori ofe yi ninu eyi ti awa gbe duro awa si nyo ni ireti ogo olorun bibele je ko ye wa wi pe nipase ore ofe yi ni o mu awa sinu ijoba na awa ni aye sinu ijoba olorun mo gbadura yi pe a o je olododo ni oruko Jesu ewese ikokandinogun ese ikokandinogun nitori gege bi nipa aigboran eniyan kan eyan pupo di elese be ni nipa igboran enikan Jesu Christi olugbala wa a o so eniyan di olododo enikan aigboran aje elese enikan elomiran ododo olorun Christi oluwa wa o mu ododo yi wa nipa ododo olorun nipa se re gbogbo wa aje olododo oluwa yo ran wa lowo lati gba iwa rere ti ododo yi nu aye wa ni oruko Jesu Rome ori kefa ese ikini Rome ori kefa ese ikini nje awo ati wi ki awa ki o wa joko ninu ese ki ore ofe ki o le ma po si ki a ma ri ore ofe ki yo ki se we ina fun wa lati ma tesiwaju ninu ese o ti olorun fe ni pe ki a ma tesiwaju ninu ese mo Paul kowe si titu pe pe ka ma tesiwaju ninu ka ma tesiwaju ninu ese mo ore ofe olorun yo je ko ma gbe bori ese ore ofe olorun ti o ninu aye re yo ran lowo lati ma gbe igbe aye to bori ese igbe aye to bori ohun ti o je iwa bi olorun wa wa ma bere lowo ara re bayi o pe ti pelu ore ofe olorun nu aye re o lati ma gbe igbe aye ododo igbe aye iwa bi olorun ninu aye ti a wa yi idini yi ti a fi fun wa ni ore ofe pe ka ma se tesiwaju ninu ese mo nitori na bi a ba ti deni igbala ore ofe yen yo wa nibe arakunrin arabinrin ta ba pe ona to n gba yi o dara ki lo to wo beli ko ma gbe igbe aye re bi eleyi wa so pe a fi mi le se wo ni oludanilejo mi ni ko se ni to n de lejo anso okodoro fun o aton to je otito pe to ba n gbe ninu ese ko si ona to fi le so pe oji olododo o wa le so pe a wa ni akoko ore ofe eleyi ko ni ran lowo lati tesiwaju ninu ese rara o ore ofe olorun ti a fi fun o ko ni a ma ran lowo lati ma tesiwaju ninu ese yo fun ni ore ofe lati bori ose ise pataki ore ofe ni eleyi mo wa gbadura pe to ba n gbe nipa ore ofe yi wa bori ohunkohun to ba jọmọ ese loruko Jesu mo ni wa gbe bori ese loruko Jesu ohun ti a n wo ni ni eleyi bayi oluwa yo ran wa lowo ni oruko Jesu Luke ori ikini ni ese ikerin o le ni adorin ati ese ikarun o dun ni ogorin olorun pe ohun yo fi fun wa lati gba wa lowo awon ota wa ki awa ki o le yo gba wa lowo awon ota wa ki awa ko le ma sin lai foya ngba ta ba gba olowo awon ota re satani ati gba olowo ese o tin sin olorun lai beru lo wa ma sin ni iwa mimo ati ni ododo ni waju re ni ojo aye wa gbogbo idi niye ti a gbodo je ni igbala bokolo lowo ese ti an gbe nu ododo ododo yi yo ran wa lowo lati sin olorun lai beru yo ran wa lowo lati sin ninu ododo aso a ma so gbogbo to ba je ododo ni waju olorun ori ofe re yo to fun wa ni oruko jesu mo ni ki ori ofe re ko to fun wa ni oruko jesu ododo to to ododo to to o ma n wa nipa agbara irapada kristi lori agbelebo irapada o ma mu ijegaba wa lori ese lori eran ara ati lori aye lori idanwo iriwo igbagbo ati nunibi ni lati le loni ijegaba satani o ti dopin o ni ni iriri ijegaba satani lati bori re mo latoni lo loruko jesu ise ijegaba satani di dopin ese o ma mu aisan wa nigba to ba si ni ijegaba ti eni irapada be ni isegun o wa lori aye re aisan ni jegaba lori aye re mo nitori na o gbodo tesiwaju nu ese ko wa so wi pe o ti deni igbala o ni lati jade kuro ninu ese ki o wa deni igbala bi o se deni igbala to wa be si gbegbe aye na olu olorun orun yo ran e lowo ori ofe olorun ko fun wa lanfani lati ma dese nbi ti ese ba ti wa ori ofe lopolopo lati bori ese olorun a fi fun wa ani opolopo ori ofe oluwa wa jesu kristi ori ofe agbayanu ati fi fun wa lati ma gbe igbe aye to bori ese a si ni je eru ese mo eru aisan mo eru satani mo ni oruko jesu ki oluwa ko ran wa lowo ni oruko jesu koko keta ona enu ona si irapada to to ati ododo onilo lati deni igbala onilo lati wa nipa enu ona igbala enu ona ironu piwada johanu ori kewa johanu ori kewa mo nka ni ese ikeje titi di ese ikewa johanu ori kewa lati ese ikeje nitori na jesu tun wi fun won pe looto looto ni mo wi fun yin emi ni ilekun awon aguntan kristi olugbala oni enu oni ilekun awon aguntan onilo lati wa sinu ijoba onilo lati wa si odo baba nipase kristi eni ti se ilekun awon aguntan to ba wa lati ona miran tabi lati ona miran o le ni e idi niyi ti oluwa fi so fun wa pe on kristi oni enu ona enu ona ilekun awon aguntan ni ese ikejo oni gbogbo awon to wa saaju ohun awon to ti wa saaju won gba enu ona to to won gba ona to tona won gba ona to je po je otito won ji o le bibeli wa wi pe sugban awon aguntan ko gbo ti won awon aguntan ko gbo ti won ni ese ikewa o le ki wa bi ko se lati jale eri idi ti o le to fi wa ati kede re fun wa ni yi pe o le ki wa akoko bi ko se lati jale ikeji lati pa ati iketa lati parun esu ko ni nkan kan to da fun o to ba fun ni orere kan esu ki kan je fun yan ni orere kan nu aye idi ni yi ti agbodo ma ni ida agbodo ni idapo pelu satani o le ki wa bi ko se lati jale lati pa ati lati parun emi wa ki won le ni iye ani ki won le ni opolopo Jesu Christi o wa ka le ba ni iye ka si le ni iye lopolopo iye lopolopo nbo so wa ni be mo ni iye lopolopo o nbo nipase Christi gba Jesu sinu aye re opolopo iye yo si je re ni oruko Jesu Johanu ori kerinla 14 ese ikefa Jesu wi fun pe emi ni ona ati otito ati iye ko se eni keni ti o le wa sodo baba bi ko se nipase mi Jesu Oluwa so fun Tomasi Tomasi wa so fun pe Oluwa a mo bi ti iwe gbe nlo a o ati se mo ona na Jesu o wa so fun lokodoro wi pe emi ni ona ona si orun o nipase Christ ni emi ni otito otito ti oni lati mo eleyi ti o mo di orun Christ ni otito na oni lo lati mo ki se leyi nikan o wi pe o ni iye aini pekun Christ ni iye to ba ni Christ o ni iye ni owuro yi o ni anfani ti o ba wa ni be ti o ko ba ti di eni igbala o wa ni yin o si je lesin gan gbogbo aye re pata lo fi fun ojuse esin iwo na si mo yi pe ko si ojulo igbala ko si ojulo ironu piwada oni lo lati yi pada ki o si wa si odo Christi Johanu ori ketese kende logo so yi pe tori se Olorun fi araye to bege ti o fi onbe kan so fun ni pe eni kan to ba gbagbo kon ba se gbe sugbon ki o le ni iya ni pekun Jesu Kristi omo re la fi fun wa ko le fun wa ni iya ni pekun iye ti ko ni pekun iye to wa titi lai lai Kristi wa fun wa ni iye yi ni owuro yi Oluwa yo si gba o la loruko Jesu Matthew ori kokan lese ikeji de ni ogbon 11:28 oni e wa sodo gbogbo e ti sise ti a si de wole lori oni emi o si fi isinmi fun yin Christi yo si fun oni isinmi eni na to je elede orun ati aye yo fun oni isinmi laaro yi Efesu ori ikini mo nka ni ese ikeje Efesu ori ikini ese ikeje ninu eni ti a wa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ori ofe re ori ofe re o ni oro to be ge nipase Christi yi ati ori ofe Christi yi ti a fun wa nipa Christi yi a wa ni irapada nipa eje re a ni idariji ese wa oni ni ojo orere fun o Jesu wa niyin o npe o ti o ba wa sodo re yo gba o la Jesu Christi o ni enu ona ilekun si ijoba Olorun to ba wa nipase Christi o ni padanu ona re npe enikan ba so fun o wa lo si ilu kan ona si ilu na re o to ba fe de ilu ye ki se npa ona yi wa so pe rara o n o no kon se pelu ona yi n o yan ona temi to ba yan ona ti re o ni de ilu to n lo ayafi ti o ba gbo ona yi to lo si abule yen Jesu Kristi ni ona si orun nitori na bi enikeni ba fe di orun a fe gba agbodo gbo ona Kristi to ba yan ona ti re ona esin ti re to ba yan ona ti re o ni dorun rara o Jesu Kristi ni enu ilekun si ijoba Olorun dipo ki agbekele pa ti ara wa Olorun o nfe igbese igbagbo to rorun ti o yori si igbagbo ati ododo a o ri awon igbese won yi akoko ma ese re da ese re mo ma ese re Dafidi o ma ese re mo o ninu ese ni ya mi o bi mi o wa so pe ninu ese dede ni agbe bi mi okunrin yi o mo igbe aye ese re iwo na o gbodo mo igbe aye ese re nigba na o wa ni oju ona re se orun ikeji ikeji gba oluwa gbo fun omira patapata iketa ronuku wada ki o je wa awon ese re ikerin gba jesu gege bi oluwa ti olugbala re ngba to ba tele awon igbese ye wa pari re sinu ijoba olorun mo si gbadura yi pe oluwa yo ran wa lowo oluwa yo ti wa leyin ni oruko jesu igbe aye ododo o jesu igbala be ni o sise pataki lati wonu ijoba olorun ti a ba pongbe fun ododo to ni tara to ni ipongbe fun ododo yi David wi pe okan mi pongbe fun ododo re o gbodo pongbe fun ododo olorun yi o gbodo pongbe fun iwa rere yi olorun yo si so di omo ijoba olorun ni oruko jesu mo ni oluwa yo so di omo ijoba orun ni oruko jesu ti o ba gbagbo pe olorun yo se nu aye re dide lori dide ni ese re bayi ba o se gbadura se olorun dide lori ese re bayi ma se je ki igbe aye esin ko gba o lo to ba je elesin to je eni ti o kun fun ojuse ninu ijo olorun to de ni igbala gba jesu olu agbola ro yi ye inu re ko gbadura ko so pe oluwa mo fe ko sanu fun mi kristi ni enu ona sinu ijoba na ni owuro yi ki to fi bi sile o fe faye re fun olorun gbe owo re soke to ba fe faye re fun olorun o fe lainu ilekun yi koja to lo si orun o de fe wa pelu jesu ni orun ni ojo ikeyin gbe owo re soke bayi ma gbadura pelu yin bayi ni oruko jesu ni agbadura baba dupe lowo yin lekan si ni owuro yi a dupe fun awon owo ti o wa loke won ti gbo yi pe iwo jesu kristi ni enu ona ilekun awon agutan ilekun sinu ijoba na as I so yi pe esin yo baye won je awa gbadura laaro yi pe baba e daiji won ki e sanu fun won ni oruko jesu fun seminar yi mo gbadura oluwa ohun gbogbo ti a ti gbo yo tesiwaju lati ma wa nu okan wa ni gbogbo igba ni oruko jesu a dupe baba wa ni orun pe e ti gbo wa ni oruko jesu ti o je agbayanu julo ni agbadura e fun mi ni ami to rinle ami to toro bi ara ami asegun e se oluwa yo bukun fun yin eke hallelujah a fe ni iyin ati ijosin bayi akoko iyin ati ijosin gbogbo eyin asona gbogbo eyin osise eje ki as to gbogbo awon aga to wa nbe dara dara oluwa yo bukun aba tin gboran

ni orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ ká sọ àmì tó rinlẹ̀. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín fún ìjólótọ́ yín. A dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní fún wa. A dúpẹ́ nítorí ẹ̀dùn ọkàn yín fún ìjọ yín. Ẹ fẹ́ kí ìjọ yín kó máa ní ìlọsíwájú. Ẹ ti yàn wá gẹ́gẹ́ bí ohun èlò láti ṣẹ́nu ìjọba náà. A wá gbàdúrà yìí pé oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ ó fi sórí ayé wa ní orúkọ Jésù. Bí a ṣe ń wo sẹmínà kejì báyìí, ẹ̀mí yóò ràn wá lọ́wọ́. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì tó rinlẹ̀. Mo gbàgbọ́ wípé a ní ìwé ètò lọ́wọ́ wa. Tí a bá wo àárín gbùngbùn ìwé ètò yìí, a ó rí sẹmínà 2 níbẹ̀. Ohun tá a fẹ́ ṣe láti yin lọ, òun ni láti lọ sínú àwọn sẹmínà yìí fún wa, ká lè mú àwọn ohun tí ó ṣe pàtàkì jáde nínú rẹ̀, tí ó ràn wá lọ́wọ́ nínú ìgbé ayé wa àti iṣẹ́ ìránṣẹ́ wa. À ń wo ohun èlò Olúwa fún iṣẹ́ ìsìn ọba náà. Ohun èlò ọlá fún iṣẹ́ ìsìn ọba náà. Olúwa ti pè wá sínú ìjọba náà gẹ́gẹ́ bí olúàlùfáà. A sì gbọ́dọ̀ ṣe iṣẹ́ ìsìn ọba fún Olúwa. Ohun èlò tí ó ṣiṣẹ́ iṣẹ́ yìí, tí ó ṣe ìtẹ́wọ́gbà fún Ọlọ́run, ó gbọ́dọ̀ jẹ́ ohun èlò ọlá. A gbọ́dọ̀ gbé ìwà pẹ̀lú ẹni Ọlọ́run. Ọlá Ọlọ́run ọ̀run ó gbọ́dọ̀ wà lórí wa bí a ti ń sìn nínú ìjọba náà. Ẹ jẹ́ ká wo ibi kíka wa nínú Timothy 2 orí kejì. A kà láti ẹsẹ̀ 1:19. Mo gbà wá níyànjú pé ká máa sí bẹ́ẹ̀lì wa bí a ti ń kà á. Nínú Timothy 2 mo ń kà á láti ẹsẹ̀ 1:19. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin. Ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìsòdodo ẹsẹ̀ 20. Ṣùgbọ́n nínú ilé ńlá, kì í ṣe kìkì ohun èlò wúrà àti fàdákà nìkan ní ń bẹ níbẹ̀, ṣùgbọ́n ti igi àti ti a mọ̀ pẹ̀lú, àti òmíràn sí ọlá, àti òmíràn sí àìlọ́lá. 1:20. Bí ẹnikẹ́ni bá wi ara rẹ̀ mọ́ kúrò nínú wọ̀nyí, òun ó jẹ́ ohun èlò sí ọlá tí a yà sí ọ̀tọ̀ tí ó yẹ fún lílo baálé, tí a ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo. 2:20. Máa sá fún ìfẹ́kúfẹ́ ewé, sì máa lépa òdodo, ìgbàgbọ́, ìfẹ́, àlàáfíà pẹ̀lú àwọn tí ń ké pe Olúwa láti inú ọkàn funfun wá. Ṣùgbọ́n ìbéèrè wèrè àti aláìní ẹ̀kọ́ ni kí o kọ̀ bí o ti mọ̀ yìí pé wọ́n máa ń dá ìjà sílẹ̀. Ìránṣẹ́ Olúwa kò sì gbọ́dọ̀ jà bí kò ṣe kí ó jẹ́ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo. Ẹni tí ó lè kọ́ ni onísùúrù. 25. Ẹni tí yóò máa kọ́ àwọn aṣòdì pẹ̀lú ìwà tútù, bóyá Ọlọ́run lè fún wọn ní ìrònúpìwàdà sí ìmọ̀ òtítọ́. Wọn ó sì lè sọjí kúrò nínú ìdẹ̀kùn èṣù àwọn tí a ti dì ní ìgbèkùn láti ọwọ́ rẹ̀ wá sí ìfẹ́ rẹ̀. Báyìí, a ń wo ohun èlò ọlá fún iṣẹ́ ìsìn ọba. A rí wípé iṣẹ́ ìsìn Ọlọ́run, ó jẹ́ ti ọ̀run. Ó jẹ́ iṣẹ́ ìsìn tí Ọlọ́run ti fi fún ìwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ àti sí gbogbo ìjọ.
Olorun o je Olorun ola o je Olorun alagbara o je Olorun ipa o je Olorun ijegaba o iti fi seran awon omo birin ati omo kunrin re awon iranse re lati se ise isin fun Jesu Christi o sise iranse re lori ile aye ko to di pe kuro ninu aye Jesu o gbe awon aposteli meji ladide ni afikun fun awon omo eyin mejila o tun ni awon to faye won fun oluwa miran ti won tun di omo leyin nu ijoba na o si fun won ni ase lati mu ase ise isin oba se ase to je ti oba titi de opin aye Jesu wi pe e ma tele mi emi o si so yin di apeja eniyan gege bi iranse yin rere agbodo je apeja eniyan gege bi onigbagbo awon to ti ronuku ada ise won ti won ti gba Oluwa wa Jesu Christ gege bi Oluwa ti olugbala won ati pe o lati sin gege bi apeja eniyan oni lati mu won wa lati nu ese wa sinu ijoba Olorun nitori na o je ise isin oba o je ojuse orun o je ojuse to gaju ojuse miran lori ile aye lo ko si ojuse miran ni ori ile aye yi ti a le fi we ise isin pelu ojuse eti Olorun to ti fi fun ijo nipase Kristi an gbodo lo si gbogbo aye ki a mu awon eniyan wa sinu ijoba na tori beli wi pe ere kini yo je fun eniyan ti o ba jere gbogbo aye ti o wa padanu emi re oro aye ta ba ko papo ko le ra okan kan soso okan eniyan o se ye biye fun Olorun nitori na ojuse ijo oni lati mu okan awon eniyan wa si odo Olorun oni lati toka won si ipo ona ododo oni lati mu won lati nu okunkun wa si imole nitori na ojuse yi o je ti oba o tobi o ga nitori na yo wa nilo wi pe awon ti o ba se ojuse yi won gbodo je okunrin won gbodo je obirin won gbodo je odo ele to ti ni asopo pelu Olorun orun o le wa nu okunkun ki o wa ma se ise isin imole imole ati okunkun won le wa papo nitori na Oluwa ti pe wa sinu ojuse nla yi ojuse yi o ni a o se si itelorun eni na ti o ti pe wa ni oruko Jesu bi Oluwa ba ti bukun fun o ti o si ni oyaya lati wa ni imo ni ni oruko Jesu a wo eko yi ni ipa meta akoko apejuwe awon elo si ola apejuwe awon elo ola apejuwe awon ohun elo ola ikeji idalebi awon ohun elo ailola idalebi awon ohun elo ailola awon ti o wa ninu ijo awon ti o wa ti won ma lowo nu ise isin Olorun sugbon ta ti iwe won mo ta ti won di a ti so won di mimo won je elegbin o ton duro de won ki se nkan miran o bi ko se idalebi
a o ya won nipa titi lai kuro lodo Olorun ayafi ti won ba ronu piwada ti won bere si sin ninu ife ati ninu iberu Olorun koko keta ipinu lati di ohun elu ola ami ni opin soji kari aye yi ati ni pataki julo apero awon adari won yi wa pinu pe ise isin re si Olorun yo wa ni ona ti o yato ni oruko Jesu to ba je adura re ni yi je kin gbo ami to rin le ise isin wa si Olorun orun si oba awon oba si eni na to ti yan wa yo dara julo bi ju ele ta ti wa tele lo ni oruko Jesu a n lo si koko akoko bayi ele ti se apejuwe awon elo ola kini apejuwe bibeli bawo la se mo awon eniyan ti a ka si ohun elo ola ati won si ye lati lowo ninu ise Olorun ninu iwe Jeremiah ori ikejidin ni ogun anka lati ese ikini Jeremiah ori ikejidin ni ogun lati ese ikini oro ti o to Jeremiah wa lati odo Oluwa wi pe dide sokale lo si ile amokoko nibe ni emi yo mu ogbo oro mi ese iketa mo si sokale lo si ile amokoko si wo sa wo o mo ise kan lori keke ese ikerin ati ohun elo ti o fi amomo si baje lowo amokoko na nigba na ni o si mo ohun elo miran bi o ti ri ni oju amokoko lati mo ami ohun elo ola ohun elo ti Olorun fun ara re se Olorun ni eni na to nse ohun elo ohun elo na ki se nipa ipa ti re ohun elo na ki se nipa igbiyanju re ohun elo ohun ti Olorun yo mo onilo lati to Oluwa wa onilo lati jowo kan re fun ohun elo si ola o je ohun elo to ti yi pada ohun elo to ti ronu pada ko nu ese ohun elo to ti fi ara re fun Oluwa ni ari amokoko Olorun toka si Jeremiah ete re ni mimu tabi sise ohun elo ti Olorun yo lo ohun elo ti Olorun yo lo o dabi amo ni owo Olorun nitori na Jesu wi pe e ma to mi leyin emi yo si so yin di e sise na je ti Oluwa ko si lowo enikeni ko si ninu imo eniyan ko si ninu ti a n gbo ti awon eleko eke n ko ni o je yi pe ki o wa se odo Oluwa ki o mo yi pe elese ni o ki o ronu piwada awon ese re ko yi pada ko nu gbogbo ese ko wa fi okan re fun Oluwa nigba na Oluwa o wa yi pada o wa gba isakoso lori igbe aye ohun elo ti Olorun le loye wa wa di ohun elo to wulo ni owo Oluwa elese ko le sin Olorun elese ko ni ise kise kan lati lowo nu ise oba na ni ijoba na yo mo isodotun wa yo gba iriri bi keji
lati di ohun elo ti Olorun le lo lai si ironu piwada lai si igbagbo nu Kristi lai si ojulowo igbagbo igbagbo to to ni igbagbo ore ofe to ngba nila lai ni ojulowo iriri igbala o le sin ninu ijoba Olorun o nilo iyipada igbe aye lati le sin ni ona to munadoku ni ijoba Olorun ni ese ikarun oro Oluwa se to mi wa wi pe eyin ile Israeli emi ko wa le fi yin se gege bi amakoko yi ti se ni Oluwa wi sawo gege bi amo ni owo amakoko be ni eyin wa ni owo mi ile Israeli eje kin gbo ami o elo ti Olorun yo lo o gbodo wa ni owo Olorun o gbodo ni owo Olorun ni abe re ti o gbe o ti o gbe o ti o ran e lowo ninu ise isin Oluwa nu we Isaiah ka to fi biba isile iwe Isaiah iwe ori keji le ni adota ese ikokanla 5211 Isaiah ori keji le ni adota 52 ese ikokanla Isaiah ori keji le ni adota ese ikokanla 5211 eje ka ri oro Oluwa Isaiah 52:11 Isaiah 52 ese ikokanla e fa seyin e jade kuro laarin re e ma fowo kan o aimo kan e kuro laarin re e je mimo eyin tin gbe ohun elo Oluwa e je mimo eyin tin gbe ohun elo Oluwa ohun elo ti Oluwa yo lo o gbodo je mimo o gbodo je mimo o gbodo je olododo fun ki Olorun ko to le lo ni ona to ja fafa o gbodo ni idayin ko nu gogo ese ki o si ni iriri igbala ti o ba bibeli mu ati gbodo wenu ki a si so di funfun ki aya soto ko nu on gbogbo ti o jo ibi ki aya soto ko nu ibaye re ati iwa ti ara ohun elo ti Olorun yo lo o gbodo je eni to n gboran kankan o gbodo je iranse ti o n gboran si Oluwa o gbodo mura tan lati jiya inu ni bi ni a gbodo ni oye leyi pe sisin ninu ijoba na lilowo nu ise oba na ki se lori gbogbo ojo bi odun o gbodo mura sile lati jiya itiju lati jiya inu ni bi ni fun oruko Kristi bibeli wi pe gbogbo awon ti o ba gbe igbe aye iwa bi Olorun ninu Kristi yo farada inu ni bi ni ohun elo ti Oluwa yo lo o gbodo je onisuru eni pele oni wa tutu eni na o gbodo je aladura o gbodo je olooto si oro Olorun o gbodo je olooto si otito iwe mimo koko keji bayi idalebi awon elo ailola idalebi awon ohun elo ailola eje ka wo Timothy keji ninu Timothy keji idalebi awon ohun elo ailola ninu Timothy keji ori keji anka ni ese ogun Timothy keji ori keji ese ogun 220
ṣùgbọ́n nínú ilé ńlá ilé ọlọ́run tóbi ṣùgbọ́n nínú ilé ńlá kìí ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ní bẹ níbẹ̀ ṣùgbọ́n ti igi àti ti amọ̀ pẹ̀lú àti òmíràn sí ọlá àti òmíràn sí àìlọ́lá. O ní wà lára àwọn ohun èlò àìlọ́lá. Ẹ jẹ́ kí n gbọ́ àmì tó dára jù bẹ́ẹ̀ lọ. Sọ fún ara rẹ wípé èmi ò ní jẹ́ ohun èlò àìlọ́lá. A ní jẹ́ ohun èlò àìlọ́lá ní orúkọ Jésù. Nítorí náà ìdálẹ́bí wà tí ó ń dúró de gbogbo ohun èlò àìlọ́lá. Àwọn tí ó wà nù ìjọba Ọlọ́run, àwọn tí wà nù ilé ńlá Ọlọ́run, dípò kan ronú pẹ̀lá kó nú ẹ̀ṣẹ̀, kí wọ́n sì gba àwọn ọ̀nà orí ọ̀fẹ́ tí ó tọ̀nà kán lè ba má ṣe sónú ìjọba Ọlọ́run. Wọ́n wá yàn láti wà nù ìgbé ayé ti ara àti ti ẹsẹ̀, wọ́n lè lọ́wọ́ nù sí ẹ̀sìn Ọlọ́run. Wọ́n sì ń ṣiṣẹ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀tàn nínú òdodo àti nínú ẹ̀ṣẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á dojúkọ ìdálẹ́bi ní òpin ayé. Ìdí nìyí bí a ṣe ń wo sẹ́miná yìí tàbí ìdánilẹ́kọ̀ọ́ yìí, a gbọ́dọ̀ wo ayé wa. O gbọ́dọ̀ yí ara rẹ wò, mo gbọ́dọ̀ yí ara mi wò. Má kàn máa rò yí pé ohun gbogbo sì dára, wo inú, béèrè lọ́wọ́ ara rẹ. Báwo ni ìgbé ayé ẹ̀mí rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé ó jẹ́ ohun èlò sí ọlá tàbí ohun èlò àìlọ́lá? Tí o bá rí ohunkóhun eléyìí tí ò jẹ́ yẹ kí o yẹ, tó o bá rí ohunkóhun eléyìí tó jẹ mọ́ àìsòdodo, tí ẹ̀rí ọkàn rẹ sì sọ fún ọ pé yóò yà ọ nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run, kó o ṣe kíákíá, kó o ronú pìwàdà wá sí ọ̀dọ̀ Olúwa pé o ní dojúkọ ìdálẹ́bi eléyìí tí yóò wá sórí gbogbo àwọn ohun èlò àìlọ́lá. A rí àpèjúwe náà níbẹ̀ nínú ìjọba Ọlọ́run. A rí àwọn kan tí wọ́n jẹ́ igi, àwọn kan tí wọ́n jẹ́ ti ohun ayé lásán. Igi ó lè jẹ́ nǹkan tá a fi ń dáná, ohun èlò amọ̀ ó dàbí nǹkan tí ó jẹ́ wípé kò lágbára, ó lè fọ́ nígbàkúgbà. Ohun èlò àìlọ́lá òun la fi wé àwọn nǹkan bí igi amọ̀. Àwọn nǹkan wọ̀nyí yóò sì parun. Ṣùgbọ́n àwọn ohun èlò wúrà fàdákà tó bá kàn ti ẹ̀ fi sínú iná, nígbà tán bá dojúkọ inú níbí ni, nígbà tán bá dojúkọ ìyíriwo ayé, nígbà tán bá wá sínú ìtìlọ́pọ̀pọ̀n nítorí ìgbàgbọ́ wọn fún Olúwa, wọ́n á lágbára sí i. Bẹ́ẹ̀ ni wọ́n á tún dẹni náà tó dúró ṣinṣin, tó dúró gbọ̀n bí wúrà tó jáde kúrò nínú iná yóò tún wá máa tàn yinrin sí i. Nígbà tí fàdákà bá wọnú iná lọ, á tún dára sí i. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fẹ́ ká jẹ́ wúrà, Ọlọ́run fẹ́ jẹ́ ká jẹ́ fàdákà. Ọlọ́run fẹ́ kí a wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ká má bàa jẹ́ amọ̀, ká má bàa jẹ́ igi. O ní jẹ́ amọ̀, o ní jẹ́ igi ní orúkọ Jésù. Wà á jẹ́ ohun èlò ẹni tí Ọlọ́run yóò gbẹ́kẹ̀lé. Wà á jẹ́ ohun èlò ẹni tí Ọlọ́run lè lò. Nípasẹ̀ rẹ ọ̀pọ̀lọpọ̀ ọkàn yóò wá sínú ìjọba Ọlọ́run nínú ilé yìí àti nínú gbogbo Zonsi ní ìpínlẹ̀ Benue àti ní gbogbo Nàìjíríà ní orúkọ Jésù. Nítorí náà ìjìyà fún gbogbo ọkàn tàbí àwọn èlò àìlọ́lá, kí ni ìjìyà náà? A ó yà wọ́n nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Lórí ilẹ̀ ayé nìyẹn, inú Ọlọ́run ò ní dùn sí wọn. Báwo la ṣe mele yìí? Àwọn wọ̀nyí wọ́n máa ń tètè jọ̀gọnù
awon eyan wa ye won ma saroye nigba ti ni ba ti de bayi won ma saroye ni won a fe tesiwaju lati sin won ni ife fun irorun ohun gbogbo tan fe se nu ijoba na won bere yi pe kini ere mi yo je won a je ni na to pe o fara won rubo ife olorun ko ma ro won won ko ri tito bi julo olorun won ko ri o ti olorun ti pe won fun lati se won je alai ni gbagbo won dabi awon ami mewa ti ani kan lo se ami kenani won wa wa pelu iroyin buburu won je alai ni gbagbo won ri ara won gege bi alangba lasan ti o ye won wa ri awon ami mewa yi won wa wa pelu iroyin ti o minu eni dun won o de ile kenani o idini yi to je pe loni awon ohun elo lowo awon elo aimo lowo oluwa ko ni de kenani o ele oni je ipin wa ni oruko Jesu mo ni eleyi oni je ipin wa ni oruko Jesu a lo koko keta bayi eja lo koko eja wo koko keta koko keta koko keta ipinu lati di ohun elo ola o gbodo pinu pe nipase apero awon adari won yi ise isin re si oluwa yo wa ma lo ni ona ti o dara ona ti o mu inu orun dun ona ti o mu ki olorun ko ma rerin lori aye re ati se iranse re ni oruko Jesu eje ki ase ami to rile eje ka wo iwe ise awon aposteli bi ase n wo ipinu lati di ohun elo ola o yo gba ipinu o lati se ohun kon ti o ba se so ti o si wulo nu ijoba na olorun ko ni ti ara re si olorun iwo ni wa pinu lati nu okan re pe o fe sin olorun pe o fe jowo ohun gbogbo sile o fe wa si iwaju pepe o fe fi ara re ji gege bi irubo fun oluwa irubo aye o elo to ti jowo ara re patapata fun ogo olorun lati sin lati fi se isin ti o mu ayo ba okan olorun ni orun inu olorun yo si dun pelu ise isin re ni oruko Jesu nu ise aposteli ori kesan ise aposteli ori kesan anka ni ese ikefa ise awon aposteli ori kesan ese ikefa 9:6 o si n wa riri enu si ya o ni oluwa kini iwo nfe ki emi ki o se ibere ti gbogbo wa ti a gbodo pinu laaro yi lati bere lowo oluwa oluwa lopin ohun gbogbo apero yi ki lo fe ki n se mo tin sin ni gbogbo odun yi mo tin se laala nu ijoba ni gbogbo awon odun yi oluwa kino ntuntun to fe lo iranse re lati so fun mi kini ohun titun na ti o tun so fun mi lati se ti o mu ayo ba orun mi kan fe ka wa si bi be ni pe a fe ni apejopo miran rara o olorun ni ete fun lilo yiyan ojo oni lati ko gbogbo ijojo
lati mu ijo wa si yin ki a le ba gbo nitori na gege bi Paul apostle o gbodo ma so fun oluwa oluwa kini iwo ni fun mi kini iwo ni fun ise iranse mi igbe aye kuru oni tesiwaju lati ma gbe ni aye raye yi titi lai lai ojo kan bo a o fi aye yi sile sugbon kin to fi aye yi sile ki lo fe kin se ki la o ma ranti mi fun ipinu o gbodo pinu o je kan pa o je ai gbodo ma se ti o ba wa sibi pelu okan ofifo pelu okan ti o ni itara fun kohun ti o ba wa fun lati woran yo je igbe aye elesin lasan sugbon mo gbo olorun gbo eleyi o ni ri be wa pinu oluwa mo tin sise isinu ise iranse mi ni gogo awon odun wonyi sugbon ni akoko yi o je akanse e ti mu wa si yin oluwa ki le fe ki n se wo e wese ikefa yi le kan si o ise apose lori kesese ikefa o si n wa riri enu si ya oni oluwa kini iwo n fe ki emi ki o se oluwa si fun pe dide ki o si lo si ilu na a o so fun o ni ohun ti iwo o se e je ki n gbo ami ni owuro yi bi a se pejopo niyin gbogbo wa wa ni ilu a pejopo niyin yi olorun ran iranse re wa baba wa ninu oluwa ise iranse kan wa fun o ise iranse kan wa fun mi tori na olorun yo so fun o olorun yo so fun mi olorun yo so fun ijo olorun yo so fun ijo ni ipinle benue o ijo olorun yo so fun ijo ni nigeria ohun ti o fe ki a se nitori na o gbodo pinu gege bi iranse olorun ton ma sise iranse fun wa oluwa ki lo nti o fe ki emi ki o se ni owuro yi oluwa yo lo iranse re lati so fun o ohun ti o gbodo se lati je ohun elo ola ohun elo ele to je pe yo wa ninu ase nla na ti a si gbese le lowo fun ise ijere okan aye oluwa yo ka oye fun ise yi eleyi ti o mu ere wa ti o si je ko se ise to lere nu ijoba olorun ni oruko jesu ti awon eyan ba wa niyin awon eniyan tan wa laaye ami to rinle eje kaka timothy kini ori kini aobe sika lati ese ikejila timothy kini ori kini aka lati ese ikejila mo dupe lọwọ ẹni tí ó fún mi ní agbára àní Kristi Jesu Olúwa wa nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀ Olúwa yóò kà ọ́ sí olóòótọ́ Olúwa yóò kà ọ́ sí olóòótọ́ Ọlọ́run sì ti fi ọ́ sínú iṣẹ́ ìránṣẹ́ náà ohun tí ó fẹ́ kí o ṣe wàá ṣe ní orúkọ Jesu ese iketala bi mo tile je asoro odi lekan ri ati oninu binibini atelewu eniyan sugbon mo ri anugba nitori ti mo se ni aimo ninu aigbagbo ori ofi oluwa wa si pore koja pelu igbagbo ati ife ti nbe ninu Kristi Jesu otito ni oro na
o si ye fun itewogba pe Christ Jesus wa si aye lati gba elese la ninu awon eni ti emi je pataki sugban ntori eyi ni mo se ri anugba wa ri anugba ni owuro yi anu lati jo ilu ola anu fun ise isin to lere Olorun yo gbo adura re ni oruko Jesu oni pe sugban tori eyi ni emi se ri anugba pe lara mi pe bi olori ni ki Jesu Christi fi gbogbo ipamara re han bi apere fun awon ti yo gba gbo si iya inipekun nigba ikeyin Olorun fun Paul Apostle ni anu Olorun yo fun ni anu ko ti peju o lati di ohun to ye ki o je sugban yo gba ipinu to lagbara ipinu to le ati igboya lati ko nu igbe aye ailola sun igbe aye to lola o gbodo ni igboya yi loni bi o tin mo ipo abosi ti emi ti o wa ki o si wa fi ohun gbogbo to je mo iberu ati foni dola ki o pati ki o wa faye gba amo koko lati tun omo ki o si sodo tun ni oruko Jesu ami to rinle ki lawon igbese to nilo lati gbe lati so ara re dotun ko le ba sin ni ona to lere ati ni ona to jafafa nu ijoba Olorun wo igbe aye re ateyin wa ko wa bere lati ko be lowo Olorun lati fi anu re han ikeji o gbodo da ifoni dola re lowo loba ilebi gbogbo awon koto to tin subu tele ko tete ya mu kuro sakoso igbe aye itara to ni idalebi ninu ko sakoso re be ni ko wa bere si kede ijoba Olorun eje ka so pe ami ipinu yo se pataki Oluwa si nduro de ipinu ti o lagbara yi ipinu lati sin ipinu lati je ohun ilu ola ipinu lati gba iwenu mo ati so dotun okan o benu okan okan re ni agbodo jowo re patapata o ti Oluwa muto wa ohun ti Olorun ti o nse ni akoko yi oni fun awon ti yo ba fi okan won si pe Olorun ati ri daju gbangba pe Oluwa nfe ka je ohun ilu ola gege bi wura fadaka ati okuta iyebiye ka le ba se ise isin oba na fun Olorun orun o gbodo ri jije ola nla Olorun ati ru ipe ti Olorun ti fi fun wa o je ipe giga ipe mimo o je ipe ti orun o je ipe ti o gbodo pada si odo Olorun ni akotun ko wa bere fun ore ofe ti wa fi le mu ipe na se o le gboran se Olorun lenu o le se ase nla na ninu okun ti ara eni ohun ko ti o ba nse ninu ijoba na je ki o ni ipa si igbalokan awon eniyan yo nilo adura yo nilo ijowo ara eni patapata yo nilo ife ati itara fun Oluwa yo nilo egun eyin to duro gbanin ipinu lati duro lodi se ohun gbogbo ohun ti awon eyan le ma so inu ni bi ti o le wa gege bi igbagbo re ninu Oluwa o ti pinu lati lo jade fun Kristi olu ore ofe Oluwa ati okun re yo wa larowo to fun o mo ni ore ofe Olorun yo wa ni arowo to fun o
ti o ba gbadura yi mo fe ko so ami to rin le ti o ba gbagbo pe ore ofe olorun yo fo kan e e je ka so ami to rin le ti o ba gbagbo pe o wa laarin awon eniyan yana awon elo ti o sin ninu is ninu isoji igba ikeyin yi e je ka so pe ami mo fe ka dide duro lori ese wa bayi ba o se gbadura o elo ti olorun yo lo ranti o apejuwe be si gbadura be si gbadura a wa niyin fun wiworan a wa niyin fun ojuse ti o se pataki fun oluwa e je ka gbadura pe a wa ni pe ki olorun ko le bukun wa ki olorun ko le so wa dotun ki olorun ko le mura wa sile lati se ise akin ni ijoba na a n gbadura bayi o tu akoko lati gbadura ba oluwa so na adura so fun pe ko ran e lowo bere fun ore ofe re ore ofe n wa latodo olorun olorun yo si fun ni ore ofe na oluwa yo fun ni okun agabagebe isin se kari mi ko se tewo gba lodo olorun isin se kari mi ko se itewo gba ise isin re si olorun o gboro je oju lowo nigba ti awon te eyan ba wa nbe tabi eyan o si nbe a sin lati te eyan lorun a sin lati te olorun orun lorun gbadura fun ara re gbadura fun ise iranse re pe olorun yo ran o lowo ise iranse re yo mu iye biye ba orun o ni jo elo ailola wa jo elo ola ohun elo ti o mu ore ofe ba orun ya inu re ko gbadura oluwa se mi ni ohun elo ola ranti o apejuwe ama ni ile ama koko bi ama koko bo se mu ama lowo to si mo ikoko oluwa tun mi mo mo fe gbagbo ko n gbadura oluwa mo mi oluwa mo mi oluwa mura mi sile oluwa mi mi re si mi se mi ni ohun elu ola ya inu re ki o gbadura oluwa wa ni lati bukun fun o oluwa n wa awon eniyan lokunrin lobirin oluwa n wa ohun elu ola Oluwa n wa awon eyan ti yo lo fun ogo re so fun Oluwa emi ni ohun elo na emi ni ohun elo na ninu ile re Oluwa fe lu o Oluwa fe lu o ilu Olorun ki se nu ijo nikan lode ijo Olorun Oluwa wa lo mi nigba wo lo ti wa su irere gbeyin yenu re ko gbadura amu lo kukundun fun oluwa idi ni ta fi wa niyin amu lo kukundun pelu olorun orun o fe sise isin oba na o gbodo je olu alufa to ba si ni inu olu alufa o le sin o gba ifa eni rubo o gbodo fara re jin lekan si o gbodo gbogbo awon nkan to ba ni se ko party o gbodo party gbogbo okunrin erara obirin erara o le sin olorun aya fiti woro alikama to wa bo sile ti o ku yo wa nikan o sugbon ti o ba ku yo tun wa soji to ba soji yo wa se so awon to ba ti ku si erara to ti ku si aye to ti ku si awon asaye awon na lo le sin ni no afin oba olorun o tu akoko adura o fe so fun oluwa oluwa mura mi sile mi o wa nu apero yi fun wiwa lasan
mo wa ni ifun ete kan mo wa lati gba ibukun lodo oluwa mo wa lati gba lowo oluwa agabagebe eni na to lowo nu se kari mi awon to awon awu eniyan won ni gba ire idalebi on duro de won ele oni je ipin re ijo yo tesi waju eno na ipo oku ko si ni bori re iwo ni ijo na iwo ni ijo akoko yi ijo akoko yi iwo ni eni na ti o mu oro na lo

ilé ayé kò ní fi ọ́ sílẹ̀ ní ìwọ nìkan. Gbàdúrà pé kí Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́. Ìwọ sáà jẹ́ olóòótọ́ nínú àdúrà rẹ. Jẹ́ olóòótọ́ nínú àdúrà rẹ. Ojú Olúwa ó ń wò káàkiri gbogbo àgbáyé láti fi ara rẹ̀ hàn ní alágbára lórí àwọn tí ọkàn wọn tí ó pé sí i. Yóò gba ọkàn pípé láti sin Olúwa. Níbo ni ìfẹ́ rẹ fún Kristi wà? Níbo ni ìfaraẹnijìn rẹ fún Ọlọ́run wà? O lè ṣe, ó sì ṣe, o gbọ́dọ̀ ṣe. Ìwọ ni ọkùnrin náà, ìwọ ni obìnrin náà. Ìwọ ni ọmọ iléèwé gíga náà. Kí ló ń bẹ̀rù fún? Kò sí nǹkan lórí ilé ayé yìí tó gbọ́dọ̀ bẹ̀rù. Ọlọ́run ayérayé wà pẹ̀lú rẹ. Yóò mọ làájá. Ojúṣe yìí, a gbọ́dọ̀ ṣe. Eléyìí tí ọ̀gá wa bàbá wa Olúwa wa ti fi fún wa, a gbọ́dọ̀ ṣe. Bá Olúwa sọ̀rọ̀. O ní ojúṣe láti ṣe ní mímú àṣẹ ńlá náà ṣẹ. Bá Olúwa sọ̀rọ̀ láti ràn ọ́ lọ́wọ́. Ó tó àkókò láti gbàdúrà. Ibikíbi tí o bá wà ní àdúgbò, gbàdúrà. Oore ọ̀fẹ́ náà wà lárọ̀ọ́wọ́tó lọ́pọ̀lọpọ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run pọ̀ lọ́pọ̀lọpọ̀. Okun Ọlọ́run yóò mọ làájá. Kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára. Nípa ẹ̀mí mi ni Olúwa wí. Bèrè lọ́wọ́ Olúwa láti mí ìmí rẹ̀ sí ọ. Iṣẹ́ ìsìn tí Olúwa yóò dámọ̀ ni iṣẹ́ ìsìn tó wá láti inú ọkàn tòótọ́. Iṣẹ́ ìsìn tí a fi àdúrà dùn. Iṣẹ́ ìsìn tó jẹ́ lóòótọ́ tó kún fún ìfẹ́. Gbàdúrà ní òwúrọ̀ yìí. Irú ìjọ tó wù kó ti wá, a pè ọ́ láti sìn. Gbogbo ìjọ nísonsí tá a ti péjọpọ̀. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Olúwa kí Olúwa kó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká béèrè kó fún wa ní okun. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ rẹ̀ kó fún wa ní agbára. O lè ṣe. O dàbí Jósẹ́fù. O dàbí Kálẹ́bù. O dàbí Jósùà. A lè ṣe. O lè ṣe. Jósẹ́fù wípé, báwo ni ó ṣe ṣe òun láyìí kí n wá sìn sí ọ, kí n sẹ̀ sí Ọlọ́run? Ẹ fà sẹ́yìn kúrò láàrin rẹ̀. Ẹ jẹ́ mímọ́. O jẹ́ arábìnrin, jáde kúrò láàrin àwọn aṣẹ́wó yẹn. Jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọbìnrin Filipi kò lè máa sọ tẹ́lẹ̀. O lè ṣe iṣẹ́ ìsìn tí ó ṣe ìtọ́gbà fún Olúwa. Iṣẹ́ ìsìn tí inú Ọlọ́run yóò dùn sí. Tí ó gba ìfọwọ́sí ọ̀run. O gbọ́dọ̀ ṣe. Àwòrán ní òhò. Ìgbé ayé ìṣekúṣe panṣágà tí a gbèrè rárá o lè síbẹ̀. Rárá o lè síbẹ̀. Kò ṣe ìtẹ́wọ́gbà. O délé tí ó ń bani jẹ́ tí ó sì ń sọ ní di ìbàjẹ́. Eléyìí ó jẹ́ iṣẹ́ ìsìn tó ń dáni lẹ́bi ti ayé. O gbọ́dọ̀ jẹ́ mímọ́ kí o jẹ́ funfun, kí o jẹ́ olódodo, kí o máa ṣẹ́gun ìdánwò, kó o máa sá kúrò nínú ohun ìdìbàjẹ́. Gẹ́gẹ́ bí Jósẹ́fù ṣe sá fún ẹsẹ̀, ẹ máa sá fún ìfẹ́kúfẹ́ ewé. Ẹ já pa Ọlọ́run sọ̀rọ̀ náà àdúrà. Ìdí àpérò yìí ni eléyìí. Ọlọ́run ó ń gbé ìjọ alágbára dìde. Ìjọ tí ó ń sèso. Ìjọ tó ń tẹ̀síwájú. Ìjọ tó ń ṣẹ́gun. Ìjọ tó ń tẹ̀síwájú. Kì í ṣe ìjọ tó dúró sójú kan rigidi. Kì í ṣe ìjọ òkú. Ìjọ tó wà láàyè. Gbàdúrà fún ara rẹ.

a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ òní tí ó ti wá sí ìmúṣẹ, ọjọ́ tí a ti ń retí. Inú mi dùn láti fi tó yín létí pé bàbá wa nínú Olúwa, olùdásílẹ̀ ìsọjí kárí ayé Pastor W.F. Kumuyi, wọ́n wà nínú ilé. Olúwa yóò bùkún fún yín, ẹ ṣe o. Inú mi dùn láti fi tó yín létí pé mọ́mí wa tí wọ́n ṣe ìtọ́jú wa, mọ́mí Esther Kumuyi, wọ́n wà pẹ̀lú wa níyìn. Ẹ ṣe o, ẹ jẹ́ ká jókòó. Ẹ jẹ́ kí a jókòó. Ibikíbi tí a bá wà lóde ní òde, bóyá nínú ilé, níbikíbi tí a bá wà, ẹjọ́ àkókò náà ti dé. Inú mi dùn láti fi tó yín létí pé bàbá wa ní Agaba Disoma ní ìlú Òtúpó, wọ́n wà láàrin wọn pẹ̀lú Adaba Idù. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Inú wọn tó dùn láti fi tó yín létí pé gbogbo àwọn alákòóso ìpínlẹ̀ Deeper Life ní Middle Belt àti ní North Central, wọ́n wà níbi ilẹ̀ ìsọjí. Àkókò kò ní gbà wá láti máa dárúkọ wọn kọ̀ọ̀kan nítorí pé à ń wo àkókò. Inú mi dùn láti fi tó yín létí pé Sẹ́nítọ̀ Abaniru, adarí tí wọ́n wà ní àárín àwọn alákòóso ilé ìgbìmọ̀ asòfin, wọ́n wà níbẹ̀ pẹ̀lú wọn. Àwọn ni wọ́n lọ kí bàbá wa káàbọ̀. Gbogbo àwọn olóyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ alákòóso ní Ìdòmà, wọ́n wà pẹ̀lú wọn níbẹ̀. Inú wọn tún dùn láti fi tó wa létí pé àwọn ẹgbẹ́ CAN ní gbogbo ìjọba ìbílẹ̀, wọ́n wà pẹ̀lú wa níbí báyìí. Bóyá ní àkókò mìíràn ní ọjọ́ ajé, a tún máa fi wọ́n hàn. Archbishop ti ìjọ Methodist Bishop Ngbede, ó wà láàrin wọn bẹ́ẹ̀. Bishop Cherubu àti Kerubu, ó tún wà nínú ìsọjí yìí pẹ̀lú. Ofasia Living Faith, wọ́n wà ní bíbá yìí pẹ̀lú. Ofasia Redeem àti Dunamis, wọ́n wà níbí yìí pẹ̀lú. Mo fẹ́ lọ́nà àkànṣe, mo fẹ́ dárúkọ adarí obìnrin ti CAN ti Benue. Gbogbo wọn náà wà níbí pẹ̀lú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì ló wà níkàlẹ̀ tá à ní lè dárúkọ wọn ní kọ̀ọ̀kan nítorí àkókò. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀, Olúwa yóò bùkún fún yín. Gbogbo wa níyìn, a mọ rírì yín, a sì mọ rírì wíwá yín. Olúwa yóò bọlá fún wíwá yín. Bí òjò ìsọjí ti bẹ̀rẹ̀ sí rọ̀, Olúwa yóò bùkún fún yín.

gbogbo àwọn ọ̀dọ́, gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́, gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga, gbogbo àwọn ọmọ ilé ìwé ẹ̀kọ́ girama, à ń retí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé kán kójọ pọ̀ sí iye, wọ́n á wá láti gbogbo ìlú lọ́la kí ẹ ti jókòó láago méje òwúrọ̀, ohun kan yóò ṣẹlẹ̀ ní ọ̀la. ẹ jáde dúró bí a ṣe kí ọba wa káàbọ̀, bí ó ṣe fún yín ní ìwé ìpè eléyìí tí ó jẹ́ tààràtà. Ẹ kí aleluya, mo ní ẹ kí aleluya. Bàbá ẹjọ́ ẹ jókòó, ẹ wà níbẹ̀, mo ní ẹ máa wà níbẹ̀. Ẹ wà níbẹ̀, ìṣẹ́gun ológo nípasẹ̀ Kristi, ìṣẹ́gun ológo nípasẹ̀ Kristi, òmìnira ológo nípasẹ̀ Kristi, òmìnira ológo nípasẹ̀ Kristi, ó wà fún mi. Ó wà fún ọ, èmi ó wà níbẹ̀, ìwọ ó wà níbẹ̀, gbogbo wa yóò wà níbẹ̀. A ó wà níbẹ̀ lónìí, a ó wà níbẹ̀ lọ́la, a ó wà níbẹ̀ lọ́túnla, àti ní ọjọ́ ajé. Ẹ ṣe olúwa yóò bùkún fún yín. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀, a ó mú ìdánudúró bá àkókò yìí. Ẹ lọ sinmi kí ẹ sì lọ síbi ilẹ̀ ìsọjí ní ìrọ̀lẹ́. Ẹ ṣe. Olúwa yóò sì bùkún gbogbo yín.

bí àwọn kan jẹ́ aláìgbàgbọ́, àìgbàgbọ́ wọn yóò aṣọ òtítọ́ Ọlọ́run di asán bí kí a máa rí i. Kọ́lọ́run jẹ́ olóòótọ́ àti olúkúlùkù ènìyàn jẹ́ ìké, gẹ́gẹ́ bí a ti kọ́ pé kí a lè dá ọláre nínú ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n kí ìwọ lè ṣẹ́gun nígbà tí ìwọ bá wá sí ìdájọ́. Ṣùgbọ́n bí àìṣòdodo wá bá yin òdodo Ọlọ́run, kí ni àwa ò wí? Ọlọ́run ti ń fi ìbínú rẹ̀ hàn, a lè ṣe aláìṣòdodo bí mo fi ṣe àkàwé bí ènìyàn. Kí a máa rí bí bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò ṣe lè dájọ́ aráyé, nítorí bí òtítọ́ Ọlọ́run bá di pípọ̀ sí ìyìn rẹ̀ nítorí èké mi, èéṣe tí a fi ń dá mi lẹ́jọ́ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ sí, èéṣe tí a kò sì wí pé

0: gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ wa ní ibi, àti gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ pé àwa ń wí pé ẹ jẹ́ kí a máa ṣe búburú kí rere wa kí ó lè jáde wá àwọn ẹni tí ẹ̀bi wọ́n tọ́. Ǹjẹ́ kí a ní àwa ha sàn jù wọ́n bí? Kò rí bẹ́ẹ̀ rárá, nítorí a ti fihàn ṣáájú pé àti àwọn Júù àti àwọn Eléni, gbogbo wọn ni ó wà lábẹ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ́ pé kò sí ẹni tí í ṣe olódodo, kò sí ẹnìkan, kò sí ẹni tí ò yeye, kò sí ẹni tí ó ń wá Ọlọ́run, gbogbo wọn ni ó ti yapa, wọ́n jùmọ̀ di aláìlérè, kò sí ẹni tí ń ṣe rere, kò tilẹ̀ sí ẹnìkan. Isà òkú tí ó ṣí sílẹ̀ ní ọ̀fun wọn, ahọ́n wọn ni wọ́n fi ń ṣe ìtànjẹ, oró pamọ́lẹ̀ ń bẹ lábẹ́ ète wọn, ẹnu ẹni tí ó kún fún èpè àti fún ọ̀rọ̀ kíkorò, ẹsẹ̀ wọn yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀, ìparun àti ìpọ́njú wà lé ọ̀nà wọn, ọ̀nà àlàáfíà ni wọn kò sì mọ̀, ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn. Àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí, ó ń wí fún àwọn tí ó wà lábẹ́ òfin, kí gbogbo ẹnu kí ó lè pamọ́, àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ Ọlọ́run, nítorí pé nípa iṣẹ́ òfin, a kì yóò da ẹnikẹ́ni láre níwájú rẹ̀, nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá, ṣùgbọ́n ní ìsinsìnyí, a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí a ń jẹ́rìísí nípa òfin àti nípa àwọn wòlíì, a ní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí tí kò sí ìyàtọ̀, gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí wọ́n sì kùnà ògo Ọlọ́run, àwọn ẹni tí a ń dáláre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristì Jésù, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run, láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí, kí ó lè jẹ́ olódodo àti olùdáre ẹni tí ó gba Jésù gbọ́, ọ̀nà ìṣogódà, a ti mú un kúrò nípa òfin wo, ti iṣẹ́ bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́, nítorí náà, a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni à ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin, Ọlọ́run àwọn Júù nìkan ha ni bí, kí a ṣe ti àwọn kèfèrí pẹ̀lú, bẹ́ẹ̀ ni, ti àwọn kèfèrí ni pẹ̀lú, bí ó ti jẹ́ pé Ọlọ́run kan ni, tí yóò dá àwọn akọlà láre nípa ìgbàgbọ́, àti àwọn aláìkọlà nítorí ìgbàgbọ́ wọn, àwa à ń sọ òfin dasán nípa ìgbàgbọ́ bí, kí a má rí, ṣùgbọ́n à ń fi òfin múlẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìsẹ̀lẹ̀ ti Paul Apostoli sí àwọn ará Rómù, orí ìkẹrin. Ǹjẹ́ kí ni àwa wa wí pé Ábráhámù bàbá wa nípa ti ara rí? Nítorí bí a bá dá Ábráhámù láre nípa iṣẹ́, ó ní ohun ìṣògo, ṣùgbọ́n kì í ṣe níwájú Ọlọ́run. Ìwé mímọ́ àti wí, Ábráhámù gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un. Ǹjẹ́ fún ẹni tí ó ṣiṣẹ́, a kò ka èrè náà sí orí ọ̀fẹ́ bí kò ṣe sí gbèsè. Ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́, tí ó sì ń gba ẹni tí ó ń dá ènìyàn búburú láre gbọ́, a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Gẹ́gẹ́ bí Dáfídì pẹ̀lú ti pe Olúwa rẹ̀ náà ní ẹni ìbùkún, ẹni tí Ọlọ́run ka òdodo sí láìsí ti iṣẹ́, wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì, tí a sì bu ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sílé ọrùn. Ìbùkún yìí a jẹ́ ti àwọn akọlà nìkan ni, tàbí ti àwọn aláìkọlà pẹ̀lú, nítorí tí a wí pé a ka ìgbàgbọ́ fún Ábráhámù sí òdodo. Báwo ni a ha kà á sí? Nígbà tí ó wà ní ìkọlà tàbí ní àìkọlà, kì í ṣe ní ìkọlà ṣùgbọ́n ní àìkọlà ni. Ó sì gba àmì ìkọlà, èdìdí òdodo ìgbàgbọ́ tí ó ní nígbà tí ó wà ní àìkọlà, kí ó lè ṣe bàbá gbogbo àwọn tí ó gbàgbọ́, bí a kò tilẹ̀ kọ́ wọ́n ní ilà, kí a lè ka òdodo sí wọn pẹ̀lú. Àti bàbá ìkọlà fún àwọn tí kò sí nínú kìkì àwọn akọlà nìkan, ṣùgbọ́n tí ń rìn pẹ̀lú nípasẹ̀ ìgbàgbọ́ Ábráhámù bàbá wa tí ó ní ní àìkọlà. Nítorí ìlérí fún Ábráhámù tàbí fún irú ọmọ rẹ̀ pé òun ṣe àrólé ayé, kì í ṣe nípa òfin bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́. Nítorí bí àwọn tí ń ṣe ti òfin bá ṣe àrólé, ìgbàgbọ́ di asán, ìlérí sì di aláìlágbára. Nítorí òfin ṣiṣẹ́ ìbínú, ṣùgbọ́n níbi tí òfin kò bá sí, ìrúfin kò sí níbẹ̀. Nítorí náà ni ó fi ṣe ti ipa ìgbàgbọ́, kí ó lè ṣe ti ipa orí ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú, kì í ṣe àwọn ti ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábráhámù pẹ̀lú, ẹni tí í ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀, níwájú ẹni tí òun gbàgbọ́, Ọlọ́run ti kara rẹ̀ tí ó sọ òkú di ààyè, tí ó sì pé ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò ro ti ara ohun ti kara rẹ̀ tí ó ti kú tán, nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún àti kíkú inú sára, kò fi àì ìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó lé ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run. Nígbà tí ó ṣàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí ó sì lè ṣe é. Nítorí náà ni a sì ṣe kàá sí òdodo fún un. A kò sá kọ́ nítorí tirẹ̀ nìkan pé a kàá sí fún un, ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú, ẹni tí a ó sì kà sí fún bí àwa bá gbà á gbọ́, ẹni tí ó gbé Jésù Olúwa wa dìde kúrò nínú òkú, ẹni tí a fi tọrẹ ẹ̀ṣẹ́ wa, tí a sì jíǹde nítorí ìdáláre wa.
2: Epístélì ti Paul Apostélì sí àwọn ará Rómù, orí ìkarùn-ún. Ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì, nípasẹ̀ ẹni tí àwa sì ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore ọ̀fẹ́ yìí, nínú èyí tí àwa gbé dúró, àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa sì ń ṣògo nínú wàhálà pẹ̀lú, bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ní ṣiṣẹ́ ìrètí. Ìrètí kìí sì dojú tini, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere ó yẹ ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, lè a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀? Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó mélòó nígbà tí a là wá ní ìjàtán ni a ó gbà wá là nípa èyí rẹ̀? Kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjà gbà nísinsìnyí. Nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn kan wo ayé, àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo, láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀. Nítorí kí òfin kí ó tó dé, ẹ̀ṣẹ̀ ti wà ní ayé, ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ síni lọ́rùn nígbà tí òfin kò sí. Ṣùgbọ́n ikú jọba láti ìgbà Ádámù wá títí fi di ìgbà ti Mósè, àti lórí àwọn tí kò ṣẹ̀ bí àfarawé ìré kọjá Ádámù, ẹni tí ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀. Ṣùgbọ́n kìí ṣe bí ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ọ̀fẹ́. Nítorí bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan ẹni púpọ̀ kú, mélòó mélòó ni oore ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀bùn nínú oore ọ̀fẹ́ ọkùnrin kan Jésù Kristì di púpọ̀ fún ẹni púpọ̀? Kìí sì ṣe bí nípa ẹnìkan tí ó ṣẹ̀ ní ẹ̀bùn náà, nítorí ìdájọ́ ti ipasẹ̀ ẹnìkan wá fún ìdálẹ́bi, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ti inú ẹ̀ṣẹ̀ púpọ̀ wá fún ìdáláre. Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó mélòó ni àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristì? Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan ìdájọ́ dé bá gbogbo ènìyàn sí ìdálẹ́bi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nípa ìwà òdodo kan ẹ̀bùn ọ̀fẹ́ dé sórí gbogbo ènìyàn fún ìdáláre sí ìyè? Nítorí gẹ́gẹ́ bí nípa àìgbọràn ènìyàn kan ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ náà ni nípa ìgbọràn ẹnìkan a ó sọ ènìyàn púpọ̀ di olódodo. Ṣùgbọ́n òfin bọ́ sí inú rẹ̀ kí ẹ̀ṣẹ̀ lè di púpọ̀, ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀ oore ọ̀fẹ́ di púpọ̀ rí kọjá, pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìnrere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kíní, ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín, pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Paulu ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kolose nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, Paulu kò tíì dé ìlú Kolose, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wá kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́ àgùntàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostoli, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa yálà ní ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa, àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú Ọlọ́run. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, èyí ni ọkùnrin alágbára, ọkùnrin tí ó dúró ṣinṣin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelisti tàbí olùkọ́ni tàbí olùṣọ́ àgùntàn láti jẹ́ kí ara Kristi, ìjọ Ọlọ́run, láti jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run tí a ti gbàlà, kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ Ọlọ́run, àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run? Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apostoli ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi abawo ohun ti anilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo ari wipe nkan meji won yi ni o se pataki popo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a tin wa so oro olorun si wa lati owo awon oloko tabi oloso agutan o ye ki a gboran si oro olorun ti a nko wa lekeji bi a tin gbadura fun wa o ye ki awa paapa ki a ma gbadura ki oro olorun ti a ngbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi paul ti se nkan meji won yi ti o si nlepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kiko ni nipa kiko iwe yi sowo si awon ara kolose o ye ki awa paapa mo wipe awa gege bi omo olorun gege bi ajogun igbala ti o ti owo jesu kristi wa wipe awa na ni o meji yi lati se opolopo ni o wa ni arowoto wa ti o yi oro olorun oye igbala olorun ti ko ye won oye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se we pe a ko tile ti ri ni ojokoju e je ki a pada si kolose ori kini ese ikesan mo nka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o sese ki enikeni ti o ro pe o nje oluka bibeli tabi eni tin josin ki o ka iru ese oro olorun ti a ka yi ki o se ka gbogbo ori kini ki o ro wipe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro olorun ti a ka yi sugbon bi a ba wo ese olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a o ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simi le lori ti o le je agbara fun igbesi aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife olorun iketa ogbon ati oye nipa ti emi eje ki a lo si ikini adura ebe fun olooto bi abawo awon ti paul apostoli ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni kolose o so fun wipe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan wa ni okan won iketa wipe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wipe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wipe awon wonyi lese kese ti won ti ba jesu pade ni ati so won di eniyan olooto ti o n duro sese ti o n gbe igbesi aye ti o wu olorun igbesi aye ailese e je ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu kristi ti o wa ni kolose ore ofe fun yin ati alaafia lati odo olorun baba wa ati jesu kristi oluwa awa n dupe lowo olorun ati baba jesu kristi oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu kristi jesu àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn ènìyàn mímọ́. Jẹ́ kí n tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkarùn-ún nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín lé ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìhìnrere èyí tí ó dé ọ̀dọ̀ yín àní bí ó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé tí ó sì ń pọ̀ sí i bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́ tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run lí òtítọ́ àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ wa olùfẹ́ ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi ní ipò wa tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú. Ohun tí ó jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run yìí fún ọ ni wípé kí o lè mọ̀ ìgbésí ayé tí àwọn wọ̀nyí ń gbé kí o sì lè mọ̀ irú oore ọ̀fẹ́ tàbí irú àlàáfíà tí wọ́n ní nínú Jésù Kristi. Bí o bá wo ẹsẹ̀ ìkejì ó sọ nípa oore ọ̀fẹ́, ẹsẹ̀ ìkejì kan náà nípa àlàáfíà. Nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ ènìyàn mímọ́. Nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé wọ́n jẹ́ olóòótọ́ ènìyàn nítorí wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n a sì ti sọ wọ́n di olóòótọ́ ènìyàn. Nínú ẹsẹ̀ ìkẹrin ó ń sọ nípa ìfẹ́ tí wọ́n ní sí àwọn ènìyàn mímọ́. Ó sọ ọkàn tí a ti wẹ̀ mọ́, ọkàn tí a ti sọ di ọ̀tun tí kò ní ìkórira tàbí ìṣọ̀tẹ̀ tàbí ọ̀tá sí ẹnikẹ́ni. Wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́. Ẹsẹ̀ ìkarùn-ún ó sọ nípa ìrètí tí wọ́n ní wípé nígbà tí wọ́n ti bá Jésù pàdé èyí fún wọn ní ìrètí ayérayé wípé bí wọ́n bá kú yóò ṣeéṣe fún wọn láti lọ sí ọ̀run. Ó sì sọ nípa ti ọ̀rọ̀ òtítọ́ ìhìnrere tí wọ́n ti dìmú tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọn kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbà lọ́wọ́ wọn. Ní ẹsẹ̀ ìkẹfà ni ó ń sọ wípé ìhìnrere tí wọ́n ti gbọ́ ó ti so èso ní ìgbésí ayé wọn. Irú èso wo ni ìhìnrere so ní ìgbésí ayé wọn? Èso ìrònúpìwàdà, èso òdodo. Ó sì ń sọ fún wọn wípé ní ẹsẹ̀ ìkẹfà kan náà wọ́n ti ní oore ọ̀fẹ́ ti Ọlọ́run nínú ọkàn wọn. Ní ẹsẹ̀ ìkẹjọ ó tún sọ ti ìfẹ́ tí wọ́n ní kì í ṣe ìfẹ́ nípa ti ara ṣùgbọ́n ìfẹ́ nípa ti ẹ̀mí. Àwọn wọ̀nyí ni Paul wá ń sọ wípé òun gbàdúrà fún wọn láìsinmi àti láìṣàárẹ̀. Wo ẹsẹ̀ kẹsàn-án nísinsìnyí. Nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ kíni, tí àwa ti gbọ́ wípé wọ́n gba Jésù Kristì gbọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n di olóòótọ́ àti ènìyàn mímọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n ti jẹ́ alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti pasẹ̀ Jésù Kristì wá. Láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́ tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run tí wọ́n sì ti ń so èso ẹ̀mí, èso ìrònúpìwàdà àti èso òdodo wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristi. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú, ó sì yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí tí wọ́n sì jẹ́ olóòótọ́. Nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera, aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara. Ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo. A rí i wípé àwọn tí ó wà ní Kólósè wọn kì í ṣe aláìlera nípa ti ẹ̀mí, kì í ṣe wípé wọ́n ṣàìsàn, wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà Ọlọ́run àti ìyí Ọlọ́run ní ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ àwọn tí ó ń gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, àìléèrí tàbí àìlẹ́gàn níwájú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀, bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, síbẹ̀síbẹ̀ ni Paul ìránṣẹ́ Ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ 19. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Nígbàtí Paul apostle gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristi, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́lù wọn, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kìí ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lẹ́ wọn, kìí ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bákùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ̀ 5. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ̀ 5. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ Olúwa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalemu ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy 1 orí 2 ẹsẹ̀ 1 àti 2 ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy 1 orí 2 láti ẹsẹ̀ 1. Nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́, tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ 2 fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Luke 22 ẹsẹ̀ 21. Olúwa sì wí pé, Simoni, Simoni, sáàwò, èṣù ń fẹ́ láti ní ọ́ kí ó lè kù ọ́ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀. Bí àti ìwọ, nígbàtí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbàtí Jésù Kristi Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù yìí jẹ́ aláìkíyèsára, ó sọ fún un wípé òun ti ń gbàdúrà fún. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí 10 láti ẹsẹ̀ 1, Rómù orí 10 láti ẹsẹ̀ 1, bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ́sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì ń jálánkátò wípé pẹ̀lú iṣẹ́ ẹ̀sìn wọn yóò ṣeéṣe fún wọn láti rí ojú Olúwa láì gba Jésù Kristì bọ̀ fún ìgbàlà wọn àti fún àṣepé wọn. Ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Òun ni Paul ṣe ń sọ fún àwọn ará Rome wípé ará nínú Olúwa, ìfẹ́ ọkàn mi, ìgbóná ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí Paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan, kìí ṣe fún àwọn tí kò ṣe déédé, àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo, kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò èṣù nìkan ṣoṣo, kìí sì ṣe fún àwọn ẹlẹ́sìn Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè, tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́, àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn, àwọn tí kò bójú wẹ̀yìn, àwọn tí wọ́n múra sí iṣẹ́ Ọlọ́run, ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a wo Yohánù 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá. Tìrẹ ni wọ́n ti jẹ́rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdi mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n wàásù, wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólóòtọ́ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlá rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. O ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti an so ni ni we pe awon won je olooto won gba oro olorun gbo won gbekele oro olorun won se gege bi oro olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma n gbadura pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti olorun ti fi owo to won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbeyawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon Jesu wi pe awon won yi bi o tile je wi pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife iyawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe Jesu n gbadura fun awon won yi wo ni ese ogun nisisiyi o wi pe kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mo ń gbàdúrà fún ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀ àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí a máa gbàdúrà fún wọn ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí èyí èmi pẹ̀lú nígbà tí mo gbòòrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́ èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀ Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́ ó ti gbòòrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀ ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀ bí ó ti ń gbàdúrà fún wọn ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́ ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́ bí o bá bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú ọlọ́run èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún ọlọ́run wípé kí ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ ninu ile sin won ni ojo na oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o sese wo pe bi won ba tin pari iwasu e ti won iba fi gbadura ki won wa oji oluwa lati le fun ni ore ofe lati je oluse oro na ohun ti a ma ri ni wo pe opolopo iru awon eniyan won yi ti won je lesi won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti aba ti pari isin nitoto won gbadura we pe o ye won gbagbo we pe o ye lati ma gbadura sugbon won ko ka adura si ohun ti o ye lati ma gba lai simi ati lai share eyi nje iwori fun wa o sin je ipenija fun wa afi ilele gege bi apere wi pe gege bi paul papa ti se o ye ki awa papa ki a ma se be agbodo ni iriri bi adura se je ohun ti ani lati tete se ki a se fi kora lati ma gbadura ki a so adura di baraku ni igbesi aye wa a ko gbodo ma gbadura sege sege ani lati ma gbadura dede ohun ti a so ni wipe awon elomiran o se se lekan lose won ma gbadura eko ti a ri ko ninu oro olorun ni wipe o ye ki a ma gbadura dede lojojumo lara aro ati ni asale ati ni igba gbogbo ati bi ati nwo inu ile isin ni ojo isimi tabi ni ojo aje baye tabi ni ojo bo tabi ni igba kogba ni o ye ki a ma gbadura ki se sege sege sugbon ni dede ki a si ma gbadura ki se lekokan ki a ma gbadura ni igba gbogbo ki a ma gbadura ki se eyi ti a n gbadura ti o kun fun afemi afemi ki a ma bere pe olorun se yi fun mi se ton fun mi sugbon ki a ma gbadura pelu ife kristi ati fun ogo olorun ki se fun iwa oju kokoro sugbon ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a ti le gbadura wi pe olowa ko wa bi ati gbadura e je ki a wo luko iwe ihireti luko ori ikokanla ese ikini o si se bi o ti n gbadura ni ibi kan bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe olowa ko wa bi ati gbadura eye ki o je adura re ati adura mi loni wi pe olowa olorun ti kara re yo ko wa ju be lo bi ati n gbadura e je ki a pada lo si kolose ori kini ese ikesan kini adura ti paul apostoli ti o ngba fun awon eniyan wonyi kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura wepe ki eyin ki o le kun fun imo ife re bi a ba n so imo ife olorun o ye ki o yi o wipe gege bi a ti di onigbagbo lese kese ti a fi aye wa fun jesu kristi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wipe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wipe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbesi aye re eyi ni ami wipe o ko ti mo jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa jesu kristi wa bi o ba je wo pe ni tooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o si lati ni ipinu lati fe se ife olorun ati ife jesu kristi e je ki a wo johanu ori keje lati ese ikerin dinlogun si ese iketa dinlogun nitori naa jesu da won lohun o si we pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa, ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà, wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́, wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run, tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa, ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ, tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ 16, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí, wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ 17, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ 12. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì í yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa, tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe. Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé, wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò, wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe, tàbí o bímọ, wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀, tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. ye oro ti a so yi wo pe ki a kon fun kankan ye ki se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a so yi wo pe ki a kon fun kankan

àpíyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí kún ọkàn yín. Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébò láti kú, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni à ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná, kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì, Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹ̀lì pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn mọ́ àgbélébò tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ní ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́, kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run, ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tesalonika 1:4 ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí àgbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́

bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti fa mọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé o ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí o sọ fún ọ wípé ò ń rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run, báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn,
ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jẹ́ láńká tó wí pé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú túràrí tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́ni jẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́. A kún fún àánú àti fún èso rere, láìsí ègbè tàbí ojúsàájú, àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò, àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́rìntì kínní, orí kínní, ẹsẹ̀ ọgbọ̀n. Kọ́rìntì kínní, orí kínní, ẹsẹ̀ ọgbọ̀n. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹde fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. A ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù. A ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wa, wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá. Kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ṣẹ́ sílẹ̀ fún wa, tí a ta sílẹ̀ fún wa, láti lè wẹ̀wánù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé, ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Tímótì kejì, orí kẹta. Tímótì kejì, orí kẹta, láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́, tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run, láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀dógún yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristì Jésù. Wọ ẹsẹ̀ kẹrìndínlógún, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé, tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kólósè orí kejì. Kólósè orí kejì, ẹsẹ̀ kẹta. Ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ kejì, kí ó lè yí ọ dáradára, kí a lè tu ọkàn wọn nínú. Bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì. Kristì yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ kẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ,
o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbugbo awon oro olorun wonyi nitori pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun we pe bi abaka oro olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki awo Jacob ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin oloto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan papa julo fun awon oloto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lori wi pe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife olorun nipa wo wa ni mimo ni ailaboko ni waju olowa a si ti ri wi pe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura we pe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju we pe ogbon atoke wa yo je ti wa nisisin ya o dide duro awon ti a ti ko loni ya mu lo siwaju olowa wi pe ki olorun ki o je ki awon oro won ki o se wa lanfani iwo ti o dabi eni we pe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun we pe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wi pe ina igbagbo re n jo reyin o ye ki o so fun olorun wi pe o fe mura o fe je eni ti n gbadura ni igba gbogbo eni ti n gbadura deede ati ni igba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wi pe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si kepe olorun o daju we pe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun olorun pe ki o so de alagbara ninu adura gbigba de ileri olorun mu o se ileri we pe oun yoo gbo ti wa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: Epistle ti Paul Apostle si àwọn ará Rome, orí ìkẹfà. Ǹjẹ́ àwa wa ti wé kí àwa kí wa jókòó nínú ẹ̀ṣẹ̀ kí orí ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i, kí a má rí àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, àwa wa ṣe wà láàyè nínú rẹ̀ mọ́? Tàbí ẹ kò mọ̀ pé gbogbo wa tí a ti baptisí sínú Jésù Kristì, a ti baptisí wa sínú ikú rẹ̀? Ǹjẹ́ a fi baptisímù sínú ikú sí wa pọ̀ pẹ̀lú rẹ̀? Pé gẹ́gẹ́ bí a ti jí Kristì dìde kúrò nínú òkú nípa ògo bàbá, bẹ́ẹ̀ ni kí àwa pẹ̀lú kí ó máa rìn ní ọ̀tún ìwà. Nítorí bí a bá ti so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀, a ó sì so wá pọ̀ pẹ̀lú nípa àfarawé àjínde rẹ̀. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbòó ọkùnrin wa mọ́ àgbélébú pẹ̀lú rẹ̀, kí a lè para ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Nítorí ẹni tí ó kú, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí a bá bá Kristì kú, àwa gbàgbọ́ pé àwa ó sì wà láàyè pẹ̀lú rẹ̀. Nítorí àwa mọ̀ pé bí a ti jí Kristì dìde kúrò nínú òkú, kò ní kú mọ́, ikú kò ní ipa lórí rẹ̀ mọ́. Nítorí ikú tí ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan, nítorí wíwà tí ó wà láàyè sí Ọlọ́run. Bẹ́ẹ̀ni kí ẹ̀yin pẹ̀lú kara yín bí ò kú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n bí a láàyè sí Ọlọ́run nínú Kristì Jésù. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkú yín, kí ẹ fi máa gbọ́ ti ìfẹ́kúfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ni kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí a láàyè kúrò nínú òkú, àti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ kì yóò ní ipa lórí yín mọ́, nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ orí ọ̀fẹ́. Ǹjẹ́ kí ni? Kí àwa kí ó a máa dẹ́ṣẹ̀ nítorí tí àwa kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ orí ọ̀fẹ́. Kí a má rí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún bí ẹrú láti máa gbọ́ tirẹ̀, ẹrú ẹni tí ẹ̀yin bá gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ń ṣe. Ìbá ṣe ti ẹ̀ṣẹ̀ sínú ikú tàbí ti ìgbọràn sí òdodo. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí, ẹ̀yin jẹ́ olùgbọràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi yín lé lọ́wọ́. Bí a sì ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Èmi ń sọ̀rọ̀ bí ènìyàn nítorí àìlera ara yín, nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà ẹ̀rí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ ní ìsinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́. Nítorí nígbà tí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹ̀yin wà lé òmìnira sí òdodo. Ǹjẹ́ èso kí ni ẹ̀yin a ní nígbà náà nínú ohun tí ojú ń tì yín sí ní ìsinsìnyí? Nítorí òpin nǹkan wọn ni ikú ni. Ṣùgbọ́n ní ìsinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run, ẹ̀yin ní èso yín sí ìwà mímọ́ àti òpin rẹ̀ ìyà ìnípẹ̀kun. Nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Kristì Jésù Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístòlì ti Paul Apostle sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tẹ́ ọ máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí a ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kolose oriketa lati ese ikejo sugbon nisisiyi e fi gbogbo won yi sile pelu ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se seporo fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re e si ti gbe okunrin titun ni wo eyi ti aso di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si heleni ati jew ikola ati aikola alai gbede ara skitia eru ati ominira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke calvary nigba ti a kan jesu christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe abo ogbologbo sile a si gbe titun wo paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi abati ji wi pe ohun kan lani lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi abati we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi abajade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi abari omo ogun yo bo aso ti awon eniyan ma nwo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fi nda mo bi o ti e pade ri bi o ti e moruko e bi o ti e mo ile iwe to lo bi o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi abatiri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won si nsise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi a ba ri won pelu aso ti won wo a o ti mo wi pe eni yi je dokita tabi elomiran wi pe o je nurse tabi wi pe eni kan je agbebi eyi ni apere ti paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba njeri wi pe ati di ti olorun bi a ba njeri wi pe ati ba jesu christi pade bi a ba njeri wi pe ati di eni igbala o ni ijewo igbagbo wa yi ati eri ti a nje ti a nso fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti a hun tabi eyi ti a ran ti a gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a man le maya awon kan ti an so nipa re won je awon iwa tuntun e ti o je wi pe agbewo ki atomate siwaju je ki n fi han o ninu oro olorun wi pe bi aban so nipa igbala bi aban so nipa iwa titun iwa mimo bi aban so nipa wi pe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli man so gege bi eni ti o gbe asowo nitori be ki o ye wa wi pe gba ti aban so oro igbala gba ti aban so oro iwa mimo o dabi eni wi pe agbe aso titun wo bi aban so nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti an so na ni wi pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa abo aso yi abo sile a wa gbe aso miran wo je ki n ti apejuwe fun o ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi dara dara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aise dede wa si mu wa kuro bi afefe nihi ni an so nipa iwa awon ti ko lolorun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wi pe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wi pe yo gba won la o dabi akisa elegbin se oyi oni sisin wi pe bi aba ti je bi aba je eni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wi pe bi aba ba jesu pade akisa ti agbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu Luke ori kedogun anwo lati ese ikokanlelogun omo na si wi fun pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si yele eni ti aba ma pe li omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe e mu ayo aso wa kankan ki esi fi wo sori ohun ti o nso e mu ayo aso wa kankan ki esi fi wo se omo wi pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro a wa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokanleni ogota ese ikewa emi o yo gidigidi ninu olowa okan mi yoyo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisinsin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wi pe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni je ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje eje ki ayo ki inu wa ki o si dun gidigidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti muratan oun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori on ti an so nihi bi abari obirin kan ti a fe sin lo si ile oko bi obirin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilo si aso ti o ti n lo ninu ile apo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re an so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese ara aye lo oni awa yi ni abo aso akisa ti atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisisiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni ye ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati ngbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko nfale lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi e wa kisa ti a fe gbe sona bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan sugbon nisisiyi e fi gbogbo wonyi sile pelu ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re nihi ni olorun ti enu paul apostle so fun wa wi pe ohun ti a n pe ni igbala ohun ti a n pe ni idande ohun ti a n pe ni idariji ese tabi irapada wipe o je ohun ti o jinle pupo o si je ohun ti o ma mu iyipada nlanla ba igbesi aye wa o wa n so fun ni sugbon nisinsiyi gbati paul apostle n so nisinsiyi o n so nipa igba kan ni igbesi aye awon ni igbesi aye awon ara Kolose igba kan ni igbesi aye onigbagbo nje nisinsiyi ti a n so nipa re kini o n toka si o n toka si wipe ati kuro ninu aye ati wa si ijoba olorun nisinsiyi ti ati wa si ijoba olorun o n toka si wipe ati kuro labe isakoso esu ati wa si abe isakoso Jesu Kristi olugbala wa o n so wipe sugbon nisinsiyi ti ati wa si abe akoso titun o n so nipa wipe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa n so fun a wipe nje nisinsiyi ti a wa ninu imole o n so wipe ati di oku si ese ati di aye si Kristi ati ji iji ododo o wa n so wipe gba ti ati kuro ni eni ti atijo ti a si ti wa ni sin sin yi lati di titun ninu ero wa ninu Kristi o ni o ye ke a fi gbogbo awon nkan won yi sile o wa nso o dabi ki awon olopa tabi oga olopa ki o so fun olopa kan ti o sese gba ise boya ori olopa ijilaro o wa si ori ila nibi ti won tin to ke a ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise oga olopa wa ri olopa ti o sese gba ise yi o wa ri wepe o wo aso to tin wo tele tele ko wo aso ti a fi da olopa mo ni oga olopa wa so pe nje nisinsin yi nigbati o ti darapo pelu awon olopa o ye ki o fi awon aso won yi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopa seun ti mo nso ye wa aha o dara be nitori be eyi ni a fi nso fun a wepe ki a fi nkan won yi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gbati a ti kuro ninu ese wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro ada bi eni wepe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun a ma be sini so pe ki lo de se bi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro ki lo fa ibinu oni gba ti a ti mo Jesu Kristi oni ki a fi awon nkan won yi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ikan ninu awon omo o ma dabe ni pe on gbona die bi ati de waju oko ni ari pe oju oko faro ati ri pe bo ti nse tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ki a fi ibinu sile o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won tin to tosoke won tin foju gba o dabi eni wipe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti ajo npe ara wa ni ara ninu oluwa ki lo de to je wipe bi abati soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabe arabirin ki la so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o nso fun wa o ni bi abati bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awa omo olorun ki lo nfa irunu laarin awa omo olorun ki lo nfa aran kan bi aba so nkan o se se gege bi eni eleran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada ohun ti mo nso ni wepe bi abati ni igbala alaafia olorun awonu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wepe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wipe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se ohun ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisinsin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a n soro laarin ara wa sugbon ohun ti a n so yi ki o dabi eni wepe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wepe ki se wepe a mo mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa ṣùgbọ́n wípé ẹ kò dùn mí kò dùn mí ṣùgbọ́n a ṣe tó ń sọ̀rọ̀ lórí nǹkan àná tí ó yẹ kí a ti gbàgbé a ṣe ń sọ pé lágbájá mi ò ní nǹkan bá lágbájá ṣe lágbájá tí a ń dárúkọ ó jí ọmọ ọlọ́run àwa pàápàá a sọ pé a jí ọmọ ọlọ́run àwa sọ wípé a ò ní nǹkan bá lágbájá ṣe bí nǹkan dé fún lágbájá bóyá ó fẹ́ gbéyàwó ni bóyá ó fẹ́ sìnkú ni bóyá ó fẹ́ kó ọmọ jáde ni kò sóhun tó lè dé kí n débẹ̀ mi ò ní yọjú sí wọn nítorí wípé lágbájá nǹkan tó ṣe sí mi a fi ọ̀run láti lè parí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ ọmọ ọlọ́run ó ní kí a fi ìbínú sílẹ̀ kí a fi ìrunú sílẹ̀ kí a fi àrán kan sílẹ̀ àwa bí bóyá o ti délé ọkọ ìwọ àti ọkọ ó ṣe é ṣe kí ó jẹ́ wípé ọkọ ṣe ó ṣe ẹsẹ̀ gbé nígbà kan ó sọ nǹkan tí ò dára ó ṣe é ṣe kí ó sọ nípa ìyá rẹ tàbí kí ó sọ nípa bàbá rẹ tàbí kí ó tilẹ̀ sọ ọ̀rọ̀ kan sí ọ láì kíyè sára ọ̀rọ̀ yìí sì dùn ọ́ dé góńgó ara ó wọnú akínyẹmí ara rẹ ṣùgbọ́n nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ọkọ wá ó wá rí wípé nǹkan tó ń sọ kò dára ó wá pè é pé ìyàwó mi má bínú o ìṣù ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a gbàgbé mo ti gbàgbé tó bá délé ọkọ tí ó ti mọ̀ pé ilé ẹ̀kọ́ ni ilé ọkọ nítorí bẹ́ẹ̀ mi ò bínú ẹni tó lòun ò bínú yìí ṣùgbọ́n ó wá lọ ṣe ìpinnu wípé owó tèmi àti owó ọkọ kò sí nǹkan tó lè pa á pọ̀ bó bá fowó sílẹ̀ láti jẹun gẹ́gẹ́ bí ò bá fi sílẹ̀ láti jẹun òun lè bí máa pa nítorí pé ibi tí mo gbọ́njú dé yìí mo mọ bí mo ṣe lè jẹun tébi ò ní pa mí irú ẹni bẹ́ẹ̀ ṣé kìí ṣe wípé a gbin nǹkan kan sínú tí a fi ń bínú tí a fi ń kórira ọkọ mo ti mọ̀ wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò ní kọ́lẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ mi ò lè jáwé fún wípé mo fẹ́ lọ fẹ́ ọkọ mìíràn ṣùgbọ́n nǹkan tí màá ṣe fún a ju ìkọ̀sílẹ̀ lọ kò dára bẹ́ẹ̀ bí a bá ti di onígbàgbọ́ ìbínú á kúrò ìrunú á kúrò àrán kan kọ́ á kúrò ọ̀rọ̀ òdì kò tiẹ̀ yẹ ká gbọ́ yìí sí onígbàgbọ́ àwọn aláìgbàgbọ́ aláìwàbí ọlọ́run ni wọ́n máa ń fi bíbélì ṣẹ̀fẹ̀ ni wọ́n máa ń ṣe yẹ̀yẹ́ wípé àwọn ò gbọ́ bíbélì o nítorí pé èyí tí a kọ sí bíbélì wọ́n máa ṣe yẹ̀yẹ́ nípa ohun tí a kọ sí bíbélì àwa tí a ti jẹ́ ọmọ ọlọ́run bíbélì mímọ́ yóò jẹ́ ohun ìyàsọ́tọ̀ ohun tí a gbé lárugẹ ohun tí ó jẹ́ wípé bí a bá ti ń ka oko nínú rẹ̀ ni a ń tẹríba fún ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ tí ó ti di onígbàgbọ́ ọ̀rọ̀ òdì blasphemy kò tún sí lẹ́nu rẹ̀ mọ́ àti ọ̀rọ̀ ìtìjú ohun tí a ń pè ní ọ̀rọ̀ ìtìjú ni ọ̀rọ̀ àgálámàṣà ọ̀rọ̀ kò bákùn gbé ọ̀rọ̀ tí ó máa ń dàbí ẹni pé àwọn tinú ayé wọ́n máa ń rẹ́rìn sí ṣùgbọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ìdọ̀tí ọ̀rọ̀ tí tini lójú ọ̀rọ̀ tí a kò gbọ́dọ̀ gbọ́ ní gbangba ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ obìnrin ẹ ṣe gáfàrà fún mi bí àwọn aṣọ kan wà tí obìnrin máa ń lò tí a bá fọ̀ wọ́n tí ò yẹ kí a máa sá sí ìta gbangba nítorí pé ó jẹ́ ohun tí ó tini lójú bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ mìíràn wà ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìṣepọ̀ láàrin ọkọ àti aya tàbí àwọn nǹkan mìíràn tí ò yẹ kí a máa gbọ́ ní ẹnu onígbàgbọ́ ní ìta gbangba ṣùgbọ́n gbà tí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n tún ń dàpárá tí wọ́n ń ṣẹ̀fẹ̀ àwọn tí wọ́n sì ń sọ yìí wọ́n jẹ́ ọ̀rọ̀ ìtìjú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ìkẹsàn-án ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín àwọn ẹlòmíràn wọn ò mọ sáì dá wọn a sọ wípé àwọn ti di onígbàgbọ́ bóyá wọ́n fẹ́ lọ sí ọjà aládùúgbò sì ń bèrè wípé arábìnrin níbo lẹ fẹ́ lọ tí n bá da lóhùn pé mo fẹ́ lọ sọ́jà ohun èyí tí ìbá fi lọ sọ́jà àti ẹ̀ a ní o gba owó yìí kó bá mi ra ẹyọ wá látọjà gbà tí wọ́n ti ń lọ kò ṣàǹfààní kémi náà lọ torí bẹ́ẹ̀ tí n bá sòótọ́ fún wípé mo ń lọ sọ́jà iṣẹ́ tí ò yẹ kó rán mi ló máa rán mi á dàbí ẹni pé mo jẹ́ bọ̀yìbọ̀yì ẹrú rẹ̀ nítorí bẹ́ẹ̀ n ò ní sọ fún mo fẹ́ sáré dé ọ̀dọ̀ aládùúgbò mi ń bì ní ọjà ló ń lọ ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kí a máa sọ pé a jẹ́ onígbàgbọ́ kí a tún máa purọ́ fún ara wa ó ṣeé ṣe kó jẹ́ obìnrin tó ti lọ́kọ ló fẹ́ lọ rí ìyá rẹ̀ bí ó bá sọ fún ọkọ pé baálé mi mo fẹ́ lọ rí ìyá mi o ọkọ lè sọ wípé ṣé bí o lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣé ò sí nǹkan o nítorí bẹ́ẹ̀ akani arale bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju ile mi iro lo npa o nlo si odo iya re to ba si de to ma so pe e ma pe die a se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti popo ju nitori o lo je kin pe iro lo npa awa ti a so pe a je onigbagbo ba la tun se nba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo onkan yi onkan na ni eyi so fun wa ninu Efeso ori kerin Efeso ori kerin ese ikeji le logun pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan se oye onisinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje Romu lati loka ibaje Efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu Eko nihin tabi ijo ni ilu Ibadan tabi ijo ni ilu Ibomiran oro Olorun okan na ni eko oro Olorun okan na ni je ki tun so papa o sese se amo wi pe ki se deeper ni ijo kan soso ti o wa ni gbogbo aye o sese ki eyan ki o ma wa si deeper tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro Olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsin yi ohun ti Paul n so fun awon ara Kolose ohun lo so fun awon ara Efesu ohun lo so fun awon ara Romu to ka ese ikeji le logun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan ese iketa le logun ki ese di titun ni emi inu yin lati ese ikeji din logbon ki eni kin eni tin jale ma se jale mo so ti gbo eni to ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan ti elomiran o ni eni ti o ba ti nse be tele tele ki o ma se be mo bi o ba ti ni igbala eita ori bi naira kan lori benchi ngba to wa si ile esin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole o ma nfese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo si e lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo Olorun ki a to mo Jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo to bo apo baba a ma lo to bo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisin o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o to mo Jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira 5 naira 10 bo se fowo pe tele tele ni yi gege bi e lai gbagbo gba to wa so pe o ti di oni gbagbo nje ko je nkan ti ju wi pe sibe sibe o tun lo ye apo oko wo o tun lo ye ibi ti won ko nkan si wo boya wa ri naira 5 bo ba si mo naira 5 mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti niyawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu onu ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki o kunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba da bi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe aran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafra fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be o ni nitori be o ni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon tin gbo e ma se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wi pe bi a ba n ka won bi a ba n bojuto won bi a ba n se won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana ti o je wi pe bi eni kokan wa bi a ba n ji laaro ti a n fi oro olorun se dingi ti a n wo ti a si n fi diwon igbesi aye wa alaafia yo wa ni idile wa bi aba mo pe ki oko ti ko to ba yawo soro we pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba yawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je we pe oko ati yawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu yawo epa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo sugbon bon se ka bibeli to sibe sibe ija okuro ariwo okuro laarin won ko ye ko ri be oni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore point ni keji yin eni yonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin oni ka ma dariji ara wa ninu ijo ka ma dariji ara wa ninu agbole ka ma dariji ara wa ni bi ise ki a ma dariji ara wa pelu awa ati aladugbo ki a ma dariji ara wa gege bi olorun ninu kristi bi o ti dariji

ọkùnrin títún ni wọ̀ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún aṣọ yìí ó ṣeé ṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeé ṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bàbá tiẹ̀ ti rí a ó sọ lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí a ó sọ lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó di àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu á fọ ẹnu àti wípé aṣọ tó wá wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí ó bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì a wá rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ a wá sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda a wá dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi nì kí ló dé sọ fún mi jókòó pìtàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ó lọ́lọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin àkísà ẹlẹ́gbin ọmọ oníkùnàkùnà la jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó jésù kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí jésù tó wá ti di olùgbàlà wa tí jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò ní lè dá wa mọ̀ mọ́ nítorí ìgbésí ayé titun ìwà ọ̀tun yóò wá sí ìgbésí ayé wa pé éfésù lẹ́ẹ̀kan sí i éfésù orí kẹrin ẹsẹ ìkẹrìnlélógún kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a dá nípa ti ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ ìṣòrí ìkan náà ni bíbélì ó ń sọ fún wa ó ní kí a di titun kí a di titun kí a bẹ̀rẹ̀ sí ní rin ìrìn ọ̀tun kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà ọ̀tun nínú Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkejì kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní èrò inú yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé ọlọ́run fẹ́ kí á dàbí jésù ní gbogbo ìṣe wa ní ọ̀rọ̀ ẹnu wa ní ohun gbogbo tí a ń sọ tí a ń ṣe kí á dàbí jésù kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìyípadà yìí kí ó farahàn ní ìgbésí ayé wa bí ìyípadà yìí bá farahàn ní tòótọ́ kí ni ohun tí a ó tún rí a ó rí ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan jẹ́ kí a lọ sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkọkànlá níbi tí kò lè sí héléènì àti júù ìkọlà àti àìkọlà aláìgbèdè ara skitia ẹrú àti òmìnira ṣùgbọ́n kristi lé ohun gbogbo nínú ohun gbogbo níhìn-ín ni paul tún ti wá ń sọ nǹkan mìíràn fún wa ó jẹ́ ohun tí a mẹ́nuba lánàá nínú ìsìn wa ti ọjọ́ àìkú ó ń sọ fún wa wípé nígbà tí a bá ti bá ọlọ́run pàdé nígbà tí a bá ti di ènìyàn ọlọ́run ènìyàn mímọ́

rí Jésù lójúkojú, lé ọ̀run, à ń tẹ̀lé Jésù. Èmi ò fi sọ fún wa wípé ìbá ṣe ní àkókò ìgbàlà, tàbí ti ìsọdí mímọ́, tàbí ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, tàbí ti ṣíṣe iṣẹ́ ìyanu, tàbí ṣíṣe dídi ajíhìnrere ìránṣẹ́ Ọlọ́run. Ó ní a ní láti máa tẹ̀lé Jésù. Jẹ́ kí ó yé wa nígbà náà wípé bí a bá ní ìsọdí mímọ́, bí a ṣe lè pa ìsọdí mímọ́ yìí, bí a ṣe lè pa mọ́ ni wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Nínú Lúkù orí kẹsàn-án, Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wé fún gbogbo wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébu rẹ̀. Ní ìgbà wo? Mo ní ìgbà wo? Ní ọjọ́ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí ń sọ fún wa wípé ìbá jẹ́ ọjọ́ ìsinmi tàbí ọjọ́ mìíràn nínú ọ̀sẹ̀, a ní láti gbé àgbélébo wa, kí a sì máa tọ Jésù lẹ́yìn ní ìgbà gbogbo. Nínú Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ó ní mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́, èmi ń kú lójoojúmọ́. Bóyá kò yé ọ, bí o bá ti kú, báwo lo ṣe ń wàásù? Bí o bá ti kú, báwo lo ṣe ń rìn káàkiri? Ó ní èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́, èmi ni tinú mi ni ó ṣe ó ń kú lójoojúmọ́, èmi ni tó fẹ́ gbẹ̀san ó ń kú lójoojúmọ́, èmi ni tó jẹ́ wípé kò fẹ́ gbé àgbélébo rẹ̀, tó fẹ́ sọ àgbélébo nù nítorí wípé kò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, èmi ni tó wà nínú ó ń kú lójoojúmọ́. Ó ní nígbà tí èmi ni tó wà nínú wa, bí o bá ti ń kú lójoojúmọ́, ni a rí wípé a ó máa dàgbà sí nínú ìgbàgbọ́, a ó máa dàgbà sí nínú ìrírí tí a ti ní. Ó yẹ kó yé wa nígbà náà wípé a ní láti ní ìpinnu láti tẹ orí ara ba, kí a tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. Kò ní sí ìkẹ́ra ẹni bàjẹ́ mọ́, èmi kú lójoojúmọ́. Kò ní sí wípé a fẹ́ láti tẹ ayé lọ́rùn mọ́, èmi ń kú lójoojúmọ́. Bọ́n bu wa, bọ́n ṣe inú rebi ni sí wa, èyí ò jẹ́ nǹkan kan mọ́, nítorí wípé èmi ni tó wà nínú wa, èmi ni èyí tó ń fẹ́ ayé, èyí tó ń fẹ́ ìrẹ́pọ̀ tàbí ìyìn láti inú ayé àti mú wọn kúrò. Ìfẹ́ Ọlọ́run nìkan ni yóò máa gbé, ni yóò máa gbégbá orókè lọ́kàn àti láyé wa. A ní láti gbé àgbélébo wa, èyí sì jẹ́ lójoojúmọ́, ṣíṣe ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́, rírìn lójú ọ̀nà ìwà mímọ́, láì kúrò nínú òfin mímọ́ tí a ti fi fún wa, kíkan ara àti ayé mọ́ àgbélébo lójoojúmọ́, láì tẹ̀sí bí ayé tẹ̀sí kíkú lójoojúmọ́, ni yóò mú kí àwa kí a wà ní ipa ọ̀nà tóóró náà tí ó lọ sí ibi iyè ayérayé. Mo ń bẹ̀ ọ́ wípé kí o gba ìsọdí mímọ́ lónìí, kí o sì pa ìsọdí mímọ́ yìí mọ́, kí o rántí wípé a ti sọ fún wa wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. O rántí wípé a kà á nínú ìwé mímọ́, alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun, nítorí wípé àwọn nìkan ni yóò lè rí Ọlọ́run. Jẹ́ kí a tó gbàdúrà, jẹ́ kí a wo ìbéèrè tí Dáfídì ń béèrè, kí a sì wo ìdáhùn tí Ọlọ́run fún Dáfídì. Ṣe o rántí? Dáfídì ó jẹ́ ẹni tí ó láyà tó lọ́mọ, Dáfídì ó jẹ́ ẹni tí ó lọ́lá tó sì lókìkí, Dáfídì ó jẹ́ alágbára, ó jẹ́ ọba, Dáfídì ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ayé tí wọ́n wá kiri lónìí, ṣùgbọ́n ohun kan wà lọ́kàn rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó béèrè ìbéèrè tí ó béèrè nínú orin Dáfídì, orin ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹta. Ó ní ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ìbéèrè yìí ni a ń bi ẹnì kọ̀ọ̀kan wa lónìí. Bí o bá wòyíká, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà láyíká.

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹra rẹ wò, orí wípé Ọlọ́run ti ṣe é fún ọ, ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹra rẹ wò, iṣẹ́ ìyanu àánú ni, kì í ṣe wípé bóyá ẹnìkankan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ, tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídì. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ni kí o yẹ ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró dè ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bá a tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí, gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dàá, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, a pa wọ́n run, a mú wọn kúrò, gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn, ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì, ó ní láti ṣídì. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo.

yẹra rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ ìyanu ọlọrun tí a ṣe fún iṣẹ ìyanu àánú ọlọrun ni kì í ṣe wípé ẹnikẹni lẹtọ sí ó sì jẹ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyàfẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín ń bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. Adúpẹ́pẹ́ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wù yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tu, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣe é ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn kò lè dádúró, ènìyàn kọ̀ọ̀kan kò lè dádúró. Bí a kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó dájú wípé a ní láti wá ohun kan láti fẹ̀yìntì, a ní láti wá ohun kan láti gbẹ́kẹ̀lé, yálà ènìyàn mìíràn, yálà ara wa pàápàá, tàbí àwọn òrìṣà. Ó ṣeéṣe, ó sì rọrùn fún ènìyàn ẹlẹ́ran ara tí kò ní ìyè Ọlọ́run, tí kò sí nínú oore ọ̀fẹ́ Ọlọ́run láti gbẹ́kẹ̀lé àwọn ohun asán ayé yìí. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbígbẹ́kẹ̀lé ènìyàn ó jẹ́ ohun tó wọ́pọ̀ láàrin àwọn ẹ̀dá, síbẹ̀ ewu púpọ̀ ni ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Kí a wo orin Dáfídì 20:7. Orin Dáfídì 20:7. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Níhìn-ín ni onísàmù yìí ti ń jẹ́ kí ó yé wa wípé àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Nígbà tí onísàmù ń sọ àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin, ó ń sọ nípa ìgbé ayé tí a wà, wípé ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí, a bí sínú ìwàyà ìjà, a bí sí ojú ogun, wípé àwọn ẹlòmíràn láti jagun, láti ṣẹ́gun, wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n ń lò ní ìgbà ogun. Ṣùgbọ́n onísàmù bí ó ti ń sọ wípé àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ka Bíbélì wípé bí onísàmù ti ń sọ èyí, ó ní láti rántí ìtàn àwọn ọmọ Ísíráẹlì. Kí ni ó ṣekú pa àwọn ará Íjíbítì? Ìgbẹ́kẹ̀lé wọn nínú kẹ̀kẹ́, ìgbẹ́kẹ̀lé wọn nínú ẹṣin. Nígbà tí wọ́n ti rí agbára Ọlọ́run, nígbà tí wọ́n ti rí títóbi Ọlọ́run, nígbà tí wọ́n ti rí gíga jùlọ Ọlọ́run wípé ó ga ju ẹṣin, ó ga ju kẹ̀kẹ́, ó ga ju odò omi nílé tí wọ́n gbẹ́kẹ̀lé, ó ga ju àwọn òrìṣà wọn, ó ga ju àwọn pidánpidán alálùpàìdá wọn. Síbẹ̀síbẹ̀ ó ṣòro fún ọkàn
awon ara Egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo Israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun be ni awon mo Egypt won yi ni won tun lepa won kini igbekele won ni we pe awon mo Israeli ti won jade kuro le oko eru kuro ni Egypt won ni keke won ni esin won ni ida won ni onkohun nitori be awon ro we pe awon osegun awon mo Israeli nitori be ni won se satele won sugbon o ni awo gbekele oruko olowa olorun wa kini Mose ni lati ja fun awon mo Israeli oruko olowa olorun ni o ni oruko Jehovah lenu bi o ti ke pe olowa be ni olowa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lai rotele ki se be nikan o dani loju wo pe olorin David yi oni lati ma ranti Goliath oni lati ranti wo pe nigbati awon mo Israeli ti won koju ja ogun si awon ara Philistine ni Goliath gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija e ti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele David o wa li oruko olowa eni o fin so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole imirere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu wo pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri nikan soso ki se awon ti ki lo sile esin nikan soso ni won gbekele keke ati ni won gbekele esin mo so fun otele wo pe bi abati bi eni kokan sinu aye abisoju ogun abisoju iwaya eja nitori wipe esu lati ba eni kokan jagun nitori wipe ese ati awon eran ara won ni lati ba eni kokan jagun nitori wipe aye ti a wa pelu ni lati ba eni kokan jagun eni Jesu so fun awipe ninu aye o e o ri iponju e o ri inu ni bini e o ri ija o ni sugbon etujuka nitori emi ti segun aye o se ni laanu wipe opolopo ti won fi lo si lesi opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oruko olowa olorun wa je ki awo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo Egypt je ki awo Goliath ti mo menu ba lekan ninu Samuel kini ori ketadinlogun Samuel kini ori ketadinlogun wo lati ese ikokanlelogoji Philistine na sin bo o si somo David ati okunrin ti o ru awa re sin nbo ni waju re nigbati Philistine na si wo ti o si ri David o shata re eni wo pe o kegan re nitori pe odomodekunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun David pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi David re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun David pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa David si we fun Philistine na pe
iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko oluwa awon omo ogun olorun ogun israeli ti iwo ti gan seranti wepe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni gola ti se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan dafidi o gbekele awon orisa re nitori pe philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun philistine yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigbati a ba gbekele oroko olowa olorun wa sugbon je ke awo awon elomiran fun aabo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satanida wi pe yo fun won ni aabo je ke awo Isaiah ori keje dini ogbon ke awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku damajemu a se ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wipe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi iye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won oni farapa won agbekele awon ohun asan won fi rose igbekele won oni o nso nihin wi pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu wepe won ti fi akoko si igba ti awon le ko wepe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon ni lati yito nitori pe awon mo wepe ko ti si iku loju won nisisin yi won ro wepe majemu ti awon ti da ninu egbe okunkun won ro wepe o le duro awon ro wepe won ti ba ipo oku mule wepe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa we pe awon won yi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo ko lu eni kokan we pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fun o ni o fi se abo re oni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe oni abo labe iro ni eni be ni o fi ara pamo si oni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo lemi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe ohun ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu po ada bi enikeni ba ro we pe ohun ni ibi isasi ni akoko idajo olorun
oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye noa bi noa bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogbon ori won won so wi pe ojo ti ro ri awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wi pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile wi pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o se se ki won ti kole ile oloke giga ki won ki o ma ro wi pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso wi pe bakan na ni bi enikeni ba ro wi pe o ni abo ike kan bi enikeni ba ro wi pe o ni ibi isasi kan bi enikeni ba ro wi pe o ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara

gbàdúrà. Kò sẹ́nikẹ́ni tí ó kú lórí ilẹ̀ yìí láì ní ìrírí iṣẹ́ ìyanu Olúwa nínú ayé rẹ̀ lọ́kùnrin tàbí lóbìnrin. Wọ́n á gba ìfọwọ́kàn Olúwa, wọ́n á gba iṣẹ́ ìyanu Olúwa. Olúwa yóò so ìyanu lónìí láàrin wa. Ojú afọ́jú yóò là. Irú àìsàn tó kò jẹ́ ohun tó wú sí ọ lára yẹn. Mo ní ìdánilójú Ọlọ́run tá à ń sìn pé lónìí yóò mú gbogbo wàhálà inú ayé rẹ kúrò nípasẹ̀ ìránṣẹ́ Ọlọ́run.

ohunkóhunkóhu kó jẹ́ ìrètí rẹ tí o ti mú wá síwájú olúwa olúwa yóò bá ọ pàdé olúwa yóò sì yanjú rẹ fún ọ òní ní ọjọ agbára àkókò ọjọ ìyanu sí olúwa rèé olúwa yóò sì fọkàn ọ lónìí olúwa yóò bí ọwọ lónìí yẹnu rẹ kó gbàdúrà. Ní àfikún ìwà iṣẹ́ ìyanu ọlọ́run yóò rìnrìn àjò jìnnà réré rékọjá ilẹ̀ ìsọjí gan yóò sì fọ́tọ̀ àwọn ènìyàn ní gbogbo orílẹ̀-èdè tá a wà ní áfíríkà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè asia europe agbára ọlọ́run yóò wà ní ìfarahàn agbára ọlọ́run yóò ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ni ẹ̀rí yóò wà káàkiri ibi gbogbo

Gbàdúrà, gbàdúrà bá Olúwa sọ̀rọ̀. Òun ńlá, ọjọ́ ńlá, ọjọ́ tó ní gbàgbé láéláé nínú ayé rẹ, ọjọ́ ìbápàdé ńlá, ọjọ́ tí Ọlọ́run yóò mú ilé rẹ̀ sẹ́nu ayé rẹ, ọjọ́ náà rèé o, àkókò náà rèé, gbàdúrà. A ti múra wa sílẹ̀. Òjò iṣẹ́ ìyanu Ọlọ́run ó fẹ́rẹ̀ rọ̀ yóò rọ̀lẹ́ ọ lórí lónìí.

Gracias.

afẹ gba adura adura ti o jafafa o ni adura ti o wa lati nu okan o se pataki ibi ti o kokoro na wa niye ki se le to wa lati nu opolo lasan adura ti o jafabia o se gba adura fun o ti olorun so fun wa nu iwe Isaiah ori kejidini ogun a o se ni kankan o wi pe a ko ni gbo iwa ipa mo ni ile re mi o gbo eleyi dara dara iparun ni aarin bode re la o ni gbo mo sugbon a o pe odi re ni igbala ati ilekun re ni iyin eleyi ni ileri oluwa nipa awon ara idoma nipa nigeria nipa gbogbo agbaye sugbon bi a o se lo lati gbadura ni lokan pe olorun se ileri ileri olorun o duro lori oro re yo si muse asi fe mu amoye na se pe a o gba idahun adura wa fun orilede wa ese kan to gbajumo ninu kronika keji ori keje o je ese to gbajumo sugbon opoloko a ma nka ni kanju kanju a kisi n gba gbogbo anfani to wa ninu re kronika keji ori keje ese ikerinla bi awon eyan mi se awon eyan olorun wa nbi ni asale yi bi mo ni se awon eyan olorun wa nbi ni bi lale yi bi bi awon eniyan mi ti a n pe oruko mi mo ba ri ara won sile irele o se pataki ninu aye omo olorun ti won ba si gbadura ti won ba si wa oju mi ti won ti pada kuro ni ona buburu won nigba naa ni emi yoo gbo lati orun wa emi yoo si dari ese won ji emi yoo si wo ile won san oluwa yoo wo ile wa san nitori naa a wa bere pelu mimu amuye naa se wa so pe oluwa a wa siwaju re pelu okan irele e o gbadura wa a o si se ife yin e je ka yanu wa bayi ka gbadura oluwa ran mi lowo ki se lati ni ohunkohun ti o wa duro gege bi idiwo si adura wa fun orilede papa julo fun ile idoma pe olorun yo fun wa ironu piwada to to ti o gbe oruko oluwa ga ni oruko jesu ni agbadura oluwa ti so fun wa pe koni si iwa ipa ni ile wa e je ka fowosowopo ki a so pe oluwa je ko ri be pe koni si iwa ipa mo lati akoko yi lo jọwọ yanu re ko gbadura ni ile idoma won ma lafia ipinle benue won ma lafia middle belt won ma lafia nigeria yoo ni alafia a wa n gbadura ipinnu a n gbadura to tinu okan wa ile wa
ọpọlọpọ ìwà ibi ló wà ní ilẹ̀ wa. Ọpọlọpọ àwọn ajínigbé ajínipa. Ọpọlọpọ ìwà ipá. Ọpọlọpọ ìwà ìdíbàjẹ́. Dárúkọ wọn. Wọ́n ti jilẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀jẹ̀ a gbàdúrà pé kí Ọlọ́run ọ̀run kí ó ràn wá lọ́wọ́ bí a ṣe ń wa ojú rẹ̀ láti gbá gbogbo ibi èèyàn kúrò ní ilẹ̀ wa. Jọ̀wọ́ gbàdúrà. Ní orúkọ Jésù ní a gbàdúrà. Ǹjẹ́ ní ẹ mọ̀ pé àjálù àwọn ajó òní àwọn apóstòlì wọn dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà nú àṣẹ ńlá náà ǹjẹ́ lẹ́mọ̀ wípé nínú gbogbo ìlú nígbà tí àjálù tó bá ń pọ̀ tí àwọn èèyàn àwọn ọ̀dọ́ tá ń wọnú ẹgbẹ́ òkùnkùn lọ a wà fọwọ́sowọ́pọ̀ papọ̀ pé ẹnu ọ̀nà ipò kú ò lè borí ilẹ̀ wa o rárá o kì í ṣe ní ilẹ̀ ìdòma rárá o kì í ṣe ní ìpínlẹ̀ Benue rárá o kì í ṣe ní Nàìjíríà rárá o kì í ṣe ní Amẹ́ríkà rárá o kì í ṣe ní Ísírẹ́lì rárá o kì í ṣe ní Middle East ẹja pinnu rẹ̀ báyìí ẹja yanu wa ká gbàdúrà ká bá olúwa sọ̀rọ̀ olúwa. Akọ̀ àwọn tí wọ́n mú ibi wá akọ̀ wọ́n. Àdúrà tí ó tinú ọkàn wà lọ́lọ́run dáhùn. Mo gbà pé Ọlọ́run ti dáhùn. Ẹja sọ pé Olúwa ṣé o, ó ti dáhùn àdúrà wa. Àlàáfíà yóò wà nílẹ̀ wa. Ní orúkọ Jésù ni a gbàdúrà lópin rẹ̀. A ó gbé dádi wa olùṣọ́ àgùntàn Dr. W.F. Kumuyi. Kò sí èèyàn kan tí ó lè ṣe léyìí nípa okun ti ara rẹ̀. A ó gbàdúrà pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí wọn lákọ̀tun. Ìfàmìròyìn ọ̀tún agbára ọ̀tún ìmísí ọ̀tún la ó fi fún wọn látòkè wá ẹjẹ́ ká gbàdúrà. Kí a sì yin Ọlọ́run lógo fún ìdáhùn àdúrà. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín a sì fi ìbùkún fún yín nítorí pé kò sí ẹnìkan kò sí ọ̀rọ̀ kan tó tẹnu wa tí ó tẹnu rẹ jáde tí kò ní agbára ìti sọ fún wa pé kò ní sí ìwà ipá ní ilẹ̀ wa àgbà pé kò ní sí ìwà ipá kan ní ilẹ̀ ìdòmà láti àkókò yìí lọ afọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ pé bí ẹni méjì tí a bá fọwọ́sowọ́pọ̀ ní ohun tí wọ́n béèrè a ó ṣe fún wa látọ̀dọ̀ bàbá wa tí ń bẹ ní ọ̀run ní ìlà wa o ní ọ̀pọ̀lọpọ̀ wa tí à ń fọwọ́sowọ́pọ̀ papọ̀ pé kò ní sí ìwà ipá ní ilẹ̀ ìdòma. Ọlọ́run alágbára gbogbo àwọn ọmọ ogun àríwá ẹlé wọn dànù gbogbo ìjọba òkùnkùn kí ẹ gbá wọn dànù bẹ́ẹ̀ ni yóò sì sí bẹ́ẹ̀ ni àlùyọ tó lékè ń kà yóò wà ní ilẹ̀ yìí yóò wà ní orílẹ̀-èdè yìí yóò wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé ní Middle East àlàáfíà yóò wà ní gbogbo orílẹ̀-èdè ní Africa àti ní Nàìjíríà ní pàtàkì jùlọ yóò mú òpin bá gbogbo àwọn ajínigbé àwọn ajínipá yóò mú òpin bá gbogbo oríṣiríṣi àwọn tó ń kọlu àwọn ènìyàn nílùú bẹ́ẹ̀ ni gbogbo
igbimo awon tan nife si ogun ni orilede wa e o tun won ka baba eno na ipo oku amu opin de ba won be ni aba ijoba won je won ni bori ijo oluwa nbere pe ibukun olorun ele ti e ti pinu lati buku wanu ipade yi yo dale wa lori bi a se ngbe baba wa soke e lo won ju bi e tin lo won lo oluwa oluwa e lo won lati jajaga bi won ti se tele e tun se ju be lo loni a dupe baba to pe ti da wa lohun ni oruko jesu ni agbadura amen e jowo je ki a joko

ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún àwọn akọrin ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi. Ẹ kí aleluya. Wọ́n ti ń bùkún fún wa láti òwúrọ̀. Ọjọ́ ajé ni wọ́n tún kọrin fún wa. Tí ẹ bá tún fẹ́ gba ìbùkún látọ̀dọ̀ wọn, ẹ wá ní òwúrọ̀ ọjọ́ ajé. Bàbá wa ní Olúwa ti fún wa ní ààyè. Olùdásílẹ̀ ìsọjí kárí ayé pẹ̀lú kúmú yìí láti fi ààyè gba ọba láti wá bá wa sọ̀rọ̀, láti kí ìjọ àti láti pe àwọn mìíràn tí ò tí ì darapọ̀ mọ́ wá báyìí àti ní ọ̀la báyìí o. A ó kí wọn káàbọ̀ Oshidoma. Ọba Idoma Agabando Oshidoma. Eke aleluya. Eke aleluya. Wọ́n sọ ní èdè ìbílẹ̀ wọn lọ́hùn, ẹ kí aleluya. Bàbá wa ní Olúwa, ẹ̀yin adarí mi, ẹni náà tí ó jẹ́ olùtọ́ mi nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run. Wọ́n ti ń tọ́ wọn láti ọdún 1983. Wọ́n sì wá ṣe àṣeparí rẹ̀ ní ọdún 1994. Ní ìpínlẹ̀ Niger ní Minna ní àkókò ètò kan. Mo kí ń káàbọ̀ sí ilẹ̀ Idoma lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù. Mọ́mí wa, Olúwa yóò bùkún yín mà. Lẹ́yìn èyàn Ọlọ́run tó ní agbára ni obìnrin alágbára Ọlọ́run kan, ohun tí wọ́n jẹ́ náà nìyí o. Ẹ ṣe Olúwa yóò bùkún fún yín. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ ìrere, mo mọ rírì yín. Olúwa yóò bùkún fún yín ní orúkọ Jésù. Bíbélì wí pé nígbà tí ọmọ Ọlọ́run bá sọ yí di òmìnira, kí ni ó ṣẹlẹ̀? Àti tú yín sílẹ̀, àti sọ yí di òmìnira, ẹ ti ní ẹ̀rí, ẹ ó níṣẹ́ ìyanu yín. Ilẹ̀kùn yóò sí, kò sí ẹni tí yóò tí. Wọ́n tún sọ ní èdè ìbílẹ̀ wọn.
Baba wa nu Olu e ka bo loruko Jesu. Ilu yin ni ti akoko tin re to je pe ominira yin yo si emi ojo olukopa yo je ajemo ninu aye wa ni oruko Jesu. Idoma kingdom won ti fale Jesu lowo ni odun 2022 loni won tun wa fi le Oluwa lowo le kan si Idoma awa fun Oluwa titi lai ni oruko Jesu. E ke hallelujah. E se o Oluwa yo bu ko fun yin. E je patawo fun Jesu fun oba Idoma. Ami o e je ka joko. E je ki a joko. Gbogbo to ba ni eri a o da eri wa po pelu eri ti o waye leyin igba ta ba pari iwasu ni asale yi mo fe bi dan loju pe e o jeri yin la leyi won wa ninu isoji kan pelu baba wa ninu Oluwa won ri nkan kan pelu oju won obirin yi wa o ti koja ogoji odun i abi gege bi aro abi gege bi aro ese re mejeji lo yaro awon alaanu samaria kan na mo obirin wa si ile isoji o sele ni ipinle taraba ni odun 2022 bi ranse olorun yi ti gbadura adura to rorun to de lo tara obirin ye ti o ti yaro fun ogoje odun o dide duro o si be si rin lale ye

dáradára. Ní ogójì ọdún ló ti jẹ́ arọ, alẹ́ ìlálẹ́ ti rẹ o. Torí náà, lẹ́yìn ìwásù lálẹ́ yìí àti àdúrà kúkúrú, àjọyọ̀ yóò wà níbi gbogbo. Àrọ̀ yóò rìn, afọ́jú yóò ríran, odi yóò fọhùn, gbogbo àrùn kánsà yóò parẹ́. Múra sílẹ̀ fún iṣẹ́ ìyanu rẹ ní àsálẹ̀ yìí. Àwọn akọrin ní ilẹ̀ ìsọjí yóò kọrin báyìí.

ọ̀pọ̀ Jésù sì wà bákan náà bó sì wà lánàá bẹ́ẹ̀ ni lónìí àti bẹ́ẹ̀ ni yóò sì wà títí láéláé pé tó o bá ti wà nínú ìdè tí wọ́n bá ti dì ọ́ mọ́lẹ̀ tí wọ́n ti dì ọ́ sójú kan tó o lè lọ dáadáa síwájú òmìnira ti dé sọ́dọ̀ rẹ lónìí nítorí àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí àìmọ́ tí ó ti gbé ọdẹ yóò di tuntun sílẹ̀ lónìí lórúkọ Jésù. Ó jáde kúrò lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti ọ̀pọ̀ tí ẹ̀gbà ń bá jà ìyárọ́ àìlókun nínú egungun àìlókun nínú oríkìríkì ẹran ara àìlókun nínú gbogbo ìgúnpá àti orúnkún ẹsẹ̀ wọn. Ẹsẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ ènìyàn tí gbogbo agbára okun èèyàn sinmi lé ìpìlẹ̀ yẹn ọmọ yẹn ó ti káàárẹ̀ ọmọ yẹn ẹsẹ̀ yẹn kò lè gbé ọkùnrin yẹn dúró mọ́ kò lè gbé obìnrin yẹn dúró mọ́ ṣùgbọ́n lónìí ọmọ yẹn ẹsẹ̀ yẹn yóò gba okun gbogbo iṣan rẹ yóò gba okun àwọn egungun tó ti ṣẹ́ yóò tó papọ̀ padà nítorí pé lónìí òun ni ọjọ́ tí agbára tó ń bẹ nínú orúkọ Jésù yóò fún ọ ní ìdáde pátápátá. Ó sọ pé ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bá jà àti àwọn amókùn a ṣe dídá ara wọn lálẹ́ òní bí a ṣe ń pe orúkọ Jésù nítorí tìrẹ wàá gba ìmúláradá. Ní ẹsẹ̀ ìkẹjọ ó wí pé ayọ̀ púpọ̀ sí wà ní ìlú náà lálẹ́ òní ayọ̀ ńlá yóò wà níhìn yìí nígbà tó bá rí ẹni yẹn tó fọjú tẹ́lẹ̀ tí ojú rẹ̀ ti là tó wá lè ríran kedere ayọ̀ ńlá yóò wà ní bíbí yìí lálẹ́ yìí nígbà tó bá rí ẹni yìí tó wà lórí kẹ̀kẹ́ ìyarọ pẹ̀lú kẹ̀kẹ́ ìyarọ rẹ̀ tó gbìyànjú tó sì tó mì bó ṣe rìn tó ju àwọn ọ̀pá irin tó fi rìn sílẹ̀ tó wá dúró bí mo ṣe dúró yìí tó wá rìn bí mo ṣe rìn yìí tó wá lókun nígbà náà ayọ̀ ńlá yóò wà níbí nígbà tí ọmọ rẹ ọkùnrin tàbí ọmọ rẹ obìnrin tó mú wá tó jẹ́ odi tàbí adití láti àgbà tá a ti bí nígbà tó bá bá sọ̀rọ̀ lónìí yìí lálẹ́ yìí yóò gbọ́ yóò sọ̀rọ̀ jáde ayọ̀ bẹ níbí lálẹ́ yìí ní orúkọ Jésù. Ní kété tí a bá pe orúkọ Jésù ohun tó wù yẹn yóò pòórá kánsà yẹn yóò pòórá àrùn síkúsẹ̀ yóò gba ìmúláradá nígbà tó bá rí ẹnìkan tó ń fò sókè nígbà tó bá rí ẹnìkan pé mo lè ríran níhìn lálẹ́ yìí ayọ̀ ńlá ayọ̀ púpọ̀ ní ìlú wa ayọ̀ púpọ̀ ní ìlú wa ní àwùjọ wa ayọ̀ púpọ̀ àwọn tí wọ́n sì so papọ̀ nípasẹ̀ ẹ̀rọ ayélujára tó bá wà nínú ilé rẹ nínú yàrá rẹ tó sì ń tẹ́tí sí nípasẹ̀ rédíò tàbí fóònù ọwọ́ rẹ tó bá gbọ́ àmì tó kẹ́yìn ayọ̀ yóò wà nínú ilé yẹn níbi tí ẹ ti so papọ̀ níbikíbi ní ìlúkílù ní ilẹ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ayọ̀ yóò wà ní ìlú gbogbo níbikíbi tó bá wá wà ní gbogbo àgbáyé ayọ̀ ń bẹ lálẹ́ yìí nítorí pé àwọn àìsàn wa yóò kúrò nípa agbára rẹ̀. Àmì kókó kẹta báyìí kókó kẹta òun ni ẹ̀kúnrẹ́rẹ́ ológo nípasẹ̀ ọmọ ètùtù wa ẹ̀kúnrẹ́rẹ́ ológo ògo Ọlọ́run tó ti pòórá láti àwọn ọdún wọ̀nyí ògo yìí yóò padà wá nínú agbára

ẹ̀yin agbanímọ̀ràn wa, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tàn kálẹ̀ sáàrin èrò, ká lọ sí àárín àwọn èrò, kí a sì gba orúkọ àwọn ènìyàn, kí a kọ́ ní ọ̀nà tí ó dára pẹ̀lú kápítà ńlá. Orúkọ yín tẹ̀ ń jẹ́ gan ní kẹ́ fún wa, àdírẹ́sì yín gan, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, eléyìí ó ràn wá lọ́wọ́ láti tẹ̀síwájú láti ràn yín lọ́wọ́, kí ẹ lè pa ìgbàgbọ́ yín mọ́. Ẹ jẹ́ ká lọ káàkiri sọ́wọ́ ọ̀tún sọ́wọ́ òsì lẹ́yìn wa pẹ̀lú. Àwọn èèyàn wà ń bẹ́ẹ̀, ẹ jẹ́ ká lọ síbẹ̀. Ẹ jẹ́ ká rán àwọn ènìyàn sí ọwọ́ ọ̀tún, torí àwọn èèyàn tàn kálẹ̀ débẹ̀. Ẹ jẹ́ ká lọ sí gbogbo abẹ tẹ́ǹtì pẹ̀lú. Kí a tún lọ sí ẹ̀yìn pátápátá. Ẹ jẹ́ kí a gbọ́ orúkọ wọn. Ẹ jẹ́ kí a ṣe àpèjúwe àdírẹ́sì wa. Tí a bá ń gbé ní òpópónà Upper Street, Odùgbò, Federal Road, Ogeyi Street, Otia, ẹ jẹ́ ká dá mọ̀ orúkọ àdírẹ́sì wa, nọ́mbà ilé wa. Ẹ jẹ́ kí a sì kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, nọ́mbà rẹ̀. Gbogbo àwọn òṣìṣẹ́, ẹ jẹ́ ká lọ káàkiri. Eléyìí ṣe pàtàkì fún yín. Ẹ ti ṣe ìpinnu yìí, ẹ ti gba ìdáríjì, ẹ lọ kí ẹ lọ máa gbádùn ìgbàlà yín nípasẹ̀ orí ọ̀fẹ́. Ẹ jẹ́ kí a mọ̀ yìí pé ìránṣẹ́ Ọlọ́run padà bọ̀ láti gbàdúrà fún wa fún iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu àgbàyanu yóò wà ní ìní àṣálẹ̀ yìí. Ẹ jẹ́ kí a kọ́ dáadáa. Níbi kíbi tí a bá wà, ẹ jẹ́ kí a wá báyìí, kí a wá dá àwọn tí ó lè fàyè wọn fólúwa lóhùn. Kò nílò ká wà sùn fún wọn mọ́. Ẹ jẹ́ ká kàn gba orúkọ wọn, ohun gbogbo tó tọ̀nà nípa wọn. Tí ẹ bá ti ṣetán, kí a kó gbogbo ìwé náà jọ, kí a sì fi fún àwọn adarí ẹ̀ka tí a bá ti ṣe ìgbanímọ̀ràn. Fún àwa tí a jókòó, ẹ jẹ́ ká máa múra ọkàn wa sílẹ̀ fún iṣẹ́ ìyanu. Alẹ́ ìyálẹ̀ rẹ ni, mo ní alẹ́ ìyálẹ̀ rẹ ni. Tí o bá gbàgbọ́, alẹ́ ìpé alẹ́ rẹ ni, ẹ jẹ́ kí a ké àmì tó rinlẹ̀. Ẹ̀yà agbanímọ̀ rẹ, jẹ́ ká ṣe kíákíá. Kí a rí i pé ohun tí a ń kọ́, ó jẹ́ eléyìí tó ṣe é kà. Ẹ jẹ́ ká rí i pé tá à ń kọ́, a lè lóye rẹ̀.
a ni awon kan ti a le fi kowe ti e ko ba ni biro tabi penny e gba lowo awon adari ti o ndari eka agbanimoran gba ta ba de pari e da pada fun won e je ka ida gbangba wi pe ko si bi kibi ti a ko de awa ta wa lori ero alelujara e le lo asopo to wa lori ero a si le fowo si iwe to wa nbe ki a si fi sowo lori ero alelujara a o de odo yin e ti se ipinu ti o dara ti o se pataki ni asale yi eleyi si ni ibere ominira yin ti ibukun yin ti se iyanu yin awa ti o ku e je ka ma muro kan wa sile ka si ma fi igbagbo wa soju se ni asale yi tori pe mo gbagbo ominira yin wa nihin afoju oriran awon aji ti yo gboran aro yo dide gbogbo awon ti e mu wa si bi lori keke ti won fi rin kan ma mura to lati ju gbogbo opata fi rin yenu eyin agba nimoran e je ki a tete se e je ka se kaakiri e mo je ki a fi bi kibi sile lai da won lohun e ma ye ka gbagbe awon to wa ni bi ti a n gbe oko si awon to wa ni le itaja ni eka ti wa ti a ba ti se tan e je ki a gbe asia wa soke ki a ju si won e jọwọ e je ka se kiakia ta ba ti setan ni eka ti a wa a le lo si ibomiran ki a ran won lowo eyan omo egbe akorin ti e ba ti setan e je ka lo si ibomiran ka lo ran won lowo ti iwe ta n lo to ba ti tan e je ki agba lowo adari to wa ni eka ti a wa gbogbo awon to faye won fo kristi la leye ni ola ola ojo aba meta ni ago meta osan a ma ni akoko nje osan pelu jesu kristi ibi ti a o ti gba oúnjẹ ti ẹ̀mí àti ti ara ní ọ̀la nìyí aago mẹ́ta ọ̀sán aago mẹ́ta ọ̀sán a ó lo ilẹ̀ ìsọjí yìí fún àkókò oúnjẹ ọ̀sán pẹ̀lú jésù nígbà tí a bá ń bọ̀ kí a dẹ̀ múra tán láti dúró ní kété tá a bá ti parí oúnjẹ ọ̀sán pẹ̀lú jésù ní ago mẹ́ta ọ̀sán a ó tẹ̀síwájú a ó darapọ̀ mọ́ ìsọjí
a o si fun ni ebun pataki kan latodo baba wa nu oluwa ninu ebun yi a ni opolopo onrere to wa nbe ta o fe ke padanu fun awon ti o le kowe e je ke a fun enikan lati ran wa lowo lati ko ale yi a o gbo eri se gbo nkan ti mo wi mo ni lale yi a o se ajoyo a o gbo eri lale yi e je ka mu igbagbo wa dagba gba olorun gbo pe le aipe ye olorun yo be owo se ba ti se tan ni eka wa ti a wa e je ka gbe aisa wa soke awon kan tin ju ti won soke e jowo lowo eyin ni owo tun won ti e ba ti se tan e le juwo si won e jowo e je ka se kia kia e ja se kia kia ki ranse olorun kan le ba wa lati tu agbara le wa lori fun ominira wa ti e ba se tan e je ka ju asara soke ka le ri

ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣe kíákíá. Gbogbo àwọn tí ó ń gba nímọ̀ràn tí ẹ bá ṣe jẹ́ ká sọ pé àmì àwọn agbanímọ̀ràn nìkan ni o. Ẹ̀yin agbanímọ̀ràn tí ẹ bá ṣe tán ẹ sọ pé àmì.

0: Ẹja múra sílẹ̀ báyìí láti gba iṣẹ́ ìyanu wa. Mo ní ẹ múra sílẹ̀ báyìí láti gba iṣẹ́ ìyanu yín. Bí ìránṣẹ́ Olúwa Mose máa gòkè bọ̀, ẹja múra tán láti gba iṣẹ́ ìyanu wa. Àmì wà gba ìpín tirẹ̀ iṣẹ́ ìyanu nísinsìnyí. Òmìnira kúrò nínú àìsàn, òmìnira bọ́ kúrò lọ́wọ́ ìfọ̀jú, òmìnira bọ́ kúrò lọ́wọ́ ìdítí àti ìyadi, òmìnira bọ́ kúrò lọ́wọ́ àrùn gbẹ̀mígbẹ̀mí. Nígbà tí o bá gbọ́ àmì tó kẹ́yìn, iṣẹ́ ìyanu rẹ ó ti ṣẹlẹ̀. Ayọ̀ púpọ̀ ó wà níhìn yìí lálẹ́ yìí lórúkọ Jésù. Wà gbé ọwọ́ rẹ lé ara rẹ lóbikíbi tí ìpèníjà yẹn bá wà. Wà wá gbé ọwọ́ kejì sókè. Iṣẹ́ ìyanu wà á rí gbà. Gbé ọwọ́ rẹ sí ibi tí àìsàn yẹn bá wà, tí àrùn yẹn bá wà, tí àìlera yẹn bá wà, tí ìrora yẹn wà, tí àrùn gbẹ̀mígbẹ̀mí yẹn wà. Gbé ọwọ́ kejì sókè. O mú ẹnikẹ́ni wá tí kò lè ṣe eléyìí ṣe fún wọn. Gbé ọwọ́ rẹ lé wọn, kò sì gbé ọwọ́ sókè fún wọn. Ó ń bọ̀, ìmúláradá ń bọ̀, ìdáǹdè ń bọ̀. Mo rí gbà. Bàbá ní orúkọ Jésù, orúkọ yìí tí kò lè kùnà láéláé ní gbogbo ìgbà, tí a bá sì ké pé orúkọ yìí, òmìnira pátápátá máa ń wà. Òmìnira olóore ọ̀fẹ́ wà, òmìnira títí wà. Bọ́ kúrò lọ́wọ́ gbogbo àìsàn, kúrò lọ́wọ́ gbogbo àrùn, kúrò lọ́wọ́ gbogbo àìlera, kúrò lọ́wọ́ gbogbo ìrora. Òmìnira ó máa ń wá ní gbogbo ìgbà. Nítorí náà Olúwa, bí a ṣe ké pe orúkọ yìí nísinsìnyí, ẹ jẹ́ kí ìmúláradá kó wá sí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí ìdáǹdè kò dé kó tó ẹnìkọ̀ọ̀kan wá báyìí ní orúkọ Jésù. Ẹ já gbogbo àjàgà, ẹ pa gbogbo iṣẹ́ ìṣòrun. Olúwa, mo gbàdúrà wípé ohunkóhun tó jẹ́ ìwòsàn iṣẹ́ ìyanu, ohunkóhun tó jẹ́ ìdáǹdè tí ẹnikẹ́ni tí ó bá ń retí, Olúwa, ẹ fi fún wọn nísinsìnyí. Ojú tó ti fọ́ là kó ríran, etí tó di adití àti odi gba iṣẹ́ ìyanu rẹ. Àrùn ọpọlọ, ìdálóró, ìpọ̀njú kó ọpọlọ tó dàrú kó gba iṣẹ́ ìyanu. Ohun tó wú nínú àgọ́ ara gba iṣẹ́ ìyanu rẹ. Ìrora àti àwọn eríkèríkè ara tí ò ṣe é yí gba iṣẹ́ ìyanu rẹ. Ẹsẹ̀ kan tó kúrú sí èkejì tí ò sì fẹ́ kẹsẹ̀ tó kúrú yẹn kó hù jáde kó bá èkejì dọ́gba gba iṣẹ́ ìyanu rẹ. Ẹni tí ó yarọ ó lè rìn, bóyá ò rìn rí, gba iṣẹ́ ìyanu rẹ. Ẹni tó ní àrùn kánsà, àìsàn kánsà, gba iṣẹ́ ìyanu rẹ. Ẹni tí ń pọ ẹ̀jẹ̀ tàbí ó kóhun tó kò mọ́ pọ̀, jẹ́ kí ìyẹn kó dáwọ́ dúró nísinsìnyí, gba iṣẹ́ ìyanu rẹ. Àmì ẹ̀mí òkùnkùn lágọ̀ọ́ rẹ kó di mímú kúrò nísinsìnyí, gba ise iyanu re o ti teba o le gbe ara re soke ko duro dede gba ise iyanu re omi je oju re di ninu kuro irora ninu aye re o di mimu kuro atmo ti je ko sese to ti bere fun imularada o to da bi pe ko sese yen o di mimu kuro ise iyanu ninu aye re imularada lori aye re idande lori aye re ominira ni ori aye re ni oruko Jesu ni agbadura o ti di sise ami
1: ohun ti a ko le se tele eja be si se won baye mo le ri ise iyanu ni gbogbo ibudo lale yo eja be si jade wa lateyin latoke laarin lowo otun lowo osi e ma jade wa gbogbo eyin ti e wa ni awujo nibe e ma mu jade wa gbogbo àwọn tó ti gbaṣẹ́ ìyanu wọn ẹ máa mú wọn jáde tẹ bá pọ́ ti ṣẹlẹ̀ ẹ kí aleluya ká lè máa yọ̀ pẹ̀lú yín iṣẹ́ ìyanu náà ti ṣẹlẹ̀ báyìí máa yẹra rẹ wò kí ẹ sì jáde wá fún ẹ̀rí yín kí ẹ sáré jáde fún ẹ̀rí yín ẹ jáde wá mo lè rí àwọn èèyàn bó ṣe ń jáde wá báyìí ní ọwọ́ ọ̀tún mi ẹ máa jáde bọ̀ kẹ wá jẹ́rìí ẹ ti gba iṣẹ́ ìyanu yín a ti gbàdúrà iṣẹ́ ìyanu ọlọ́run àti túnjáde lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì ẹ jẹ́ ká mú wọn jáde wá kán lè bá jẹ́rìí wọn ohun tí wọn ò lè ṣe tẹ́lẹ̀ kán bẹ̀ sí máa ṣe ẹ mú wọn wá sí ọwọ́ àlàáfíà wọn gbogbo àwọn alákòóso ìpínlẹ̀ àwọn agbẹ̀mọ̀ràn wà ńbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ fọwọ́ wọn lẹ́nu wò tí iṣẹ́ ìyanu bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kí aleluya a ó sì yọ̀ pẹ̀lú yín ó ń ṣẹlẹ̀ níbẹ̀ ẹ jẹ́ kí aleluya ká lè yọ̀ pẹ̀lú yín ẹ mú wọn jáde wá sí ọwọ́ àlàáfíà wọn tí ẹ bá ń jáde wá ẹ máa sáré fún iṣẹ́ ìyanu yín torí pé ó ti ṣẹlẹ̀ ẹ̀yin adarí wa ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kíákíá àwọn tí wọ́n ń bọ̀ wá fún ẹ̀rí kí á fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ìwọ afọ́jú lajú rẹ kó máa ríran ó lè rìn tẹ́lẹ̀ dìde dúró kí o bẹ̀ sí rìn ohunkóhun tó bá ń là kọjá iṣẹ́ ìyanu rẹ ti ṣẹlẹ̀ a fẹ́ gún ẹ̀rí yín ẹ ní ẹ̀rí lálẹ́ yìí nígbà tí ẹ bá sì ń tẹ́tí sí ẹ̀rí àwọn ẹlòmíràn ìwọ náà jáde wá kó wá jẹ́rìí tirẹ̀ ẹ jẹ́ ká máa yin olúwa papọ̀ bí àwọn ẹṣẹ́ jáde wá gbogbo àwọn tó ń fi olókọrin ká múra sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti gba iṣẹ́ ìyanu ẹ jáde ẹ wá jẹ́rìí ẹ̀yin adarí wa bí ẹ ṣe ń pàtẹ́wọ́ ẹ mú wọn jáde wá sí ọpá àlàáfíà wọn ó ń ṣẹlẹ̀ níbẹ̀ ní àyíká rẹ tẹ bá ti pé ó ti ṣẹlẹ̀ ẹ máa mú wọn jáde bọ̀ ẹ̀yin agbẹ̀mọ̀ràn wa ẹ máa mú wọn jáde bọ̀ yára rẹ wò.
2: Do what you were not able to do.
1: Ṣé o tí o kò lè ṣe tẹ́lẹ̀.
2: They are coming out, you join them.
1: Wọ́n jáde bọ̀ dápọ̀ mọ́ wọn
2: Our pastors, please. Let's go for the testimony.
1: Eje ki afọ wa won lenu wo fun eri.
2: Keep checking your body. Keep checking your body.
1: Ma yara re wo sibe ma yewo ma yewo.
2: Keep checking yourself.
1: Ma yara re wo.
2: You are lame. Rise and walk.
1: Oje aro di de ko ma rin.
2: Speak to them.
1: Oje odi soro.
2: Speak to them. Let them begin to
1: Oje adi ti e soro fun won.
2: Let them begin to speak.
1: Kan be si soro, kan be si gbo han.
2: Keep coming out. Please, let's start interviewing them. The miracle is happening there. Let's bring them out. Bring them out.

bẹ́ẹ̀ ni wọ́n ní ìpèníjà yìí ohun tí à ń pè ní lumbar pugnosis náà pé ìrora tó le kókókó eléyìí tó yẹ pé wọ́n ti lọ sí ilé ìwòsàn tó ń to egungun ṣùgbọ́n lẹ́yìn àdúrà bàbá wa ní olúwa lálẹ́ yìí ẹni wọn lè rìn tẹ́lẹ̀ o ṣùgbọ́n lálẹ́ yìí ẹ lè rí wọ́n rìn lọ́fẹ̀ẹ́ ohun tí à ń pè ní lumbar pugnosis yẹn nínú egun ẹ̀yìn wọn yẹn ló dàbí ẹni pé ó ṣẹ́ ṣùgbọ́n lálẹ́ yìí nípa agbára ọlọ́run wọ́n ti gba ìwòsàn ẹ kí alleluia ẹ jẹ́ ká kí alleluia tó rinlẹ̀ ẹ̀rí mìíràn nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run orúkọ ni arábìnrin gloria audu ẹkùn màdífọ̀ náà ti wá wọ́n wá láti wá sọ pé olúwa ó ṣe o bí ọlọ́run ṣe gbà wọ́n lọ́wọ́ ikú àìtọ́jọ́ ìsọjí kárí ayé ní oṣù kẹjọ 2022 wọ́n wà ní òtúpó wọ́n wà nílé bọ̀dá wọn pásítọ̀ ìjẹ́ ní ẹ̀gbọ́n wọn ní àárọ̀ ọjọ́ àìkú ní ìsọjí kárí ayé ti oṣù kẹjọ ọdún 2022 wọ́n ní kan wọ aṣọ tuntun fún àwọn ọmọ wọn torí pé òjò yẹn rọ̀ fún ọjọ́ mẹ́ta wọ́n ní kí wọ́n fọ aṣọ òtútù àwọn ọmọ wọn nígbàtí wọ́n fẹ́ lọ pa omi nínú kànga wọ́n kàn já sínú kànga náà ni omi sì wà nù kànga yẹn tó kún lẹ́múlẹ́mú lọ́gán ohun tó wá sọ́kàn wọn ni pé àwọn já sínú kànga yìí báwo làwọn ṣe jáde báwo la tọ́jú àwọn ọmọ wọn ẹ̀mí yẹn wá sọ yìí pé kí ló dé tó pé orúkọ jésù ohun gbogbo tó wà nù wọn ni pé orúkọ jésù ẹ̀mí wá sọ yìí pé má la inú rẹ o tó o bá la inú rẹ wa mu omi ìwọ sáà wà ń bẹ̀ wá jáde wọ́n wá ń pe orúkọ jésù kíyèsí ẹnìkan tó jẹ́ alájọgbé wọn ó wà ní tọ́lẹ́tì ó gbọ́ ohun yẹn gbùmù ó wá jáde bí ó ṣe rí i pé wọ́n mọ̀ pé bó ṣe rí i pé kànga yẹn wà sísè wọ́n rí i pé nǹkan kan ti ṣẹlẹ̀ ilé ò dẹ̀ tí ì mọ́ ó bẹ̀ sí kígbe ó bẹ̀ sí pariwo àwọn ẹ̀bẹ̀ sí jáde bí wọ́n ṣe wà bí eléyìí okùn ni wọ́n lò okùn tí wọ́n fi ń fa omi ni wọ́n lò bí wọ́n ṣe wá so mọ́ okùn yẹn o kò yé wọn àwọn èèyàn sọ pé arábìnrin ọlọ́run wà o kò sí nǹkan tó ṣe wọ́n títí di òní wọ́n á lọ sí ilé ìwòsàn kankan kí alleluia iṣẹ́ ìyanu leléyìí o ẹ kí alleluia orúkọ wọn ni matthew ikọ láti ìpolómúkò láyé benue state náà ti wá wọn ní ìjàmbá mọ́tò wọn lè fi igi sílẹ̀ láìsí pé wọ́n rìn ọmọ ìjọ deeper life wá pè wọ́n fún ètò kan wọ́n sọ pé tí n bá wá yóò gba ìwòsàn lóòótọ́ ó wá nígbà tí wọ́n ní kí wọ́n gbé ọwọ́ wọn sókè fún iṣẹ́ ìyanu ọlọ́run ayé wọn lóòtítọ́ wọ́n wá rí ara wọn pé àwọn ti gba ìwòsàn ọlọ́run ti wò wọ́n sàn wọ́n lè rìn báyìí o wọ́n gba ọlọ́run gbọ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti òní lọ ọlọ́run ò ní lo igi mọ́ kò ní lo igi mọ́ o ó ti gba ìwòsàn ẹ wo bó ṣe ń rìn o ẹ̀yin ará ẹ jẹ́ káká alleluia ẹ jẹ́ ayọ̀ pẹ̀lú àwọn èèyàn wa ẹ jẹ́ ayọ̀ ẹ̀yin tó ń fohùn èlò orin kọrin ẹ jẹ́ ayọ̀ pẹ̀lú wọn ẹ kí alleluia.

kú nítorí ohun tí òfin kò lè ṣe bí ó ti jẹ́ aláìlera nítorí ara. Ọlọ́run rán ọmọ ohun ti kálá rẹ̀ ní àwòrán ara ẹ̀ṣẹ̀ àti bí ẹbọ fún ẹ̀ṣẹ̀, ó sì dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara, kí a lè mú òdodo òfin ṣẹ nínú àwa tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí àwọn tí ó wà nípa ti ara wọn a máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí wọn a máa ro ohun ti ẹ̀mí. Nítorí èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wu Ọlọ́run, ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nínú ti ẹ̀mí bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, òun kò sí nínú ẹni tirẹ̀. Bí Kristi bá sì wà nínú yín, ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo. Ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín, ẹni tí ó jí Kristi Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkó yín di ààyè pẹ̀lú. Ǹjẹ́ nítorí náà ará ajigbèsè ni àwa, kì í ṣe ara ni ajẹ ní gbèsè tí a fi máa wà nípa ti ara. Nítorí bí ẹ̀yin bá wà nípa ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí bí ẹ̀yin bá ń pa iṣẹ́ ti ara run, ẹ̀yin ó yè. Nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé Ábà Bàbá. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ṣe. Bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún ni àwa, ajogún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi, bí ó bá ṣe pé àwa bá jìyà kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Nítorí mo ṣírò rẹ̀ pé ìyà ìgbà ìsinsìnyí yìí kò yẹ láti fi ṣe àkàwé ògo tí a ó fi hàn nínú wa, nítorí ìfojúsọ́nà àti ẹ̀dá ń dúró de ìfihàn àwọn ọmọ Ọlọ́run. Nítorí a tẹ̀rí ẹ̀dá ba fún asán, kì í ṣe ìfẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí ẹni tí ó tẹ̀rí rẹ̀ ba ní ìrètí. Nítorí a ó sọ ẹ̀dá tìkálà rẹ̀ di òmìnira kúrò nínú ẹrú ìdíbàjẹ́ sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run. Nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá ni ó jùmọ̀ ń kérora tí ó sì ń rọbí pọ̀ títí di ìsinsìnyí. Kì í sì ṣe àwọn nìkan, ṣùgbọ́n àwa tìkára wa pẹ̀lú tí ó ní àkọsọ ẹ̀mí, àní àwa tìkára wa ń kérora nínú ara wa,

lò èyí ni a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n òye kò yé àwọn ẹlòmíràn nítorí bẹ́ẹ̀ a ní láti yin Ọlọ́run nínú gbogbo ibi kíkà wa yìí ó ń sọ fún wa nípa irú ipò tí a gbọ́dọ̀ fi Ọlọ́run sí nígbà tí a bá ń fi ọpẹ́ fún a gbọ́dọ̀ rí i gẹ́gẹ́ bí bàbá ohun gbogbo tí a ní ní àgbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá nínú Kristi Olúwa wa ìfara ẹni jì wa ní gbogbo iṣẹ́ wa àti ìṣe wa ó yẹ kí ó wà fún ògo Ọlọ́run kí a ba lè fi ẹ̀mí àti àmì ìmoore wa hàn sí Ọlọ́run nítorí bẹ́ẹ̀ ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ó yẹ kí ó yé wa nígbà náà wípé ohun tí a ń ṣe ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu ìrìn tí a ń rìn àwọn nǹkan wọ̀nyí ó ṣeéṣe kí wọn kí ó máa tàbùkù sí Ọlọ́run tàbí kí wọn kí ó máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú orin dáfídì orí ọgọ́fà dín kan òókan ẹ̀sán orin dáfídì orí ọgọ́fà dín kan ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ọgọ́jọ ó lé mẹ́rin òókan ẹ̀fà ẹ̀rin nígbà méje lóòjọ́ lèmi yìn ọ́ nítorí òdodo ìdájọ́ rẹ ohun tí ó ń sọ fún wa níhìn ni ó pé ní ìgbà gbogbo láàárọ̀ ni lọ́sàn ni lálẹ́ ni àti nígbà mìíràn ni ọjọ́ ni ó yẹ kí a máa yin orúkọ olúwa bí a rí jẹ kí a yin olúwa bí a ò rí jẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tí a rí jẹ lánàá èyí tí a rí jẹ ní ọdún tí ó kọjá bí iṣẹ́ wà lọ́wọ́ wa kí a yin olúwa bí ó bá dàbí ẹni wípé iṣẹ́ ò tó lọ́wọ́ wa nísinsìnyí kí a dúpẹ́ wípé òun ló sá ti mú wa dúró òun ló ti gbé wa dúró òun ló ń pèsè fún wa láti ìgbà tí a ò ti níṣẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí a bá ń yọ̀ nínú Kristi tí a rí wípé ọlọ́run gbàdúrà ìlérí rẹ̀ ó múṣẹ fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ó bá dàbí ẹni wípé nǹkan kan falẹ̀ díẹ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí a máa sọ fún ọlọ́run wípé a ò mọ ìdí rẹ̀ tí ó fi dàbí ẹni wípé a ní nǹkan tí ó falẹ̀ díẹ̀ ṣùgbọ́n síbẹ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú Tesalonika kínní orí karùn-ún ni a ti ń wo ẹsẹ̀ ìkejìdínníogún Tesalonika kínní orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ṣe rántí wípé ìgbà tí a gbé Pọ́ọ̀lù òun Sílà sínú túbú tí a jù wọ́n sínú túbú wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni máa dúpẹ́ nínú ohun gbogbo bí ó bá dàbí ẹni wípé inú níbí ni wà láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àgbélébùú ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo bí ó bá sì dàbí ẹni wípé kò sí inú níbí ni nǹkan ń lọ dáradára fún wa ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo a ní wàhálà díẹ̀ nínú ẹbí ni kí a má fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé ayọ̀ wà nínú ẹbí ìrẹ́pọ̀ wà nínú ẹbí ìṣọ̀kan wà nínú ẹbí ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé àwọn onígbàgbọ́ ni wọ́n rọ̀gbà yí wa ká tí gbogbo wọn dàbí ọ̀rẹ́ fún wa tí wọ́n ń tọ́jú wa ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ó sì dàbí ẹni pé nígbà mìíràn àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa ń rí wa wọn ò mọ ìṣòro tí à ń là kọjá wọn ò mọ omi jínjìn àfonífojì tí à ń rìn kọjá síbẹ̀ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo kí a má ráhùn kí a má sọ ọ̀rọ̀ tí kò dára ní àkókò ìpọ́njú ó ní nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín Ọlọ́run ti kọ́ wa lónìí ó ti ṣe àlàyé ohun púpọ̀ fún wa ó ti jẹ́ kí ẹsẹ̀ ọ̀rọ̀ yìí kan ṣoṣo kí ó yé wa wípé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe kí ẹ máa ṣe gbogbo wọn lórúkọ Jésù Olúwa ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ Jésù Kristi ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún Ọlọ́run wípé ìgbà tí ọ̀rọ̀ yìí ti yé wa tí ó ti là á yé wa báyìí wípé a ó ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí o ti ń kọ́ wa wípé ohunkóhun tí a ó ṣe ọ̀rọ̀kọ́rọ̀ tí ó jáde lẹ́nu wa ìrìn tí a ó rìn ibi tí a ó lọ aṣọ tí a ó wọ̀ oúnjẹ tí a ó jẹ ohun tí a ó mu ẹgbẹ́ tí a ó bá dọ̀rẹ́ ẹgbẹ́ tí a ó bá rìn.

0: òdo. Kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá. Kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. Àdúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, ó ti bí àṣerégè. À ń bẹ̀ wípé kí a gara kí ó má ṣe dá wa. Kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní àwọ̀sánmọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀sánmọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè. Kàwá kó àwọn àyànfẹ́ kí a lè bá ọjọba, kí a lè máa bá ọgbé. Àdúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá à ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún wọn, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tó ń ṣe wọ́lé àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. Àdúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa. Bí a sì ń lọ, dáàbò bò wá títí dé ilé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹjẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa pé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pé yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Jẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá ádámọ̀ kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ

Epistle ti Paul Apostle si àwọn ara Rome. Orí ìkẹsàn-án. Òtítọ́ ni èmi ń sọ nínú Kristi, èmi kò ṣèké. Ọkàn mi sì ń jẹ mi ní ẹ̀rí nínú ẹ̀mí mímọ́, pé mo ní ìbìnújẹ́ púpọ̀ àti ìkáàánú ìgbà gbogbo ní ọkàn mi. Nítorí mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí á ké èmi ti kára mi kúrò lọ́dọ̀ Kristi nítorí àwọn ará mi, àwọn ìbátan mi nípa ti ara, àwọn ẹni tí í ṣe Ísírẹ́lì, ti àwọn ẹni tí ìsọdọmọ ń ṣe, àti ògo, àti májẹ̀mú, àti ìfúnnilófin, àti ìsìn Ọlọ́run, àti àwọn ìlérí, ti ẹni tí àwọn baba ṣe, àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run olùbùkún láíláí, àmì, ṣùgbọ́n kìí ṣe pé nítorí ọ̀rọ̀ Ọlọ́run di asán, kìí ṣàṣe gbogbo àwọn tí ó ti inú Ísírẹ́lì wá, àwọn ní Ísírẹ́lì, bẹ́ẹ̀ ni kìí ṣe pé nítorí wọ́n jẹ́ irú ọmọ Ábráhámù, gbogbo wọn ni ọmọ, ṣùgbọ́n nínú Ísákì ni a ti pe irú ọmọ rẹ. Èyí ni pé kìí ṣe àwọn ọmọ nípa ti ara ni ọmọ Ọlọ́run, ṣùgbọ́n àwọn ọmọ ìlérí ni a kà ní irú ọmọ, nítorí ọ̀rọ̀ ìlérí ni èyí, níwò yí àmọ́dún ni èmi ó wá, Sára yóò sì ni ọmọkùnrin. Kìí sì ṣe kìkì èyí, ṣùgbọ́n nígbà tí Rìbékà pẹ̀lú lóyún fún ẹnìkan, fún Ísákì bàbá wa, nítorí nígbà tí a kò tí ì bí àwọn ọmọ náà, bẹ́ẹ̀ ni wọn kò tí ì ṣe rere tàbí búburú, kí ìpinnu Ọlọ́run nípa ti èèyàn fẹ́ kí ó lè dúró, kìí ṣe nípa ti iṣẹ́ bí kò ṣe ti ẹni tí ń pe ni. A ti sọ fún un pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò, gẹ́gẹ́ bí a ti kọ́ pé Jákọ́bù ni mo fẹ́ràn, ṣùgbọ́n Ésáù ni mo kórira. Ǹjẹ́ àwa wa ti wí, àìṣòdodo a wà lọ́dọ̀ Ọlọ́run bí? Kí a má rí. Nítorí ó wí fún Mósè pé èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún, èmi ó sì ṣe ìyọnu fún ẹni tí èmi ó ṣe ìyọnu fún. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni kìí ṣe ti ẹni tí ó fẹ́, kìí sì ṣe ti ẹni tí ń sáré bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú? Nítorí ìwé mímọ́ wí fún Fáráò pé nítorí èyí yìí náà ni mo ṣe gbé ọ dìde, kí èmi kí ó lè fi agbára mi hàn lára rẹ, kí a sì lè máa ròyìn orúkọ mi ká gbogbo ayé. Nítorí náà ni ó ṣe ń ṣàánú fún ẹni tí ó wù ú, ẹni tí ó wù ú a sì mú un lé ọkàn le. Ìwọ sì wí fún mi pé kí ni ó a tún bá ni wí sí, nítorí ta ni ó ń de ìfẹ́ rẹ̀ lọ́nà? Bẹ́ẹ̀ kọ́, ìwọ ènìyàn, ta ni ìwọ ti ń dá Ọlọ́run lóhùn? Ohun tí a mọ a máa wí fún ẹni tí ó mọ̀ pé èyí ṣe tí ìwọ fi mọ mí báyìí. A mọ̀ kòkòkò wa ní agbára lórí amọ̀ nínú ìṣù kan náà láti ṣe apá kan ní ohun èlò sí ọlá àti apá kan ní ohun èlò sí àìlọ́lá. Ǹjẹ́ bí Ọlọ́run bá fẹ́ fi ìbínú rẹ̀ hàn kọ́, tí ó sì fẹ́ sọ agbára rẹ̀ di mímọ̀, tí ó sì mú sùúrù púpọ̀ fún àwọn ohun èlò ìbínú tí a ṣe fún ìparun, àti tí ó lè sọ ọ̀rọ̀ ògo rẹ̀ di mímọ̀ lára àwọn ohun èlò àánú tí ó ti pèsè ṣáájú fún ògo, àní àwa tí ó ti pè, kìí ṣe nínú àwọn Júù nìkan ṣùgbọ́n nínú àwọn kèfèrí pẹ̀lú, bí ó ti wí pẹ̀lú ni ó sì àpè é. Èmi ó pe àwọn tí kìí ṣe ènìyàn mi lé ènìyàn mi, àti ẹni tí kìí ṣe àyànfẹ́ ní àyànfẹ́. Yóò sì ṣe níbi tí agbé ti sọ fún wọn pé ẹ̀yin kìí ṣe ènìyàn mi, níbẹ̀ ni a ó gbé pè wọ́n ní ọmọ Ọlọ́run alààyè. Aísáyà sì kígbe nítorí Ísírẹ́lì pé bí iye àwọn ọmọ Ísírẹ́lì bá rí bí iyanrìn òkun, apá kan ni a ó gbàlà. Nítorí Olúwa yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ lórí ilẹ̀ ayé, yóò parí rẹ̀, yóò sì ké e kúrú ní òdodo. Àti bí Aísáyà ti wí tẹ́lẹ̀, bí kò ṣe bí Olúwa àwọn ọmọ ogun ti fi irú ọmọ sílẹ̀ fún wa, àwa ìbá ti dàbí Sódómù, àbá sì ti sọ wá dàbí Gòmórà. Ǹjẹ́ kí ni àwa wa wí pé àwọn kèfèrí tí kò lépa òdodo, ọwọ́ wọn tẹ òdodo, ṣùgbọ́n òdodo tí ó ti inú ìgbàlà wá ni? Ṣùgbọ́n Ísírẹ́lì ti ń lépa òfin òdodo, ọwọ́ wọn kò tẹ òfin òdodo. Nítorí kíni? Nítorí wọn kò wá nípa ìgbàgbọ́, ṣùgbọ́n bí ẹni pé nípa iṣẹ́ òfin. Nítorí wọn kọsẹ̀ lára òkúta ìkọsẹ̀ ni, gẹ́gẹ́ bí a ti kọ́ pé kíyèsí, mo gbé òkúta ìkọsẹ̀ àti àpáta ìdìbòlù kalẹ̀ ní Sioni. Ẹnikẹ́ni tí ó bá sì gbàgbọ́, ojú kì yóò tì í.